0: Tẹ́lẹ̀ omi tó bá jáde ní ara
1: rẹ̀,
0: ká má sí àfojúsí. Oòrùn ga ju omi tó bá jáde lára ẹ̀. Ká fún sójú jomijomi. Ká wá fi yòókù tán ara kù. Ká fi lẹ.
1: Ká fi lẹ ojú ẹ̀.
0: Lọ́tọ̀ wọ́n pè.
1: Wọ́n padà pè tí wọ́n ó lẹ́rìí ayọ̀.
0: Ṣé rí ẹ tí wọ́n mọ̀ yìí sùn? Nẹ́tù àwọn tá a ní àwọn ò gbọ́. Network lè mọ da. Kò sí ẹni tí wọ́n sọ dókítà kan tó ń ṣe àtúnwí wí kó lè bá àyè
1: wa. Kódà àwa náà ń gbọ́ létí ara wa lọ́jọ́ gbé kinní sórí à ń gbọ́ ketekete. Èyí tí ìbágbọ́ máa sọ pé àgbọ́ yín o.
0: Ọ̀kan láàbọ̀ ọmú. Ìyànfẹ́ gbìyànjú, ó fẹ́ ṣèwádìí, ó fẹ́ ṣètò lórí tí ń ṣe. Ó tún gbọ́ program míì. Kò ní gbọ́ kan yanjú o.
1: Ọ̀kan ni kó nawọ́ mú.
0: Ẹja ajú ti rìn àjò ẹ̀dá.
1: Ojú ò ní ti rí
0: báyìí. Mo bá sun kó ẹja kù lọ́dọ̀ rẹ̀.
1: Mo dúpẹ́ bàbá mi. Ẹ kú ọkàn àgbà. Lọ́fẹ̀ẹ́.
0: Lọ́fẹ̀ẹ́.
1: Wọ́n tún gbé wá kákàlùkù mọ́ bí ọ̀dẹ rẹ̀ ní láì dààmú.
0: Ẹlẹ́dàá yín ó mọ̀.
1: Ṣé o.
0: Ṣé o.
1: Ṣé o.
0: Ẹ máa tẹ̀síwájú.
1: Mo dúpẹ́ bàbá mi.
0: Dọ́kítọ̀.
1: Okun bàbá mi.
0: Àti ní pè ní o.
1: Àbí o ilẹ̀ ìgùn tó ń bẹ́lẹ̀ yìí pọ̀. Ànẹ́dọ́jú alẹ́gbẹ̀ẹ́ àrọ́mọ́dọ́mọ gan tó nánú ẹ̀. Láṣe elédùmarè bẹ́ẹ̀ ti wí làṣẹ ti gùn. Mo dúpẹ́ bàbá mi. Èyí ò ní já ṣe mọ́ o. Mo dúpẹ́ ẹṣẹ́ bàbá. Ọya pé tọmọ bàbá. Yóyóyà kò sáyè dúró báyìí. Ta ló wà lójú òpó ilẹ̀ ọmọ bá Musa? Anabi ọjọ́ okun bàbí.
2: Ọlọ́dà.
1: Ní fẹ́ pa ilé rẹ̀ máa ní tó Anabi tó ní àwọn mẹ́ẹ́.
2: Àwọn mẹ́ẹ́. Lọ́pọ̀lọpọ̀ àwọn mẹ́ẹ́ lánàá.
1: Kí ló dé?
2: Níjẹta yìí náà níjàre. Lọ́jọ́ wa ń bè. Ọlá àwọn mẹ́ẹ́ ńlá jẹ.
1: Táwọn tẹ́ yín kó kiri bí. Anabi ọjọ́ orí ayé fẹ́ làwà. Ó yẹ ẹja tẹ̀síwọ́. Àmọ́
2: Tẹ́fẹ́ máa dìbò àwọn mẹ́
1: wọ́n
2: ṣe
1: máa ṣe rán
2: wọn.
1: Oh my God, ó mo ti rí yín gan. Ó yẹ sà.
2: Ẹ̀rí èmi lọmọ tí ń wò tí ìdè tí ẹ sì ń dunnú lẹ́ẹ̀kú tí ń bọ̀.
1: Ẹ̀dẹ̀ tí ìdè.
2: Tí ìdè. Mo sì wà lójú ọ̀nà.
1: Wọ́n sì ti ń ṣàjọyọ̀.
2: Mo wá dé Tánáwá ní ìyá ẹ̀. O ti set báyẹ̀.
1: Ẹ̀jẹ̀
2: sí. Ẹ̀jẹ̀ sí máa ń rúkọ mọ̀ bọ̀.
1: Ọlọ́run ló fi kẹ́ ya. Ọlọ́run ló fi kẹ́ ya.
2: Wàlẹ́ ọlọ́run ló fi kẹ́ wa.
1: Àdúpẹ́ wò.
2: Ọlá olóhùn la ń jẹ lára yín.
1: Nǹkan wà sí.
2: Mọ tẹ tó ni.
1: Kàsá.
2: Wọ́n ní ògo ní máa taná ògo. Àjọ yìí.
1: Àṣẹ. Bẹ́ẹ̀ni.
2: Ògo ní máa taná ògo.
1: Bẹ́ẹ̀ àgbà ti sọ rè.
2: Àwọn ògbọ́dọ̀ máa gara. Gbogbo skin ta ní gbogbo sleeve gbogbo àwọn àyà ìjìta mọ́ lónìí tí yóò bá sọ láyé ní
1: gbogbo ẹgbẹ́ ìṣúná. Ọmọ bá Musa ẹja lọ ẹja lọ lọ́nà ni ẹja lọ torí ẹyin máa rẹ́ inú dẹ̀ máa wú ó yá jèrè ẹja lọ. Yẹ́sà. Yẹ́sà.
2: Olóòníjà dáàmú.
1: Àmì elédùmarè.
2: Gbogbo ìran tí ń jẹ́ ìyá àtọwọ́dọ́wọ́ kò ní jẹ wá.
1: Àmì elédùmarè.
2: Olùkú lọ́wọ́ ọlọ́pàá. Olùkú sọ́wọ́ sójà. Wàhálà ni o.
1: Àwọn ìyá àtọwọ́dọ́wọ́ nìyẹn.
2: Àwọn ọ̀tẹ́ntìkì ìyá àtọwọ́dọ́wọ́.
1: Ọ̀tẹ́ntìkì.
2: Wọ́n ti tẹyẹ gan lórí bó ti máa wò pé ò ní ìdí àwọ̀ ẹnu. Wọ́n bọ́ndéèjì ń gidi ní o. Ó sì kúrò láàrin.
1: Tọ́
2: ò sì ju wa.
1: Ẹ ṣeun.
2: Ẹ rí gbogbo wa. Ẹ já mọ̀ wípé àrò tó bá tutù.
1: Lẹ́dìí ẹ̀sàbá sí bẹ́ẹ̀ ni.
2: Ẹ̀yẹ jẹ́ tún jẹ́ fún ẹni tó understand. Kọ́ máa jẹ́ fẹ́ni tó gbàgbọ́ yìí. Gbogbo ó ń dùn o. Kàn rí ṣéǹjì díẹ̀ díẹ̀ o. Jìra. Wọ́n dọ̀ lágbo náà ni. Ọkà wọn. Wọ́n ó tún fi kaskọ́ọ̀sì ni. Kò ní.
1: Pé àwọn tó ti ṣe yìí náà.
2: Wọ́n kàn wọ́n tún fi kún owó kan tó ti kọ́ lẹ̀ pé àwọn ti mílíọ̀nù náà mọ́ o.
1: Kí
2: náà wọ́n ti bà.
1: Ti wá dọwọ́ ẹ o.
2: Kò ní. Ẹni ló fi jẹ́ pé gbogbo bímọ bímọ. Ẹ wo ìwé tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀. Gbogbo bímọ bímọ gbọdọ̀ nínú ilé.
1: Ìdílé kọ̀ọ̀kan.
2: Nígbà ẹlòmíì bá ní ìṣòro ilé máa rí. Kò sí yẹ kó rí bẹ̀. Wàláì.
1: Ó yẹ kó nípalẹ̀ mọ́.
2: Ó yẹ kó ti ìyẹn máa palẹ̀ mọ́ tẹ́yẹ tó pọ̀ fún ẹ̀rín.
1: Kàsà.
2: Torí tẹ́yẹ bá palẹ̀ mọ́ kẹ́ tó pọ̀ fún.

0: Sir, you, a shun.
1: Ewe ti
0: erin o di meji.
1: Gẹ́ẹ̀lì inú rẹ̀ la nídìí.
0: Ẹ̀hẹ́.
1: Ẹ wá ló wá àtàlẹ̀ funfun.
0: Àtàlẹ̀ funfun.
1: Àtàlẹ̀ funfun yìí, ẹ bá ti rí ẹgbùn dáadáa. Ẹ bá ti kún. Ẹ jí ẹ bá ti fẹ́ kọ sí wọn pọ̀ sí ni. Ẹ ti wọ́n ṣe dúdú lẹ̀. Ẹ wá gún ayù mọ̀. Ẹ wá ti gún ayù yìí mọ̀. Ẹ wá mú àlùbọ́sà ayù náà gún ẹsẹ̀ gún náà mọ̀ o. Ẹ wà mú jẹ́ẹ̀lì alovera.
0: Alovera.
1: Pàjáde. Ẹ fà lórí ọ̀sẹ̀ yẹn. Ẹ wá gun papọ̀ dáadáa. Ó kún ná dáadáa. Ṣé rí ṣé wá sí ibi lógún pé ẹyin ń ṣàkíyèsí pé nkankan pé ní akókòrò wá jáde lára ẹ rọra fi ra ojú ẹ. Oúnjẹ pẹtẹlẹ náà ó ní jomijomi. Ǹjẹ́ kọ̀kọ́ ṣe ní pé kẹ́ tó lu ọ̀sẹ̀ yìí. Ẹ kọ́kọ́ gbúrú mi kaná. Tómi ẹ bá ti wá gbóná ẹbú yọ sí. Kẹ wá tẹsẹ̀ bọnú ẹ̀.
0: Ẹsẹ̀ méjèèjì.
1: Ẹsẹ̀ méjèèjì ẹ kí bọnú ẹ̀. Ẹ bá ti kí bọnú ẹ̀ ẹ gbé jáde. Yóò ti rọgbọ́n rọ. Kẹ wá mú bíléèdì kẹ ra fi ha ẹsẹ̀.
0: Àtẹ́lẹsẹ̀.
1: Ẹyìn kẹ wá mú ọṣẹ. Kẹ wá ẹsẹ̀ fi fò. Kẹ sì fò. Bẹ́ẹ̀ sì máa ṣínú iṣẹ́ sùúrù ní ọgbà gírígé.
0: Ó
1: sì pa tí ó gbẹ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ̀. Ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ìdí àárín báyìí. À ń pe orúkọ léwé bombom.
0: Léwé bombom.
1: Ẹ̀jẹ̀ ajá mẹ́ta rẹ̀. Ẹ̀yọ gàgà rẹ̀ mẹ́ta rẹ̀. Orúgbó tútù.
0: Orúgbó tútù.
1: Mẹ́ta. Ẹ̀yọ ooru àtàrí mẹ́ta. Táwa wá ọṣẹ ìwẹ̀ mẹ́ta. Ẹ wá mú ewé bombom kan yìí. Àti ẹyọ agarí kan àti orúgbó kan. Ẹkùn papọ̀ ẹkùn ṣe ìwẹ̀ kan kù. Kẹ bẹ́ẹ̀ lẹ́yìn ti kejì.
0: Ẹsẹ̀ kẹta.
1: Ẹ wá fi ṣújú kẹ̀kẹ́ mẹ́ta. Ẹ wá gbọ̀n lòdò lọ. Ẹ wá ṣe ń lo mẹ́lẹ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ kíyan. Bẹ́ẹ̀ kí ẹ gbọ́dọ̀ dáhùn. Ìgbà náà táàmù gẹ́gẹ́ lẹ́wọ̀n rí àwọn greeting tó ní agbára.
0: Àwọn greeting sọnú.
1: Àwọn tí ò kí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì fẹ́ máa kí ní. Ẹ̀yìn tọ́lọ̀ máa fẹ́ kẹ́ olódò súnmọ́dọ̀ rẹ̀ yóò lè tètè lọ àwọn ìrìjú yóò débẹ̀. Tó bá ti débẹ̀ ẹjọ́ ń bọ̀ sọ́kọ́. Wọ́n wo everybody ń bọ̀. Ìwọ ń wẹ wàhálà ìlànà náà ayé fi ẹni. Ọ̀kan ẹnìkan ń bọ̀ wọ́n wú ọ̀gbọ́n máa wò yẹn. Nǹkan wọn sọ wọn gbogbo tó fẹ́. Gbogbo nǹkan báyìí ní ayé ìbí ni ọmọlágbájá. Gbogbo ká máa ná kan tó ká tó rí kan. Gbogbo ìdádó àlàkalà ní ayé ìbí. Gbogbo kéèyàn máa dààmú. Kéèyàn máa àtijọ́ àti mú wá nira. Mo gbọ̀dọ̀ dànù lónìí. Ó mọ fi bú. Ó fi wẹ̀. Tó bá ti wẹ̀ yẹn tó tó gbómi sára tán sọ kankan ìdànù. Kò tó mú kejì.
0: Tó mú kejì.
1: Tó sáwà. Tó sọ dànù. Mú kẹta. Bó sì wẹ̀ nù. Tó bá ti wá wẹ̀ tán ká sọ rẹ kọ́rùn. Mọ̀ nira. Gbómi ó gbẹ mọ́ lára. Tó bá ti ń lọ náà ló àwọn àtọrọ orí ìlẹ̀kùn àná kú sí fún ọ. Omi tó kojú sí òkojú sí. Láàánú ọlọ́run wọlé wá bá ọ. Ìlẹ̀kùn àná ọlọ́run tí ì mọ̀ kó sí fún ọ. Ó sì máa ṣe lọ. O ò lè ṣe. O ò mọ̀ra àná ọlọ́run gbà.
0: Pẹ̀lú
1: ìyọ̀ǹda àtọ̀ lọ́lọ́run sì lọ sábà bíi pẹ́.
0: Ṣé ìdùmarè.
1: Ẹ wá rí ẹlẹ́ẹ̀kí. Màá fi lè ṣe bírọ́ọ̀ṣì. Ẹja wa owó ẹyọ kan. Àtàrí. Odidi kan.
0: Odi méjì.
1: Ẹja wa wa ẹyin òróró. Ẹyin òróró kan. Ẹja ara lu orí ẹyin òróró. Kẹ di owó ẹyọ. Ó di ń gbọdọ̀ jẹ́ ojú dá. Kẹ ìbọnú ẹ̀. Ṣé wọn kó ti wà pẹ́ látàrí inú àpẹ?
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ fi tẹ ara wa ìjẹ wa jù. Ẹ bá ti jù tán. Ẹ wá mí kì í ní alágolo.
0: Ẹ
1: fi mí sàn. Ẹ̀ẹ̀kan lèèyàn máa lò. Ọlọ́run bó wa láṣẹ.
0: Aṣẹ́ Edumare. Mo dúpẹ́ kó tó di pé wọ́n yọ̀ǹda yín kẹ́ tó máa lọ. Ọba Musa. Hello. Wọ́n ti lọ. Ìyá mo fẹ́ kán fún wa níròyìn ayọ̀ lórí ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ láàrin ọ̀sẹ̀ sí ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá ni. Ṣùgbọ́n dà yẹn náà dábàá hàn. Gbé pè kọ́ọ̀lù. Hello. Kò ní bàjẹ́ jèrè bá mi. Lórí ọ̀dọ́.
2: Wọ́n ní ogún lọ. Ọmọ ìyá àjẹ̀ tó ń sá fún gbogbo.

0: ẹni pé òun eyín ò yé mi ó dé.
1: Ọmọ ìyá àjẹ tó sá fún Boko Haram.
0: Ó túbọ̀ sí pé ogun Boko Haram ogun burúkú ni ó jura wọn lọ.
1: Ní gbogbo lọ.
0: Àmì Elédùmarè o, ọ̀rọ̀ rè o.
1: Kí n kọ́kọ́ bẹ̀ láti bí ewé ìrìnàjò ẹ̀dá. Alẹ́ ni ewúrẹ́ ilé kò mọ iyì ọdẹ.
0: Kì í mọ iyì ọdẹ, ẹ kú làákàyè.
1: Ewúrẹ́ yẹn, nínú ọ̀sẹ̀ yìí, bàbá kan wá sí ọ̀dọ̀ mi. Lára ọmọ ẹgbẹ́ wa ni. Wọ́n ní ìwé yẹn lọ́wọ́. Ọ̀la, ó wá ṣẹlẹ̀ pé ní àdúgbò wọn, wọ́n ní bàbá kan fẹ́ pé àwọn àgbà àṣegùn náà ni. Látàrí pé àwọn ọ̀dẹ̀ fi bẹ́ẹ̀ dá ewé mọ̀dàbí alára. Tọ́ bá ti bíṣẹ́ tán fẹ́ ṣe, wọ́n máa sọ fún bàbá yẹn, wọ́n wá fún ní ìwé yẹn. Tí máa sọ pé wípé kọ́ tó rí ìwé yẹn gbà, ó ti gbà. Wọ́n lè sọ fún mi, wọ́n ní áfta oṣù kan. Àwọn tó rí gbà lọ́wọ́.
0: Wọ́n fẹ́ràn ti kókò lẹ́nu.
1: Àwọn
0: bàbá
1: wàlúwà
0: ẹ má ṣe
1: sọ fún mi
0: nìyẹn.
1: Ẹ kò kí àwọn
0: ọmọ. Ẹ kò yà kí wọn.
1: Ọ̀pẹ ẹ̀kọ́ kì í ṣẹ́ṣẹ́ ládùú.
0: Olórí ọ̀dọ̀ àwọn èèyàn ń bẹ ládùúgbò yìí. Àwọn èèyàn ń bẹ ládùúgbò yìí ó lágbára.
1: Ṣẹ́rí Àyànmọ́ àti Kádàrà kò ṣe gbé lọ lẹ́jọ́ o.
0: Ilé ẹjọ́ oní ọ̀dà.
1: Ilé
0: ẹjọ́ bá lè gbé
1: lọ lẹ́ Ọlọ́rọ̀ lè ju ní àkọ́kọ́. Àwọn mí tí wọ́n sọ wípé tọ́tọ̀ nípa kídìnrín adín kankan.
0: Kídìnrín.
1: Máa ṣàlàyé ìkan mẹ́ta fún ọ.
0: Ọ̀ya ẹ bá ń ṣe pápápá.
1: Méjì rọrùn fún ọ láti ṣe ìkẹta tó máa ná wọn ní owó.
0: Àkọ́kọ́. Wọ́n ní àti ní o, wọ́n ní ọkàn ní o.
1: Ó máa kárí gbogbo ẹ̀.
0: Ọkàn ló ń pọnmi síwájú àbí lẹ́wájú ilé ọmọ àbí ilé àbí ọkàn.
1: Ẹ̀fọ́ òdù tá a mú wá ní ọjọ́ tòní.
0: Ẹ̀fọ́ òdù.
1: Kán lọ́wọ́ ẹ̀fọ́ òdù yẹn gẹ́gẹ́ bí sọ lẹ́kọ̀ọ́. Tẹ̀léwé ẹ̀yìn olubi. Pẹ̀lú àtàlẹ̀ pupa. Kọ́ wá sí. Kọ́ máa mú ní àárọ̀ ọ̀sán alẹ́.
0: Alẹ́.
1: Àbálálá kọ̀ọ̀kọ́ ni ẹ̀ ń kọ́ máa ra bẹ́ẹ̀ kọjá.
0: Atalẹ pupa yẹn.
1: Ẹlẹ́ẹ̀kejì kan lọ́wọ́ ìwọ̀ sọ́pọ̀tù.
0: Sọ́pọ̀tù.
1: Tí wọ́n ti gbòǹgbò tí gbòǹgbò. Tí wọ́n fọyẹ̀fẹ̀ díẹ̀ nù. Kan wá sí kan máa mú. Ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta yóò nà ọ lówó. Kí wọ́n lọ ra ojúlówó omi ọsàn wẹ̀wẹ́ tọ́mọ́dẹ̀lẹ̀ náà kí wọ́n náà fún.
0: Kan náà fún fúnra wọn.
1: Wọ́n wà lọ ra kíní ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀
0: Ẹyẹ Olifi.
1: Tòkí wọn ara yẹn náà. Ọwọ́ mi sì kọ́ áàpù ọ́ìlì yẹn. Àti áàpù omi ọsàn yẹn. Kọ́ wa dà papọ̀. Kọ́ máa mú ní àárọ̀ àti alẹ́. Eléyìí tí wọ́n bá ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta. Tí wọ́n bá lòdì ọ̀sẹ̀ kan. Kọ́ wa lọ ṣe.
0: Àyẹ̀wò ẹ̀kú làákàyè.
1: Nítẹ̀síwájú ẹni tó sọ pé egungun oru ní àfikún.
0: Bẹ́ẹ̀ni.
1: Èso làbálàbá funfun yẹn. Kí wọ́n lọ wá ìbàjẹ́ gbígbẹ ìbàjẹ́ tútù kí wọ́n lọ kí wọ́n pò mórì kọ́ máa fi wọ́ gbogbo ara wọn. Bàbá tí wọ́n sọ́tọ̀ máa ń jájọ́
0: ọyẹ
1: tí wọ́n ṣàlàyé dáadáa. Ọmọ yẹn ó ń jájọ́ pé ọ̀rọ̀ ẹ kíríà àbúkàn ń jájọ́ ni.
0: Ẹ rẹ̀ pé tọ́ni ń já tiẹ̀. Wọ́n fi tọrọ
1: kù. Ewé rírin.
0: Ewé rírin.
1: Kí wọ́n lọ wá kí wọ́n lọ kọ́ dá pẹ̀lú epo pupa ọmọ yẹn kọ́ máa fún mu. Wọ́n lọ gbìyànjú ẹ̀ wò.
0: Tó.
1: Àwọn olè ní sábàbí.
0: Mo dúpẹ́ o.
1: Ní ìparí. Ìwé ìrìnàjò ẹ̀dá. Ọlẹ́ ẹ̀kan àgẹ́lẹ́fọ̀ta lẹ́ẹ̀mejì o.
0: Ní àgbà tí pa á ló wèrè.
1: Àwọn tá a bá lẹ́nu bàbá wa nìyẹn. Àgẹ́lẹ́fọ̀ta lẹ́ẹ̀mejì. Àyànmọ́ kò ṣe fọlọ́pàá mú. Kò jẹ́ kó jàmú o.
0: Ẹ ṣeun mo dúkẹ́ bàbá mi. Ogún olórí ọ̀dọ́ èyí ò ní já ṣe mọ́ o. Ẹ ṣeun mo fẹ́ kí ẹ̀yin àgbà ìgbọ́jẹ sáré gbé ìpele ìná. Hello.
2: Mo kí.
0: Àwọn ọba Musa ẹ káàbọ̀ padà. Ẹ ṣeun.
2: Àdàbí ẹjọ́
0: náà. Ẹ ṣeun.
2: Lórí nǹkan tí Bímí lẹ́ẹ̀kan. Ìròyìn ayọ̀ fún rìn àjò ẹ̀dá.
0: Ẹ ṣeun.
2: Fún àwa aṣíwájú.
0: Àníkàmà tọ́ ni.
2: Torí tá a bá tọ̀ ọ́. Yóò dẹran
0: nídìí.
2: ẹ̀sìn ṣe rí ọjọ́ kan mo gbà pé ẹnìkan látọ̀dọ̀ yín ó ní Aláàjì ó ní kí òun ò pè mí àwọn alódà kan yọjú pé èmi ìyá àtẹ́ǹdì síyàn lórí fóònù mo bàjẹ́ ẹ̀yàn pín ráàyè rẹ̀ rárá
0: kọ́sá ti ẹ̀ yọjú
2: wa orí ọ̀rọ̀ orí fún bóun lẹ ti fẹ́ sọ
0: ojú ti ẹ̀ lọ̀rọ̀ wà
2: nígbà bàbá yẹn wá wá bàbá yẹn wá dé bàbá nkánlá yìí bàbá ní ń gọ bí n tí yìí ẹ tọrọ ti rí bákan fún after fúnlẹ o ó ní ìyàwó wọn ní ń gbọ bùkátà nínú ilé bàbá yẹn ṣe wá rojọ sọ gbogbo ẹ kalẹ èmi gan asáà ti gbogbo ẹ sọdọ ọlọrun ọlọrun ìwọ ló tán yanjú eléyìí o ọlọrun ṣe ń rọrùn bàbá ẹ wá sọrọ kódà èmi kò lè sọ pé kó lọ mú kẹmí kan báyìí wá níbọn ṣe ṣàlàyé kalẹ pẹlú ìdá kò sí wàhálà kò ní ná yín lówó rárá àmọ yóò ná yín ní owó owó tí ó sì ná yín kò tó nǹkan kan àmì ẹ gbọdọ fi ṣàṣẹ ẹmu wa bàbá yẹn sì lọ kò pẹ ó padà wá ó wá kó wọn fún mi ó wá lọ pẹlú sẹyìn ní ìnìkan yìí lẹyìn bí ọsẹ bíi méjì ni mo gba ìmọ̀ sùn lọ́wọ́ lálẹ́ mo kí ìṣá ìtàn tó ti rẹra mo wá sùn kalẹ̀ mo sì ti ọ́fíìsì mi dẹ́yìn mo wá sùn ni mo gbà pé bàbá wọn bàbá wọn á ní àáfàá ẹbùn dúpẹ́ fọlọ́run o òun dá lójú mi ọlọ́run ṣeun o ọlọ́run ṣeun ọmọ bàbá yẹn wá ń sọ fún mi wípé òun lòun wá lọ́dọ̀ yín lọ́jọ́ báyìí tó ní Aláàjì ní kẹ̀kẹ́ mo ní sẹ́ rí látọ̀dọ̀ Aláàjì èyí ò dáko tí yín ni àwọn tí màá tàtọ̀dọ̀ Aláàjì wá lọ́dọ̀ tèmi pọ̀ torí mi ò rántí wọn mọ́ àwọn ọlọ́run ò gbàgbé wọn bàbá yẹn wá ń sọ fún mi pé nígbà tó ń kú lọ́dọ̀ mi òun ló sẹ́yìn òun ò wẹ́jẹ́ méjì lọ ó ní àti ọ̀dọ̀ ẹni tó jẹ́ bí ọmọ ṣẹ́ sóun àti ẹni tó jẹ́ ọ̀gá àwọn tó káwọn ṣe torí àwọn táǹkà dráìvà ni tí mò ń sọ
0: yìí
2: ó ní àti ó sì ti máa ń pò ibẹ̀ kì í sọdún kan ni tí wọn ò iṣẹ́ kankan mú jáde wá fún òun ọ̀rọ̀kọ̀ kankan wà ó láwọn méjèèjì lẹ́ẹ̀kan náà ló sì gbà pé wọn
0: olúwa o
2: tí wọn fọkọ lọ òun
0: ah
2: ìwọ̀n mi dùn
0: òun nìkan tán
2: mo ní alhamdulilah bàbá wa ní kí n bọ̀ bẹ́ẹ̀ lọ́hùn o èwo ni kò wo lọ ń bẹ o mo ní àṣàmẹ́jì
0: lálù kù aládé mọ́ bẹ́ẹ̀
2: pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́hùn mo ló dà èwo ló wà fi léwu mẹ́rin àti méjèèjì náà lọ́kàn ti wà ń ta ó nìkan ni wọ́n wá lọ ọbẹ̀ ibẹ̀ ni bàbá yẹn wà dùn ni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹni tí ò lè yọ N2,000 bò yàn tẹ́lẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́hun ti dẹni tí ń fowó ọbẹ̀ lé
0: olúwa ṣeun
2: òun náà ò gbélé mọ́
0: ọmọ bàbá musa kò gbélé ọ̀sán mọ́ olúwa ṣeun ẹ kú àṣeyọrí
2: ìrìn àjò ẹ̀dá kò ní parẹ́ láyé
0: àmì ìlédùmarè o àmì àmì
2: yìí náà tó ti kún ìtọ́lọ́hun ọba tó ṣe fún wa
0: gratitude to God almighty bẹ́ẹ̀ni still counting ẹ kú àṣeyege mò ń bọ̀ ẹ̀lo jẹ́ gbélé ìsìnkì wa lọ kí àwọn àgbà mi ẹ̀lo.
3: ẹ̀rọ ọ̀sán
0: morúkọ olóyè síkírù àjíbóyè.
3: mo kí gbogbo àwọn àgbààgbà pẹ̀lú iṣẹ́ tí wọ́n fi ílẹ̀ mo sì kí bàbá wa dr adédokun
0: tó bàbá dr ẹ ṣeun.
3: ṣe rí gbogbo ìmọ̀ràn tí wọ́n gbà wá ká ṣàyẹ̀wò ká ṣàyẹ̀wò àwọn àyẹ̀wò kan náà tó ń bẹ tí ò ṣeé ṣe tó yẹ pé ara wa lálọ́ tú wò mọ̀ jíjí mi sọ bẹ́ẹ̀.
0: ẹ ṣá wo.
3: nínú ọ̀sẹ̀ yìí àwọn ọmọ obìnrin méjì kan wá dọ̀ ni. wọn àwa ń sọ̀rọ̀ bí nǹkan mo wá ń farabalẹ̀ bí wọ́n lọ́kọ̀ọ̀kan bóyá ọ̀nà ẹ̀bá ló gbà tó fi dàrú kíkiri yìí tó dàrú àpẹẹrẹ wo lórí. ìgbà tí ó sọ toró jí tèmi jẹ kọ́kọ́ fi wò wọ́n á sàgà fún láì níjú àwọn ọmọ olóso torọ́ ọ̀rọ̀ tó ń sọ bí kọ́kùnrin sànú àwọn kọkùnrin sànú àwọn
0: ilé ohun tí wọn bá wà nù.
3: kọkùnrin bá ń bà lé yín iṣẹ́ tí ń bá fún yín ó yẹ kọkùnrin yẹn ní ọmọ gbé lọ o ẹ kọkọ sọra ọ wa níbẹ̀ kọ ṣùgbọ́n gbà mo wá tọ́ bọ̀ lọ́fun dáadáa to wa je wo pe igba ti yawo oko o ti fe yawo kiti nkan ti daru
0: ehn
3: ni kilo fa to fi daru o ni nu bi o wallahi mo fi oba tin lo babura o ti nsalaye fun mi o ni gba nu bi o ngba to fe yawo yen olohun wa ku nu odo o wa lo si pe fun
0: inu omi
3: inu omi
0: ah fi koko nu re ko to sadua
3: o wa ku nu odo o wa si pe fun
0: ah
3: ṣùgbọ́n ohun tó jẹ́ ń sọ̀rọ̀ yìí síta kì í ṣe pé bóyá aláṣìírí àwa mọ rọ́pọ̀lọpọ̀ àṣírí ṣùgbọ́n ohun tó jẹ́ ń sọ̀rọ̀ yìí síta ẹ wo iye téèyàn ń fún ọmọ lọ skul ẹ wo kéèkì ọmọ kọ́mọ tiẹ̀ mọ́ lọ skul ẹ wo jíjẹ mímu kéèyàn wá ní kó bí yẹn mọ́ jèrè ọmọ yẹn fẹ́ mọ̀ pé ọmọ ọlọ́mọ kan lòún ṣépè fún tó da ti ẹ̀rú yẹn ó sọ ó ní kí ọkọ òun bá bírókì tán pátápátá kò lè mọ́ ní 3 million lákàntì ó wá lọkọ òun di ẹni tó yẹ pé yóò mọ wò ní owó inú àwò ni
0: bí gúrí ọ̀bọ̀rọ̀
3: bẹ́ẹ̀ ni ọkọ̀ òun dẹni kí ń wò bẹ́ẹ̀ fẹ́ mọ̀ pé ohun tó ṣe fọ́kọ rẹ̀ yẹn ó di dandan kó ohun ọmọ tiẹ̀ náà ń pe
0: nǹkan ṣe
3: bó ti dànkẹrú
0: ẹ kú làákàyè
3: tó ń wọn ọlọ́gun ló dànkẹrú fún yẹn ó sì di dandan kí nǹkan ọmọ tiẹ̀ náà kì í sì pé kí nǹkan ọmọ tiẹ̀ náà dàrú
0: ẹ kú làákàyè
3: inú ń bí lọ́wọ́ ó sọ mọ́ nù jà lọ
0: nígbà inú ẹ bá rọ̀ tán inú ìjà lọ ní rọ̀ ẹ kú làákàyè mo dúpẹ́.
3: ẹ mọ̀ pé ọsẹ wo lọmọba mú káwọsẹ tàbólógún ara tàbí ìyàwó rẹ kẹ tó fẹ wẹ ìṣòro yẹn.
0: gbé tológun ara kó lè dáhùn béèrè tí. olóyè àjúbọ yẹn ṣe ọdọ abẹ ológun ara tí kò gbé ọgọdọ bá gbé ọmọ ológun ara wọn dá ilé ọyà ológun ara ọrọ rẹ yóò di ẹ tiẹ mọ pé wọlé ẹ ṣeun ẹ kú òun. wọn ṣe porí àparò ọjà kò ní wọn porí akọni ẹyìn kan fi dà lálẹ ọyà. mo dúpẹ́ olúwa ni o.
4: bàbá tí ẹ máa pẹlú.
0: à ń gbọ́ yín àwà pẹ̀lú yín gan.
4: ẹ má da bàbá ajíboyè lọ.
0: ká má da ká má dolo yà ajíboyè ló ọ̀dà mo ti gbọ́ yín o àdá wọn lóhùn mọ́ ń gbà yín o.
4: bàbá tó pè mí sẹ́yìn
0: yẹn.
4: wọ́n náà wọ́n ń dàgbà oko.
0: kọ̀ǹtrátọ̀.
4: ọ̀là wá sí àná wa.
0: àmì àtàmì.
4: ẹgbẹ́ aránsẹ́ kò ti di kàtẹ́ rí wọn lọ wá ìwé àpẹ́.
0: ìwé àpẹ́.
4: kọ́ ọmọ ẹni tí wọ́n rìn wọ́n lọ́wọ́ kún wọn rí ìwé àpẹ́. ìwé ìjìnlẹ̀ ni wọ́n ti ṣe kejì ẹ̀.
0: ìwé ìjìnlẹ̀ lẹ́ẹ̀kejì ó di méjì.
4: wọ́n wá gun méjèèjì pọ̀ wọ́n kó lọ́sẹ̀. wọ́n fi ẹgbẹ́ àdálélẹ̀. ẹgbẹ́ àdádó ti ro kó yí dáadáa ní
0: ọ̀nà.
4: Àwọn akọ̀sọ̀ yẹn lórí àdá yẹn. Fẹ́nu pé ìgbà àgbẹ̀ àdá tó ti kú èèyàn lè wá ní gbókọ̀nà èèyàn lè wá ní gbókọ̀nà má dàlọ́wọ́ kọ́nà ìdímọ̀
0: dá. Bára ọ̀nà ìdímọ̀ ládàá yọ ọ̀rọ̀ náà lọ.
4: Orí ọ̀hún ní pẹ́. Aláàánú yóò ti fẹsẹ̀ ni wàá bá wọn.
0: Yóò fẹsẹ̀ ni wàá bá wọn ni.
4: Àpẹ́yìn ni ẹ máa pẹ̀lẹ́ tó ṣe mí lórí tí wọ́n bá ti pè é lọ́la
0: wọ́n
4: ní nọ́mbà tí mi
0: wọ́n sọ
4: fún wọn sọ paríparí jẹ́ fún wọn màmá tí wọ́n sọ̀rọ̀ nípa sam tábàdé tó sábẹ́ dàpẹ́ afẹ́ gbẹ̀kìyàn lórí ẹ̀sìn ẹ̀jẹ̀ àpàdé ní inú ìrìnàjò ẹ̀dá.
0: nínú yàrá gbá nínú yàrá platform wa lọ́hùn-ún.
4: ní platform ẹ̀jẹ̀ àpàdé ń bẹ̀ ní àpọ́nìsì kọ́ lọ́hùn fún alùpùpù àtàgbára.
0: àmì àṣẹ ìdùnmàrè mo dúpẹ́ okun bàmí okun òhun ó dáa bẹ́ẹ̀ ó ti da àjùgbà náà lágbára ìlédùnmàrè ẹ̀yàn wọn tó gẹ́ jẹ́ ká fi nọ́mbà àwọn tó ń tàwé síta kó tó di pé a máa lọ lórí ètò fún títò ní mo ń bọ̀ o nọ́mbà àwọn tí ń tàwé níbo la wà ń bí àkọ́kọ́ pé nọ́mbà àtàrà ti èèyàn náà pé nọ́mbà ẹlẹ́ẹ̀kan sí kọ́ lè máa pè láti ìsìn lọ ó yá.
5: 0913 321 3057
0: lẹ́ẹ̀kan sí.
5: 0913 321 3057
0: ẹ ṣeun bọ. Mickey Ọlárẹ̀wájú ẹ̀dàkùn ẹ̀ má bínú. Mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn àgbààgbà ẹ̀ kó àṣeyọrí ìtòní. Ẹ̀jẹ̀ ń pe nọ́mbà méjì tó kùn sí tẹ̀lé fìràwé lọ́dọ̀ wa. Kò sí ìgbà kí ìgbà tẹ déwájú iléeṣẹ́ wa níkànnì wa ní àárín. Ìkànnì Splash àti Lágelo. Ilé yìí tó wà ní Fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ Ìbàdàn.
6: bẹ́ẹ̀ bá ti lọ́dọ̀ àwọn security wọn ó ju ìbẹ́ ti ríwè fún un. Látẹnu géètì wà níbẹ̀ àbí tí mo ń sọ òye. Látàárọ̀ ìtìlẹ̀ ti mọ́ ẹ̀ láti bí aago méje àárọ̀ mi tí ó fi dago méje alẹ́ kódà lọ́jọ́ ìsinmi. Wọ́n náà má fi gbàgbọ́ ti ẹ̀ dọ́là. Òun ni wọ́n ń wí yìí. Wọ́n náà ti gbọ́ bẹ́ẹ̀. Àwọn nọ́mbà tó kùn rèé. Ẹni chat àwọn nọ́mbà méjèèjì yìí. 080-5418-7981 080-5418-7981 ẹlẹ́ẹ̀kejì rẹ̀ 080-5547-1669 080-5547-1669 ẹ chat wọn lálẹ́ yìí lọ́dún tá a wà yìí ṣùgbọ́n tilẹ̀ bá wọn ẹ lè pè wọ́n tààrà ó tètè fi rọ́ kan yín hàn pé nílò ìwé bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìyẹn ní whatsapp wọn nígbà tílẹ̀ ó báyìí mọ̀ wọn ó dà yín náà ìgbésẹ̀ ó sì bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà èyàn ò dúró síbẹ̀ díẹ̀ wá kí àwọn àgbà lẹ́yìn ìgbà mo kí elédùmarè ó bá jí dára òun ní fi ọ̀sán dára ó bá tí fòrò dára gbogbo ìgbà pátá ara ní ń dá kábíyèsí elédùmarè ọba tó gbé ọlá kabi tó wù ú ẹ̀kọ́ funfun rẹ̀ inú kòkò dúdú ẹ wàrà lọ́dọ̀ elédùmarè kí n yá ọ̀rọ̀ mí kí ọmọ ìbílẹ̀ kí n yá ọ̀rọ̀ olórí ọ̀dọ́ kí n yá lò ilé ẹjọ́ wo lẹ́gbẹ́ àyànmọ́ àti kádàrá lọ ọlọ́run ò ṣe é ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń rí ọ̀nà àbáyọ nínú ọ̀sẹ̀ tá a lò kọjá yìí ni kí ọlọ́run mo yin elédùmarè ọ̀kan lẹ́gbọ́ yìí lẹ́nu ọmọọba musa mo tún tẹnu mọ́ nígbà tọdún yìí ó bá fi parí wọ́n gbàre elédùmarè ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti wà nínú ìpèníjà ìròyún tàbí àìrọ́mọbí fún ọdún tó pẹ́ a bẹ̀rẹ̀ sí bá wọn yọ̀ a máa bá wọn kó wọn jáde lágbàre elédùmarè kí n yẹ ṣe o gbogbo ẹni tó ń pè pátá tó bá fẹ́ lúpọ̀nà ọmọ tìjání ìbádẹ́nkù tẹ́ ẹ fẹ́ sọ máa bọ̀ níléeṣẹ́ wa lọ́jọ́ tọ́ ọjọ́ tíuzdee tó ń bọ̀ láàrin aago mẹ́jọ àbọ̀ àwọn yẹn ti máa ń dé tí ó fi dàgbọ́ mọ́kànlá máa fi dá wọn lóhùn ìyẹn ẹ̀dúró bẹ́ẹ̀ mo wàá bẹ̀ láti lójú ọ̀sán kí mo ti ń bọ̀ lójú má wà o mo sọ fún ẹ tẹ́lẹ̀ o àkókò là ń bá ṣiṣẹ́ o àbí ohun tí mo ń sọ òye lógo ara ẹ̀kọ́ àṣeyọrí ìmáṣàyí congratulation olúwọ́de tìlú ẹ̀dẹ̀ mo kí yín o ẹ kú iṣẹ́ tó lágbára ìyálóde gbogbo wọn ìyá àfífúnṣọ ajíbádé rọmọkẹ́ balógun níkì ọmọ ìbílẹ̀ olóyè ajíbóyè àríyù abídèmí ọmọọba musa ọ̀nàbì ọjọ́ olóyè kàmọ̀dín ganí ọ̀dẹ kọ́tìnlá lẹ́sìn lọ́yẹ́lẹ̀ ìbàdàn olóyè adédòkun láti ìlú ẹ̀dẹ́ olóyè ọ̀gíní alhaji abdulhakeem ọlọ́run kọjá ẹni àwúsí alótúkùn bẹ̀ tí ń fara pamọ́ tó gbogbo àwọn àgbààgbà yìí mo fi ń kìyìn pátá àtàwọn èèyàn mi tá a jọ wá sóde tòní mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà lójú òpó lẹ́ni látàárọ̀ ẹ ní fọmọkínú ayé abiola akínwálé abọ́sẹ̀dé ọlárẹ̀wájú jẹ̀lílàt ọlágùnmọ̀kẹ́ sanwáìnàdé àlò fatai saheed alhaji ayégbàmí ayọ̀dẹ́lẹ̀ ẹ̀kọ́ àṣeyege seriki ogundipẹ̀ congratulation sátún ti gbélé ayọ̀ lẹ́ni alhaji akubra olóyè alhaji akubra ọláoyè alhaji amúhibàtà adédọyìn orúkọ ọgbà igi lẹ́yìn ọgbà tẹ̀ ẹ̀jẹ̀ kówó àtàwọn tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ lápá akéèdàpọ̀ lọ ẹ̀rọ̀mọ̀jú ẹ̀rọ tá a jọ bẹ̀rù láti jọ gúnlẹ̀ ayọ̀ lẹ́ni orúkọ àlùmọ́dání dágbére jalọ.
7: Títí ọjọ́ mẹ́jọ tá a tún mọ̀ pàdé ara wa ẹ̀yin láwọn bá wa láwọn bá àǹdó lẹ́yìn wa mo tá dọ̀ lóko tẹ́mi ìjọba sí lóko.
8: àwọn tẹ́ mọ̀ sí àlùmọ́dání mo ní àbùkù onídìí oko tó lè kàyàn bẹ́ẹ̀ nìyà onídìí eyín kó tó lè jẹyàn àtẹ̀yìn àtàwá àní kábùkù àbùkù òní kàn wá àní jìyà ìyà òní jẹ wa ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa.
6: pàápàá.
9: ó ní ẹsẹ̀ ọlọ́bẹ̀ sí gbogbo ẹ̀yìn tẹ́ bá wa fi fẹ́ jẹ́ náà ẹ ṣe àpò àìbínú ẹ ṣe wa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ara wa tá a jọ rìnrìn àjò tòní tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ̀ tún pàdé ìwà lórí ètò yẹn tó wà ìrìn àjò ẹ̀dá gẹ́gẹ́ bí mo sì máa ń sọ wọ́n gbàgbé o ìdá mẹ́wàá orí ètò yìí kì í ṣe ti ilé ìjọsìn kankan mọ́ mú dà ó mẹ́wàá orí ètò yìí mọ́ mú lọ bí kankan orí ètò yìí ló tọ́ sí ibẹ̀ náà ni ó san sí èmi ọmọ yín náà ni àbúrò yín olólùfẹ́ yín Ramses ta ló gbọ́n ẹ ṣe o tẹ́ ń gbádùn wa.
6: orúkọ ọgbọn lèmi ló pọnà ọmọ tó jáde mo fi ń dágbére pé mi ò fi ń sínú ẹkún láàárọ yìí tí n bá dé ń jọ mẹjọ mi ní báyìí nínú ẹkún àwa náà ò bẹkún lọ láàárọ yìí a ní fẹkún pàdé títí ọjọ mẹjọ ayọ àti inú kò fìlẹ ẹnìkọkan wá ṣe gbogbo ẹkún àti ìbànújẹ kó jìnnà ìrí sí wa títí ọjọ mẹjọ ó dìgbà ìyá àfin oríṣiríṣi láàárọ sídà àtòjọ mẹta ìyá mi

Masha'Allah. Pẹ̀lú eléyìí náà la fi mọ́ bọ́ sí abala alákọ̀ọ́kọ́ lórí ètò àlàyé ẹ̀sìn Islam. Eléyìí ti ń ṣe abala àlẹ́wàádìí. Ibi tá a ti pín máa ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba tó ni wá. Ẹ̀bà kí wá ni tá a mọ̀ fi bára wa sọ̀rọ̀ lónìí? Òun náà ni wà àkọ́rí kan pàtàkì tó jẹ́ kí gbogbo pátápátá òun náà ni a máa ń jẹ̀ran rẹ̀. Kí náà ni nǹkan ọ̀hún? Òun náà ni láti jẹ́ ọlọ́lá, láti jẹ ọlọ́lá láyé. Ẹ̀bà bàbá wa ń sọ nípa ọlá. Ṣé ọlá ìta àmọ́ ni pé kájọ́ lówó, kájọ́ ní olókìkí, kájọ́ nípò? Eléyìí ò kọ́, ṣùgbọ́n ẹ jẹ́ kí n wí bí wọ́n ṣe wí ní kéwú. Afdalu nnasi man kana fihi khamsu khisalin. Ẹ̀bà bóò láṣejọ́ kan nínú àwọn ẹ̀dá Ọlọ́run tí ọ̀kan àbí méjì àbí mẹ́ta àbí odidi àwọn ìròyìn márùn kan tí ó mọ abẹ lára rẹ̀ tó jẹ́ wípé bó bá ti wá wà lára rẹ̀ Olúwa rẹ̀ ó sì mọ ọjọ́ kan lára àwọn tí ó lọ́lá jù nínú ìran èèyàn. Ọlá tá a wá ń sọ yìí yóò jẹ́ ọlá kan tí èèyàn ó máa ní láyé ń bí. Ọlá tá a ń sọ yìí béèyàn bá tún kúrò láyé yóò tún máa ní lọ ni. Ṣe rí i pé ọlá jọlá lọ báhun. Ó yàtọ̀ sí ọlá alówó, ó yàtọ̀ sọ́lá anípò, ó yàtọ̀ sọ́lá anídúkìá rẹpẹtẹ. Èyí tó tún wá ń bẹ́ ńbẹ̀ ni wípé èèyàn ọ̀bá àmọ́ nígá, ìbá àmọ́ nígo. Bó bá ti lè ní àwọn tó lè gbìyànjú tó sapá tó lè ṣe àwọn nǹkan márùn-ún tá a fẹ́ sọ yìí. Ẹ wò ó, Olúwa rẹ̀ ti di ẹni tí ó ní ọlá tá à ń sọ. Ṣe wá rí i pé n tó ṣe pàtàkì ni ká gbìyànjú rẹ̀. Bó bá jẹ́ tọ́lá owó là ń sọ ni, gbogbo wa la ti mọ̀ pé owó ò lè kárí láyé tá a wà yìí. Gbogbo wa kọ́ la lówó, àwọn kan ó mọ ní, àwa kan á mọ bẹ lórí pé ṣé àṣírí ṣáà ti ń bò, ṣe à fẹ́ jẹ à ń rí jẹ, a fẹ́ wọṣọ à ń rí wọ́n wọ̀n ba, a fẹ́ bíya bùkátà à ń rí bíya wẹ́rẹ́wẹ́rẹ́. Bí ò bá sí rẹpẹtẹ ní báńkì, a mọ̀ dúpẹ́ fọlọ́run. Ẹ̀yin o, bó bá jẹ́ ti ilé kíkọ́ ni, àwọn kan ó mọ kọ́ ilé rẹpẹtẹ, wọ́n sì ń kọ́ bí ogún náà mọ kọ́ bí ọgbọ̀n. Níbẹ̀ làwa kan ó sì tó wà tó jẹ́ pé bàbá ṣe ti rọra rí bí ojúlé mélòó kan táwa àtẹ̀bí wo mọ̀ ṣe kí ni tá mọ̀ fi ìhà wálé. A mọ̀ dúpẹ́ fọba tó ni wá. Gbogbo àwọn ọlá àtayé wọn kì í mọ̀ kárí. Ṣùgbọ́n eléyìí tó le kárí, òun náà ni ọlá yìí tá à ń sọ yìí. Ọwọ́ tí ó kàn náà yàn ò ní kó gbìyànjú láti ṣe àwọn nǹkan márùn-ún. Eléyìí tá a fẹ́ mẹ́nu bà lórí ètò fún tòní. Kí wá lalákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan márùn-ún yìí? An yẹ kùnà àlà ìbáàdá ti rọ́bí mọ̀kùbílà. Wọ́n lẹ́ni tó bá fẹ́ kóhun ó nírú ọlá tá à ń sọ yìí, kóhun ọjọ́ kan nínú àwọn ẹni tí ó lọ́lá jù nínú àwọn ẹ̀dá Ọlọ́run láyé àti lọ́run tá à ń sọ yìí. Wọ́n ní ohun àkọ́kọ́ tó Olúwa rẹ̀ gbọ́dọ̀ mójútó, òun náà ni pé kó jẹ́ ẹni tí ó máa gbájúmọ́ ìjọsìn fún ọba tó ní. Kó jẹ́ ẹni tí ó jẹ́ pé in tí ó máa mumú láyà rẹ̀ jù, tí ó máa pàtàkì jù níwájú rẹ̀, òun ni bó ni ó ṣe sin Ọlọ́run ọba tó dáa. Ẹ̀yin o, kò ní já sí pé ẹni Olúwa rẹ̀ nígbà tó bá jí lóòrọ̀ ojoojúmọ́ kọ̀ọ̀kan, bí ó ṣe kó ayé jọ, bí ó ṣe ṣiṣẹ́, bí ó ṣe lówó, bí ó ṣe lọ́jà òkè, bí ó ṣe gbá, kò ní já àlámọ̀rí ayé nìkan ni ó máa mumú láyà rẹ̀. Ẹlòmíì bó bá jí báyìí, Allahu akbar, aago mẹ́rin kùsẹ́jú márùn-ún ni ó ti jí. Káago mẹ́rin gérégé ó tó lù ń dájí, ó ti bọ́ ta. Nítorí n tó kàn nílò láti ṣe náà ni pé bó ṣe jíun kó sì bọ́ sí kó sì mú aṣọ rẹ̀ kó mu wọ̀. Àwọn kan bẹ̀ tán gbègbè ya ìgbésí ayé báhun. Kódà àti fọyín lásán nínú ilé láàárọ̀ kò pọn dandan fún wọn. Ká tó wá sọ pé wọ́n bomi ara, kó má sọ ara lásán ni, orí ìrìn ni ó ti mọ jẹ pákò lájẹrìn. Gbogbo ẹ̀ lórí kíni? Lórí pé wọ́n ń wáyé lọ yìí náà ni. Ẹni tá a wí yìí nígbà àbárí bí ìṣẹ́jú mélòó ti wà lẹ́nu iṣẹ́? Kò í ṣe pé bóyá wọ́n jí
won ranti olohun alhamdulillah le di ayana kini nje ban lodo tian asalatu to won ko si aye yun oyo o se ti wa lenu ise eni to ba wa won eni ori be nyo wa se titi fa ti le o to fi su nipa le ba tun su bi owo oru na won tun pada ale awon mo ni roju won laaro won ni roju won lale igbese aye telomi ngbenu eni to ba ja si pe aye lo pataki laya ti e to ba un ti o je pe ijosin fo ba to ni lo pataki koji ni dandaji ko koran ti ko ye ko hun o kikiyamu laili fo ba to no hun bi ago meta si merin hun ehn ko se yun ko ki raka aye tolorun ba si gba laaye to ko se tan ko di rebe ko sadua fo ba to ni ko toro ti nfe lori ara re lori aya lori omo lori ebi lori ara lori orilede leyin eyun ki won pe run asalatu ba nbe ko kori si masalasi ko lo kirun oran yen fo ba to ni leyin eyun ko koko sopolopo afikaru ko sadua repete ehn ngo ba wa se leyin tan ko wa se kini o ko bo si bi alamori aye a je amu bai irun zuhuri ba tun ba ko fin tin ba nse le ko gba masalasi lo ko kirun fo ba to ni to ba se yun tan ko tun pada enu ise ba la sare gba la asiri ba to ko tun lo kirun fo ba to ni bo ba se tan ko pada enu ise bo ba si ti se tan ko ma lo le bi magrib ba to ko kirun fo ba to ni salatul isha ko kirun fo ba to ni laarin agbede meji hun gbogbo awon ise olore ise daada awon nafila awon anti lawa qurani gbogbo awon ise asegbalada keda o se enyo eleyun bo ba wa se ada sale o ti jeun wa letan o ti kirun salatu le sha itan o wa ku ko lo re fegbe lele ko sa lu wala ko kiraka nafila raka meji ta mo si salatu tauba ko wa joko ko siro gbogbo bo se lojumo re lataaro ko wo melo mo fi sin lo nbe melo mo fi sin ra mi enyo bo ba ri pe to fi si on fi sin lo nbe o po ko dupe fo ba to ni ko si be pe ko gba gbogbo e ni josin lowo ohun nitori pe won ofe nko o tun sagba mo bon bo ba ri pe awon bi to hun gba si olodun na ah o mo to melo kan ko wa foriji olodun lori gbogbo e tori po ba la foriji no ba tin je allah eyo eni o ba lo ojo re bayi in la ri pe in to wa lo be to lo be lo fa to fi lo baba to ni eyo ma da la ru oluwa re oluwa re len ta le so pe o ti se kini o ti mu ijosun fo ba to ni lokunkundun ninu igbese aye re o ti paasi ipele alakoko ninu awon nkan marun ton le yan se teyan fi njo kan lara won ti yo lola julaye ati lorun onu elekeji afani an yakuna naf'uhu lil khaliqi zahira an yakuna naf'uhu lil khaliqi zahira komani oje eni ti yo ti anfani re ti o han si gbogbo aye ko je ni tawon eyan o mo le en to la anfani la ti won mo le yan re to je pe bi won ba daruko re laarin awon eyan marun o kere tan kare eyan merin ti o so pe ah se n te daruko eyan nu awon eyan nu ti kaluko mo so pe o se bayi fe mi o se bayi fe mi o ni ti daada ni ti daada ti o ni je pe won ba tin daruko won ni ah taanu eyin e ma tun daruko e mo lo ti wa o tọ́ wá ní kílódé tí wọ́n máa wí oríṣiríṣi aburú ń pa rẹ̀ rárá àfáàní ẹni ọba fẹ́ ní owurọ̀ látàǹsọ yìí tó fẹ́ wà nírú ipò tá a wí yìí ó gbọ́dọ̀ jẹ́ni tó jẹ́ sí pé yóò jẹ́ èèyàn re ẹni tí ó máa ṣàǹfààní fáwọn èèyàn tó jẹ́ pé àǹfààní òun sì rèé ẹ̀yìn bí ṣe ń ṣe ní gbangba yóò mọ̀ sí ní kọ̀ọ̀kọ̀ ẹ wò ẹ̀rí tà kọ́kọ́ tá a sọ ohun ìdí tó fi yin pé kí ó jẹ́ni tí ó máa sin lọ́hùn tó jẹ́ pé ìsìn lọ́hùn ni ó mú lọ́kùnkúndùn ìdí tó fi gbọdọ̀ rí bẹ́ẹ̀ ni wípé ọba tó dá wa gangan fúnra ara rẹ̀ ó ti sọ fún wa nínú alukur'an wípé ayé tóun dá wa wá yìí òun ò dá wa wá bẹ́ẹ̀ nítorí ká lè wá jẹ ká wá mu ká ṣiṣẹ́ ká ṣe wàhálà lásán ọlọ́run ni wà mọ́ kọ̀ lákùtù lè jẹ́ ìníwálẹ̀ ìyìnsá ìlàlẹ́yà àbùdó
iti mo tori e da yin saye oni ke ba le wa josin fi mi oba ti mo

eléyìí náà lára tí wọ́n fẹ́ ká ṣe ní ayé ni nítorí pé ẹnìkan ò bàbá ń sọ pé kọlọ́run ṣàánú wa kọlọ́run gbàdúrà wa kọ́ràn wá lọ́wọ́ lóòótọ́ ọlọ́run náà ni máa ń ṣe ṣùgbọ́n kò ní ti sánmọ̀ wá sórí ilẹ̀ wá ṣe fún wa àwọn ara wa náà ni ó máa rán síra wa bẹ́mi ò bá wá ṣe tán láti ṣe dáadáa fẹ́nì kejì mi tẹ́nì kínní ò ṣe tán láti ṣe fẹ́mi ẹ dákun ta ló fẹ́ jíṣẹ́ ọba tó ni wá tí ń ṣàrànṣe fúnra wa a gbọ́dọ̀ jẹ́ni tí ó máa ṣàǹfààní fúnra wa ẹ̀wẹ́ ni wọ́n bá ti mú eléyìí náà tó dì mẹ́rù rẹ̀ ẹ wò ó ìtì ń gun afárá ìjọkan lẹ́nu lára àwọn tí ó lọ́lá jù nínú àwọn èèyàn ìtì ń gun lọ́nu ẹlẹ́ẹ̀kejì ló ti gun nínú ọ̀rọ̀ tànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì ni ẹni yóò wù tó bá ṣàǹfààní fọ́mọlàkejì rẹ̀ mùsùlùmí àbí kó dà ń tíye ṣe mùsùlùmí tó ṣe dáadáa fún tó bá bíyà bùkátà rẹ̀ nínú bùkátà ayé yìí bàbá sì ń sọ pa pé bíbá yàn bíyà bùkátà gbogbo ẹni tó bá ti ri pọ́lọ́run ti fi tóun lè fi ṣe bẹ́ẹ̀ sọ́dọ̀ rẹ̀ irú wọn gan ló tọ́ka máa wá àwọn tí wọ́n máa ṣe fún kiri kò dìgbà táwọn onítọ̀hún bá ṣẹ̀ṣẹ̀ ń wá ẹni ọba ní àǹfààní àti ṣe dáadáa fún yàn ìwọ ló yẹ kó o máa wà yíká rẹ wò lẹ̀yìn láti inú ẹbí rẹ àwọn alábàágbé rẹ àwọn ọ̀rẹ́ wá ta ló nílò dáadáa ti ń bẹ lọ́wọ́ rẹ kò sí fún wọn eléyìí ló lóore jù ànábì ni ẹgbọ́n tó bá bí ya bùkátà fún ọmọ ìyá rẹ nínú àwọn tí ń pa aláyà nínú ayé ń bì ọlọ́run ó sì bóńtọ̀ ń bí ya bùkátà nínú tí ó mọ̀ pa òun náà láyà bó bá di lọ́jọ́ alkiyama ẹ̀rí ó di méjì báhùn wọ́n ń bọ̀ láti tẹ̀síwájú lórí ẹlẹ́ẹ̀kẹta inshallah.

0: Masha Allah. Hey yo, meji ninu awon nkan marun o motimu eleketa nibe oni pe anyekuna min sharrihi aminin anyekuna min sharrihi aminin eleyi o na ni dakeji teleketi ta so ton pe komo anyo muslimi ko je ni ti o mo sanfani fun awon eyan eketa wa ni pe eni to ba fe jokunu awon lola ninu eda olorun ta so yi laye ati lorun o gbodo je ni ti awon eyan o bo kuro ni bi aburu owo re to je pe okan won bale sodo re ni pe ah lagbaja to ba ti johun ni kosi wuloko abi ko je pe bo ba soro ise ni won o setan lati le ba sise po tori won mo pe ko ni jamba awon bo ba so owo sise ni won setan lati ba adowo po nitori pe won mo pe ko ni fi dudu ko ipe funfun fa won bo ba je pe ki won gbe si owo fun ni won setan ati gbe fun tori pe won mo pe eyin ko ni fe kotana fa won eyo won gba pe ko ni se isekuse ko ni wuwa jamba fa won musliminu boyan o ba ti boro yan depo baun to wa je pe won wa recommend de fa won yan pe e lo gbe se fe ni yi e lo ba dowo po ton wa ni ah ta ni olodum mo ja won de waju re eyin oro oluwa re o ti ni bakan nu baun iru oluwa re le sinu awon ta nso yi abi ke won awon eyan wa nsa fun o latara kon mo pe eyan bu ni o bi kabika bi gba bi awon ti o da ti o da ni won ma n ba pade lodo re muslimi o gbodo jebe muslimi gbodo je ni ti awon eyan tokan won bale lori pe awon oni se kini o awon oni kabamo ba won baba se eleyi na o nbe ni ba musi ora nabi wa muhammad sallallahu alaihi wasallam to ni inna min sharrin nas eri ninu awon eyan ti won je ni buju lodo olorun oba ni ki ola lojo alikiyama ona nani to je pe awon eyan ma nsa fun latara aburu owo re ti won ma o pe tani o be le se baba onu baba aka iya agba iya awo ti ma wo ko tan ma npe won ti esi se pe won pe won be to je pe looto lawon na nse se be won na npe o lole iwo na ngbo mi ranjo egbo si o ti jora awon baun ogboro awon eleyi eni to ba ti na awon iwa buba e lowo ko le jo kanu awon ni tan wi sugbe ni ti o ba ni wa be lo tu ja se po kan awon yan bale sodo re anabi wa afa wa yi won ni o ti je okan ninu awon ti yo lanfani lati je eni to lore ju ninu awon eda tolorun oba da saye elekerin won ni an yakuna amma fi aidin nasi aisa an yakuna amma fi aidin nasi aisa eleni pe won leni ta nso yi to fe dololanu eda eyan ni waju oba toni yo je ni to won na o mo lamojuku o ni bi nti nbe lowo awon eyan kini ti nbe lowo awon eyan o na ni arasiki owo ola gbogbo awon nkan tawon eyan teyan ma so pe bumi fun mi nkankan yo je ni ti o lamojuku ti o ni ayu okan lori iba itoba to ni ba fun looto la ni pe eni to ba fe doro la ogbodo je ni ti o ma se daada ko wa tumo si pe wo lo mo wa pere lo mo toro ki eni o fe doro la ki ma sora re da lagbe ti o ma wa toro ki lotun lo si loni lola yala ijo to jo koda ojo ti o ni soro yo sora re do ni soro toro mo pe bon o ba ti so fun ara aye po won ni soro won o ni ri nkan gba lowo won orisirisi la ma ri ka ki la omo salasi tawon yo ma kiriki omo awon nbe ni ile kini kan won ise wa kan se wa mo fara won elomi o se wa ni fomo so yo tun fi ara re so won na le nwo yo yo si dawon ogbon to je pe in ti o se yo so pe nse ohun imi a mo se ti o tun fi to jo be han yin papa to si je ki gbogbo e lori iro ni nílé ìwòsàn káàkiri àmọ́ rí wọn táwọn kó ìwé rọ́kiri àwọn kan wọ́n tiẹ̀ tí wọ́n á mú níṣẹ́ débi wípé gbogbo ọ̀nà náà ń gbà ṣe bọ́n ṣe ń ṣe lójú ayé bẹ́ẹ̀ ni wọ́n tún ń ṣe lórí àwọn fóònù tá à ń lò lóríṣiríṣi mẹ́sẹ̀gì lẹ́mọ rí in tí ò ṣe wọ́n pè ń ṣe àwọn látara pé wọ́n fẹ́ kówó jọ láì ṣiṣẹ́ ẹni tí bá ń ṣe irú eléyìí tí sì ń jẹ́ fún kọ́ lọ kó mọ̀ fọkàn sí pé òun ní ipò tó ga kan tóun ó dẹ̀hun wájú ọlọ́run béèyàn ò bá ní lóòótọ́ a máa wáyé títí téèyàn ó rìn sọ́tún rìn sósì tíṣẹ́ ò ní tí ò rí bákan ọjà ò ní tà àbí káwọn ìdààmú nù sòrò ayé kó ṣẹlẹ̀ sí yàn kéèyàn wá nílò ìrànlọ́wọ́ bó bá rí báhun nǹkan àkọ́kọ́ téèyàn máa ń ṣe kọ́ ni pé kéèyàn wá tọ́ra rẹ̀ dálágbe ọba tó mú nǹkan wá gangan lèèyàn kọ́ máa ń ké pè èèyàn ò bí ọlọ́run ni ọlọ́run ò ti rí báyìí dákun bá mú kú ẹ̀ dákun ò lè mú kú fún èèyàn ò bá máa kó mọ ilé olówó kódà kó mọ ilé ààrẹ orílẹ̀-èdè yìí kéèyàn láǹfààní àti máa wọbẹ̀ bọ́lọ́run ò bá ṣe tán àti ràn lọ́wọ́ ààrẹ ò lè ràn yàn lọ́wọ́ ọlọ́run ilé èèyàn kọ́kọ́ ké pè bó bá ti wá ké pọ̀ ọlọ́run tán ọ̀nà táràn ṣe ń gbà wá kódà láì ní tọrọ ọba tó ni wá ó mọ bí ó ṣe ṣe bó bá sì jẹ́ pé èèyàn ó béèrè náà ni ọlọ́run ó wàá darí rẹ lọ sọ́dọ̀ ẹni tó béèrè lọ́wọ́ rẹ̀ tí ó sì fún ọ nírọ̀rùn ẹ̀rí báyìí ẹni mùsùlùmí tó fẹ́ jẹ ọlọ́lá láyé àti lọ́run ni ó gbọ́dọ̀ ṣe kí ni o ni ó lò gbèsè ayé rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún tó jẹ́ pò náà láàfin máa kádìí rẹ̀ ó ní wọ́n sọ pé àyẹ̀kúnà lèlè mọ́tí mùsùtẹ́rìndà àyẹ̀kúnà lèlè mọ́tí mùsùtẹ́rìndà ẹni tó fẹ́ dọ̀lọ́lá láyé lọ́run yìí ó gbọ́dọ̀ máa jẹ̀ràn àti fàyè ilẹ̀ níjọ́kan ó gbọ́dọ̀ máa jẹ̀ràn pé òun ó fàyè ilẹ̀ níjọ́kan kò gbọ́dọ̀ jẹ́ni tí ọkàn sáàmọ́ lu ayé lọ sálálu tí ó máa wá ṣayé bí ẹni pé kò ní kú yálà ń dùn fún ni yálà kò dùn fún ni ó gbọ́dọ̀ máa rántí pé ìmọ̀ fàyè ilẹ̀ níjọ́kan bí bá ti wá rántí yìí kó wá fi máa ṣe kí ni kó máa fi palẹ̀ mọ́ de ìrìn àjò àrèmọ́bọ̀hún kó fi máa ṣàtúnṣe ara rẹ̀ gbogbo dáadáa tó yẹ kó ṣe kó rí pé òun ń ṣe bó bá ṣe kápá mọ́ gbogbo àwọn aburú kó rí pé òun ń jìnà sí i ẹ̀yọ́ eléyìí ní jẹ́ pé èèyàn ń palẹ̀ mọ́lẹ̀ de ikú mùsùlùmí tó fẹ́ dọ̀lọ́lá láyé tó fẹ́ dọ̀lọ́là lálìkìyàmọ̀ wọn kì í máa kàn án jayé kán máa wá ká jayé gbàgbé ikú béèyàn kì í bá ti máa palẹ̀ mọ́dékú àti lùsẹ̀mí tọlọ́run yóò nira ìsẹ̀mí bí èṣù lolúwa rẹ̀ ó máa lò irú wọn ni máa ń da lásà pé ẹ̀yìn ikú sàárè ni kò sí nǹkan kan ṣùgbọ́n ni tí máa ń títí lò gbèsè ayé tọlọ́run tí ń palẹ̀ mọ́lẹ̀ dékú ni wọ́n mọ̀ wípé ẹ̀yìn tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju èje lọ àbí ẹ̀yìn tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju èje lọ irú báyìí lo àwọn ìròyìn márùn-ún tán la gbọ́dọ̀ rí lára ẹni tó bá já sí pé ó fẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀dá ọlọ́run tí ó lọ́lá jù lórílẹ̀ ìpẹ́ àkọ́kọ́ kí n mú ní ṣókíṣókí o ni pé kólúwà rẹ jẹ́ni tí yóò máa mú ìjọsìn fọba tó ní lọ́kùnkúndùn ẹlẹ́ẹ̀kejì ni kó jẹ́ni tí yóò máa ṣàǹfààní fáwọn èèyàn ẹlẹ́ẹ̀kẹta o ni kó jẹ́ni tí ọkàn àwọn èèyàn ò balẹ̀ kúrò níbi aburú ọwọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin o ni kó jẹ́ni tóun náà tí yóò mọ yẹra fún tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn tí yóò ní ayú ọkàn tí yóò láyú ọkàn lórí tí bá ìwọ̀nba tọ́lọ́run bá fún yóò láyú ọkàn lórí ìwọ̀nba tọ́lọ́run bá fún kò ní máa wọwọ́ àwọn èèyàn ṣáṣáṣá ẹlẹ́ẹ̀karùn-ún o ni kó jẹ́ pé onítọ̀hún náà yóò máa ṣèrántí ikú abọ́lọ́ọ̀bà allah subhanahu wa ta'ala àwọn ìròyìn dáadáa ẹwà dáadáa márààrún yìí kọlọ́mọ ṣàlàyé jẹ́ kó pèsè sí ara ẹnìkọ̀ọ̀kan wa lọ́lọ́ọ̀kan sọ̀tà níkúláláìrẹ̀ kó wá ṣe wá lọ́kàn lára àwọn irú rẹ̀ tí yóò ní ọlá jùlọ láyé àti lọ́lá lè kìyàmọ̀ wàlẹ́hẹ́wọ̀lẹ́wọ̀lẹ́ àkúwẹ́tá
1: illa billahi al-aliyyil

0: MashaAllah. 070-69-49-3000 Tabi 070-1447-5770 Oni number ti yo wole sibi ani seju melo kan si lati fi gba ipe inshallah rahman mashaallah mashaallah ayo aha ipe kan tun ti wole ni bi o
1: so
0: wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh ako juma o hello sir e ba wa gbe ohun soke Alhamdulillah. O e wo pe se e owo yin ke gba we loni iya wa fe bere pe se le gba abi
1: mo ko pe baya nkan te da owo mi la
0: tori o da gbogbo nkan pelu alaye na ninu islam gege ba se poruko eto yi en ba kan meji ni eyan le gba eyan si le ma gba lawon ojo lawon asiko kan idi ni pe a ki ma dede gba awe lojo to ba wu yen islam ti seto gbogbo nkan leto leto amo ni ru wo osu ta wa yi ara awon osu teyan le gba awe leyi ke ye ojo nibe lo wa nitori pe osu muharram ninu awon osu nla ni lo wa awe kan be ni islam yato si awe ojo juma ati ijo ato sa awe ojo monday ati ojo alamisi eyo awon ojo meta konbe to je pe atuma ofin gba awe awon na ni ojo ti onka osoju orun ba di metala to di merin la ti medogun ijo kijo to ba wa bo si eneyan gba baun ta ba si wonka oju orun ta wa loni bayi o ti ku baun oni ni o di metalelogun muharram 23 on la wayi eyo ṣùgbọ́n a ní tí ó bá wá jẹ́ pé kò láǹfààní àti gbà láwọn ọjọ́ mẹ́ta yẹn pé nínú ọ̀rọ̀ mi ànábì ni ká sáàmà gbìyànjú rí páàgbà àwẹ̀ mẹ́ta nínú oṣù wọn lolúwa ẹ̀ náà a jẹ́ pé ó lè gbà láwọn ọjọ́ mi ṣùgbọ́n bí kò bá rí báyẹn tó dáa jù oníkéèyàn ti gbà láwọn ọjọ́ mẹ́ta hùn tàbí kò gbà jọ monday tàbí thursday ẹ̀yọ́ ṣùgbọ́n fáǹfààní pé ẹni tí ó láǹfààní àti gba mẹ́ta hùn tó sì wò pé ọjọ́ tó fẹ́ rọ̀ ọ́n lọ́rùn láti gba jọjúmọ́ ni yóò dá kó gbà á ṣùgbọ́n kó wá tún gba àtọ́jọ́ tó bá tẹ̀lé náà béèyàn bá gbà á lónìí tó bá yẹ pé kò gbà lánàá ó wá gbà lónìí àbí tó bá ti gbà lánàá tó gbà lónìí ó dá ṣùgbọ́n kò gbà lánàá ó gbà lónìí wọ́n ní kó tún gba ọjọ́ tó tẹ̀lé náà bí eléyìí ṣe jẹ́nu ọlọ́run kò fún wa ní àgbáyé ẹ̀sìn islam amen.

0: Hello? Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
1: Ẹkún
0: ètò. Jàre ẹṣun. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Ẹ bá ní gbóhùn sókè ẹ dákun. Láti tí ó yà. Ẹṣun. Na'am. Ẹsùn kílẹ̀wí àgbọ́n yín. Na'am. Masha Allah. Amin. Ẹ ṣeun, àwọn ọba àsọyìn lẹ́sàn-án lọ́rẹ́. Masha Allah.

mashallah pelu eleyi na la fi mo bo si abala keji lori eto awon ipeyen wole sugbon ka le lanfani ati bo si abala keji ta pe ni abala al-hadith oro annabi ka tun keko kan abi keji lati le ko asiwaju eda annabi wa muhammad sallallahu alaihi wasallam hadith ita gbeyewo loni o se se kojo nikan o si se se ki o pe meji meta bọlọm ba se fe eyo ona ni eleyi ti afawa abu hurairah radiyallahu anhu ti won gba wa sharanti wi pe abu hurairah yi pataki lo je ninu awon afa aladisi oga ni ninu awon akeko ninu ile eko annabi wa muhammad sallallahu alaihi wasallam eyo oni anna rasulullahi sallallahu alaihi wasallam qala as-sa'i ala al-arimalati wal miskin kal mujahid fi sabilillah as-sa'i ala al-arimalati wal miskin kal mujahid fi sabilillah wahsabuhu qal kal qahim alladhi la yufutaru wa qasahim la yuftiru yo متفق عليه اجنتم الله كنسي انا رسول الله صلى الله عليه وسلم قال الساعي على الارملة والمسكين كالمجاهد في سبيل الله واحسبه قال كالقاهم الذي لا يفطر وقصائم لا يفطر متفق عليه hadith yi in to dale lori ojo kan ninu awon kan marun abi kan ni o ni se pelu okan na awon kan marun ta gbe yewu labala alwazi eleyun ni pe ka je ni ti o mo sanfani fa awon eyan ti o mo san se fa awon eyan ta mo ran awon eyan lowo pelu nto ba to ni wa fun wa ta ni mo duro degba ti won ba sese wa ntoro ka wa na to mo se kini ka to mo saanu wa nítorí pé nínú ètò ọba tó ni wá ni pé báwọn kan bá ṣe ń ní láwọn àsìkò kan yálà àwọn kọfí àbí wọn ọ̀fẹ́ wọn ò máa ṣàìní ètò ọlọ́run ni kò sí bí orílẹ̀-èdè ọ̀hún ṣe lè dáa tó àníṣàláìfẹ́rú ẹ̀kú àníṣàláìmọ̀ríwá àwọn ìdábẹ̀ tó jẹ́ pé wọ́n máa jẹ́ aláìní àwọn ìdí kan ń bẹ tí máa ń sì máwọn èèyàn dàbẹ̀ tó jẹ́ pé kò ṣe pé kò síṣẹ́ kò sí ọ̀kan nínú àwọn ìdíyìn àwọn tí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ sí tó jẹ́ pé wọn à lè rọ́gbọ́n dá sí i tó bá sì ti dàsìkò tí wọ́n wà nírú ipò yìí ọ̀nà kan gbòógì tó súnmọ́ láti fi ríjẹ ẹ̀mú òun náà ni látara àánú ìyàn fi wá ní pé àwa ẹni tó bá ní náà kó mọ́ ṣẹ̀ṣẹ̀ dúró de kán máa wá bá òun wá àwọn ẹni yìí kéèyàn lọ fún wọn fúnra rẹ̀ kó ṣàánú wọn fúnra rẹ̀ ìyìn tó ṣe kíni ìyìn tó dáa pọ̀ jù ọ̀kan nínú àwọn tẹ́sì faramọ́ ká ṣàánú bẹ́ẹ̀ fún ọ̀làdísì yìí ìlọnilé sí wa ó wá fẹ́ ká mọ ọlá tí ń bẹ fún ká ṣe bẹ́ẹ̀ fún wọn ajẹ́ tí ó mọ ṣàánú wọn ta wá ni àwọn tá à ń sọ yìí kódà méjì nú wọn ni alákọ̀ọ́kọ́ ó ní àsáyín alárìmọ́láti al-arimalati wali miskin alakoko o na ni eni to ba je opo e ri pe ije opo nkan kan ni to je pe eyan ki ma fun rara ko se fi fun rara eyan le so ra re depo olorun ba le ki ola ni mo so eyan dopo ní tòpó ojúlówó mò ń sọ àwọn èèyàn tí wọ́n ti ń sọ ra wọ́n dopó opó bírọ́bírọ́ náà ní ìsìn o ẹni ọkọ rè òkú bó bá gbọ́ pé wọ́n fẹ́ ṣàánú àwọn opó ń bì kan ẹ sì tún bó òun náà ń bẹ̀ bó la jẹ́ yóò ní ọkọ òun tó bá rẹni tó mọ̀ pé lágbájá ìyá lágbájá ṣé bẹ́yìn ni ìyàwó bàbá lágbájá tí mo rí láàárọ̀ yìí yóò ní òkú ayé ni ṣẹ́ẹ̀rí pé eléyìí ọ̀tọ̀ ṣùgbọ́n opó àkíkí tó jẹ́ pé ọlọ́run ní máa ń gbé wá ní ọlọ́run ní máa ń gbé wá nígbà ọkọ̀ ò bá sí mọ́
ìyàwó dopo torí islam náà ló gbétò rẹ̀ wá pé láàrin oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá kóbìnrin fi kóraró lẹ́yìn ìpapòdà olólùfẹ́ rẹ̀ ẹ wà rí pẹ́ni tẹ́ni ó kóraró láàrin oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ ẹni tí ò sí mọ́ yìí òun náà ni breadwinner family onímújẹ̀mú wálé òní ò sí láyé mọ́ yìí ẹni tó tún wá jẹ́ ìyàwó tábà ni yóò tún já lamba sọ́tún sósì òun náà tún ní kóun náà kóraró sílé yìí ṣẹ́rí pérú ẹni yìí ó ti nílò ìrànlọ́wọ́ bàbá lọ ràn lọ́wọ́ ó ṣeé ṣe kí dúdún lè kó fẹ́ nílà ètò islam gbé kalẹ̀ pé ká jẹ́ ẹni tí ó mọ ṣe dáadáa sí àwọn opó ẹlẹ́ẹ̀kejì ẹnì kejì òun náà ni àwọn ọmọ aláìní inú irú àwọn ọmọ tí àwọn opó náà bí bàbá wọn náà ò sí mọ́ tí ó tọ́jú wọn àwọn sì rèé wọn lè má tí ìdàgbà débi kan lè ṣiṣẹ́ bàbá ṣe dáadáa sí wọn ká ràn wọ́n lọ́wọ́ ó ṣeé ṣe kí ìwà àwọn ọmọ yìí kí wọ́n kí wọ́n mọ ṣìṣekúṣe kán mọ wùwàkiwà ànábì lẹ́ ń bá wa lè fínúfídọ̀ tí bá lè ń fúnra rẹ̀ ṣàwárí irú àwọn ni yìí tí ń ṣe dáadáa sí wọn wọn ni ẹ̀sán tọ́ba àlékè ọláòsàn yóò ṣe dèédé ẹ̀sán tọ́lọ́run ó san ni tó fi lé fọ̀nà rẹ̀ lẹ̀ tó lọ jagun sójú ọ̀nà ọlọ́run ẹ̀yọ́ ànábì ni dèédé ẹ̀sán tọ́lọ́run ó fún ẹni tó ṣe rú báhùn tó sì jẹ́ péṣẹ́ ńlá nínú ẹ̀sìn ogun tá à ń sọ yìí kìí ṣe àwọn ogun tán ti jà nígbà tán ogun tán fi mẹ́sìn dúró ẹ̀yọ́ ẹni ọba mọ ìtàn ẹ̀sìn yóò gbàgbọ́ ya abala abẹ́hùn ànábì ní dèédé ẹ̀sán tọ́lọ́run ó san àwọn tó bá ṣe báyẹn lọ́lọ́run ó sẹni tí ń ṣe dáadáa sí opó àti àwọn ọmọ òru kan náà wọ́n náà bí àáfà yìí pé kí ló tún ṣe dèédé irú nǹkan yìí pé ní irú ẹ̀sán wo kí la tún fi lè gbọ́ irú ẹ̀sán yẹn yé jù bá ń lọ ẹni tí ò bá ṣe mọ pé ẹni tó jagun tí ò mẹ́sàn tí ń bẹ fún iṣẹ́ olóore mi wo ni kó tún ló tún ṣe dèédé kéèyàn ó ṣe dáadáa sópo àtọmọ aláìní òǹbí ló tún ṣe dèédé rẹ̀ àfàìwá ni ànábì wa sọ pé ó tún ṣe dèédé ládàá tẹ́ni tí ń bá kírun fún ọlọ́run ní gbogbo ìgbésí ayé rẹ̀ tí kò já tó yẹ pé kì í ṣe nǹkan míì àfihàn ni ṣáá gbogbo ìgbà tẹ́ bá rí irun ní ṣáà máa ń kí bí ò bá kírun ọ̀ràn yẹn yóò máa yanná fìlà ní gbogbo ìgbà kì í sùn kì í wo ẹ sì dákun tó ṣeé ṣe bẹ́ẹ̀ kò ṣeé ṣe ṣùgbọ́n bó bá béèyàn bá lè ṣe bẹ́ẹ̀ mọ̀ pé olúwa rẹ̀ ó gba ìyáláyà ládá ànábì wa nígbà ìyún ò ṣeé ṣe ṣùgbọ́n lára téèyàn lè fi gbarú ládàá bẹ́ẹ̀ ó ní kó máa ṣe dáadáa sí opó àtọmọ òrùka ànábì ni omi tó tún ṣe déédéé bẹ́ẹ̀ ó lẹ́ni tí bá máa ń fi gbogbo ọ̀sán àti gbogbo ọ̀sán rẹ̀ tí fi máa ń gbá àwẹ̀ tí kì í já gbogbo ojoojúmọ́ ayé kò sí jọ́kan báyìí àwẹ̀ ni sáá á rí pélé iná rọrùn ṣùgbọ́n ànábì ni ẹni ọba lè ń ṣe dáadáa sí opó àtọmọ òrùka ọlọ́run ó tẹ̀ fún ní ẹ̀sán bí ẹni pé gbogbo ìgbà ayé rẹ̀ ní fi ń gbá àwẹ̀ fún wọn ọlọ́run ṣe rí pé iṣẹ́ ńlá ni ẹ jẹ́ ká gbìyànjú gbogbo wa náà láàmọ́ kò sí bá a ṣe fẹ́ ṣe nígbà kan síra wọn nínú àwọn ẹbí ládùúgbò níbi iṣẹ́ tá à ní mọ̀ rẹ́ àwọn èèyàn tó mọ̀ jẹ́ opó tá à ní mọ̀ rí àwọn ọmọ táwọn òbí wọn ò sí láyé mọ́ ẹ jẹ́ a mọ̀ ṣe dáadáa sí wọn bá a bá ṣe kápá mọ́ ká lè ba àjọ kan lára àwọn tí ọlọ́run mọ̀ fún ní àwọn ládá ńlá yìí kájọ kan lára àwọn tí ó mọ̀ tún orílẹ̀ ọlọ́run agbègbè wa tá a mọ̀ tún ṣe pẹ̀lú dáadáa ká má sì jẹ́ ẹni tí ó mọ̀ ṣe aburú sáwọn ẹni tá a sọ yìí àbọ̀lọ́ọ̀bà allah subhanahu wa ta'ala kò dákun kó rọ àwọn iṣẹ́ olóore fún wa kò dáadáa tá a fi mọ̀ ṣe a sì kíni ọlọ́run kó pèsè fún gbogbo wa ọlọ́run kò sọ àtàní kúlẹ̀ láyé allah wọlé ṣàwọlẹ̀ wọlé àkúwẹ́ta ilẹ̀ abẹ́là ẹ wò kò ní jù báyìí lọ lábala alḥadīth náà fún títò ní inshallah rahman.

bó bá wá di ọjọ́ mẹ́jọ ẹ má gbàgbé pé aago kan àbọ̀ òru òun là máa ń bẹ̀rẹ̀ ètò àlàyé ẹ̀sìn islam nígbà tí a parí ní aago mẹ́ta gérégé ẹ̀yọ́ ọlọ́run mọ́ṣáláì jọ máa rọrùn fún wa pẹ̀lú òkun lọ́wọ́ lọ́wọ́ bọ́tìnì wa ọ̀nà la fi ṣètò ní ọlọ́run dákun mọ́ṣẹ́lẹ̀ ní òpin fún ẹnì kọ̀ọ̀kan wa inshallah rahman bẹ́ẹ̀ bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ bá mi sọ lórí bẹ́ẹ̀ ṣe ṣonígbọ̀wọ́ lórí ètò yìí abẹ́fẹ́ ṣohunkóhun tó ní í ṣe pẹ̀lú ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ̀yìn bó ṣe jásìkò tàwọn ọlọ́mọ lóṣùkù dé tó jẹ́ pé wọ́n ṣe gbogbo pọ̀pọ̀ sínsìn wọ́n múra ti ṣe pọ̀pọ̀ sínsìn òpin ọdún ẹ wo gbogbo ẹ̀bẹ̀ bá fẹ́ ká jọ ṣépọ̀ nọ́mbà tẹ́ ẹ lè pè mí sí 0803-504-7921 òní nọ́mbà tí ẹ fi lè rí mi bá sọ̀rọ̀ bí ìdìnlá ìta àlá títí ìjọ mẹ́jọ ń tàjọ tó máa pàdé orúkọ tèmi ni abbas mohali ustaz akewi ojúlówó ọmọ ìlú ìbàdàn mo ń dágbére fún yín pẹ̀lú gbólóhùn pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.

fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn, ọkùnrin àti obìnrin, ọmọdé àti àgbà, onílé àti àlejò, tá a tún jọ láǹfààní láti gbóhùn ara wa lónìí, ògo fọ́lọ́run lókè ọ̀run. Mo gbàdúrà nínú ilé yìí lórúkọ Jésù pé ìpọ́njú ò ní wọnú ilé yìí. Mo gbàdúrà lórúkọ Jésù wípé ikú òjijì kò ní wọnú ilé yìí. Mo gbàdúrà lórúkọ Jésù wípé àjàkálẹ̀ àrùn kò ní wọnú ilé yìí. Mo gbàdúrà lórúkọ Jésù fún gbogbo ẹni tó ń sàmí. Lórúkọ Jésù, ẹni tọ́nà rẹ ti dàrú kò ní da tiyín rú. Ẹni títí ẹ ti bàjẹ́ kò ní ba tiyín jẹ́. Lórúkọ Jésù, àánú sọ̀rọ̀ lórí yín. Bẹ́ẹ̀ ló máa rí. Ẹ bá ń dúpẹ́, ẹ já dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òní. Ẹ já yín. Ẹ sọ pé Olúwa ó ṣe nítorí àánú rẹ tó dúró títí láéláé. Ẹ sọ pé Olúwa ó ṣe nítorí orí ọ̀fẹ́ rẹ. Mọ́mí, ẹ sọ pé Olúwa ó ṣe lórí ọmọ mi. Ẹ já dú ọpẹ́ lọpẹ́ Ọlọ́run. Olórin yẹn sọ pé ọpẹ́ lọpẹ́ rẹ láyé mi o Jésù. Ìjìyàyé ìbá ti gbé mi lọ. Ẹ̀jẹ̀ Jésù la fi ra mí padà. Ògo ni fún ọ Jésù. Ọpẹ́ lọpẹ́ rẹ. Bí ọba sí ọpẹ́ lọpẹ́ rẹ. Mọ́mí, níbo lẹ bá wà? Níbo lèmi ìbá wà? Mo sọ̀rọ̀ kan lọ́sẹ̀ tó kọjá. Mo ní kẹ́ flashback nínú ọdún yìí. Èèyàn mélòó lẹ rí ní January? Ṣùgbọ́n báyìí tí wọ́n sọ pé ó ti kọjá lọ. Mélòó lẹ́yìn lè kà? Mélòó lèmi lè kà? Tẹ́ ẹ bá wá rántí gbogbo àwọn yẹn, mo ní kẹ́ ẹ rántí gbogbo àwọn tẹ́ ẹ jọ jáde iléèwé. Ẹ lo bí ọdún mẹ́wàá sẹ́yìn, ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. Mélòó nù wọn ló kù láyé? Lẹ fi mọ̀ pé orí ọ̀fẹ́ Ọlọ́run ń bẹ lórí yín. Èé ṣe pé ẹ gbọ́n jù wọ́n lọ? Èé ṣe pé ẹ mọ̀ sí? Èé ṣe pé ẹ lágbára? Èé ṣe pé nítorí yín kẹ́ ń ṣe nǹkan kan fọ́lọ́run ní kọ̀kọ̀? Ṣùgbọ́n nítorí àánú rẹ̀ ti ń bẹ lórí yín, àánú yẹn ń ló jẹ́ kẹ́ ẹ wà láàyè. Ẹ já yín. Ẹ sọ pé Olúwa ó ṣe o. Ẹ máa sọ pé Olúwa ó ṣe. Aláàánú, olóore, olùrànlọ́wọ́, ògo forúkọ Olúwa, Jésù Olúwa wa. Mọ́mí, ẹ sọ fọ́lọ́run láàárọ̀ yìí, Olúwa gbogbo àṣìṣe tó lè mú kí má rí ọ láàárọ̀ yìí, fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí nù. Gbogbo àṣìṣe tó lè mú kí má rí àánú gbà, ẹ̀jẹ̀ Jésù, ó yá mú kúrò lára mi. Ó yá àdúrà. Ẹ̀jẹ̀ ń gbóhùn àdúrà yẹn. Ẹ sọ̀rọ̀. Mọ́mí, Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ ẹsẹ̀ rẹ̀, tó bá sì kọ̀ wọ́n sílẹ̀, yóò rí àánú gbà. Ẹ sọ pé Olúwa, dárí gbogbo àṣìṣe mi jì mí. Gbogbo ọ̀nà tí mo ti gbà kùnà, àtèmi àtọmọ àtẹbí, ẹ̀jẹ̀ Jésù dárí jì. Olúwa wẹ̀ wá mọ́. Ó nìkan lẹ́lẹ́gẹ̀ pẹ̀sẹ̀ rẹ, ó nìkan ni kì í gbẹ̀san, ó nìkan láàánú, ó nìkan ló lè gé tí ènìyàn kó tún mú etí yẹn padà síbẹ̀, ó nìkan ló lè dárí fídíò orísun ẹ̀jẹ̀, ó nìkan náà ló lè dárí jì olórí àgbélébù. Ẹ máa sọ fún Olúwa, dárí jì mí. Gbogbo àṣìṣe mi, ẹ̀jẹ̀ Jésù, ẹ wẹ̀ mí mọ́ láàárọ̀ yìí. Jésù Olúwa wa. Ẹ wá gba àdúrà kan yín mọ́ mi. Ẹ sọ fọ́lọ́run báyìí láàárọ̀ yìí. Ẹ sọ pé Olúwa, mo bì ọ́ láàárọ̀ yìí ni, má jẹ́ kó pẹ́ kí àwọn ọmọ mi ó tó rí ọ̀nà. Má jẹ́ kó pẹ́ kọ́nà ó tó là fáwọn ọmọ mi. Ẹ̀mí mímọ́, má jẹ́ mọ̀ pé orúkọ Jésù gbà mí. Olúwa, má jẹ́ ó pẹ́ kí ọ̀nà ó tó là fáwọn ọmọ mi. Oye, ẹ sọ bẹ́ẹ̀. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, má jẹ́ kó pẹ́ kọ́nà ó tó là fáwọn ọmọ mi. Àtèmi àtàwọn ọmọ mi. Olúwa, má jẹ́ ó pẹ́ kọ́nà ó tó là fún wa. Olúwa, má jẹ́ ó pẹ́ kọ́nà ó tó là fún wa. Má jẹ́ kó pẹ́ kó tó lànà fún ọmọ mi. Má jẹ́ kó pẹ́ káwọn ọmọ mi ó tó ra àánú gbà. Mọ́mí, ẹ sọ bẹ́ẹ̀. Má jẹ́ ó pẹ́ Olúwa kán ọmọ mi ó tó ra àánú gbà. Ẹ̀mí mímọ́, má jẹ́ ó pẹ́ kán ọmọ mi ó tó ra àánú gbà. Má jẹ́ kó pẹ́ Olúwa káyé àwọn ọmọ mi ó tó dìde. Olúwa, má jẹ́ ó pẹ́ káàánú ó tó sọ̀rọ̀ fún ọmọ mi. Jésù Olúwa wa. Olúwa ní àgbàdúrà mẹ́ta yẹn lórí àwọn ọmọ. Ẹ gba ẹlẹ́ẹ̀kejì yìí. Ẹ porúkọ Jésù nígbà mẹ́ta. Olúwa, sàánù mi, bá mi fi ọ̀nà han àwọn ọmọ mi. Ẹ ń bá mọ̀nà, ẹni Ọlọ́run bá fọ̀nà hàn lọ́mọ̀nà o. Kì í sọgbọ́n o. Mo ti rí àwọn tí a gba first degree jáde ní sùkúù tó jẹ́ pé wíbarù, ọ̀kadà àti mọ́lúwa ni wọ́n fi ń tì. Mo dẹ̀ ti rí ẹni tó gba olódo níléèwé tó wá jẹ́ wípé níléèwé ọ̀hún láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀, Olúwa di olú ọmọ. Ẹ jẹ́ gbàdúrà, Olúwa bá ń fi ọ̀nà han àwọn ọmọ mi. Olúwa, má jẹ́ ó pẹ́ kán ọmọ mi ó tó rọ́. Olúwa, bá ń fọ̀nà han ọmọ mi, fi ọ̀nà han èmi àtàwọn ọmọ mi. Oye, àdúrà dà. Bàbá lórúkọ Jésù, ẹni tó dá ayé àti ọ̀run, ẹ bá ń fọ̀nà han àwọn ọmọ mi àti èmi àtàwọn ọmọ mi. Olúwa, ẹ bá ń fọ̀nà han wọn. Bàbá, láyé kan tí mo wà yìí, ẹ bá ń fọ̀nà han àwọn ọmọ mi. Ẹ̀mí àwọn wòlíì, ẹ bá ń fọ̀nà han àwọn ọmọ mi. Olúwa, bá ń fọ̀nà han àwọn ọmọ mi. Lórúkọ Jésù, bá ń fọ̀nà han àwọn ọmọ mi. Lórúkọ Jésù, bá ń fọ̀nà han àwọn ọmọ mi. Ẹ̀mí mímọ́, ẹ fọ̀nà han àwọn ọmọ mi. Ẹ má jẹ́ ó pẹ́ kán ọmọ mi ó tó rọ́nà. Ẹ má jẹ́ ó pẹ́ kọ́nà ó tó là fún wọn. Ẹ má jẹ́ ó pẹ́ kọ́mọ mi ó tó dìde. Ẹ má jẹ́ ó pẹ́ kọ́mọ mi ó tó rọ́nà. Jésù Olúwa wa. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòròrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain.
ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain e jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abo fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin ina mi de dun be se ngbadu aye e je wa gba eleketa oluwa ogun to gori awon obi mi ma je o gori omo mi gbogbo ogun tawo obi mi ja temi ja

borí àwọn ọmọ mi. Ẹ̀mí mímá má jẹ́ kógun yẹn ó borí àwọn ọmọ mi. Jésù Olúwa wa. Bẹ́ẹ̀ni mímá ṣe darí mi láàárọ̀ yìí ni mo ṣe ń ṣe yẹn o. Màmá ẹ máa sọ̀rọ̀ jáde bí mo ṣe ń pe àdúrà yẹn o. Bí ń ṣe pe àdúrà mọ́júmọ́jú láàárọ̀ yìí nìyẹn o. Ẹ máa gbàdúrà yẹn o. Ẹ gba eléyìí, ẹ gba ẹlẹ́kẹrin yìí. Bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ ẹ máa wí pé ọfà má jẹ ọmọ jáde lára mi. Mo gbọ́dọ̀ rọ́jú ayọ̀ ọmọ mi. Ìwọ ọfà má jẹ ọmọ jáde lára mi. Ẹ rò pé mo máa ń sọ kinní kan. Ìkánú nǹkan tó ń dùn mí jù ní ayé o ni wí pé nígbà tá àánú mi dé, mo bá lọ mówó mo lọ kọ́lé fún ìyá mi. Inú mi dùn pé yes, ìyá Kasi mo yá wa lọ bí ilé rẹ̀. Mo dẹ̀ mo débi ilé òun. Mo dẹ̀ wẹ́ inú rẹ̀ dùn. Ó ké o bu ẹkún, ó ṣàdúà, ó ṣàdúà. Mo bá kọ́ Roman Palo Safe Contain, Roman Palo Safe Contain. Mo bá kọ́ méje, mo kọ́ ṣọ́ọ̀bù méje síwájú rẹ̀. Mo wá kọ́ 2-bedroom flat kan lọ́tọ̀ sínú compound ẹyọ kan náà nù. Mo ní màmá ibi tó máa sùn ni, ibi tó máa gbére. Ẹ ó wá ní májèlé ìjẹ́ wa máa gbé bíbá ẹ kúkú bá ń fi rẹ́ǹtì. Tẹ́ ẹ bá ń fi rẹ́ǹtì, ń máa gbowó rẹ̀. Làbá ni ó kì í jẹ́ a máa lọlé. A dẹ̀ fi ní rẹ́ǹtì lóòótọ́. Àṣé máa mi ò ní dúró gba owó àkọ́kọ́. Màmá ó jẹ ọmọ láyé rẹ o. Ọfà má jẹ ọmọ, ó jáde láyé rẹ báyìí. Ọfà má jẹ ọmọ, ó jáde láyé rẹ báyìí. Wo owó àkọ́kọ́ kò dúró gba láyé o. Owó rẹ́ǹtì àkọ́kọ́.

0: láti se nkan lalaye lorukọ Jesu o ya kori be fun o
1: amen
0: o da owo yen ko le gbagbodi fun o
1: amen
0: owo yen o le gbagbodi
1: amen
0: agba na ni wo owo yen
1: amen
0: o se oni wo owo yen
1: amen
0: adanu ni wo owo yen
1: amen
0: owo yen o ni pasan
1: amen
0: owo yen o ni pofo
1: amen
0: o ni padanu
1: amen
0: eran ko meta ti o da ki o de ko panu bo o ni pa
1: amen
0: in the name of Jesus
1: amen
0: eran ko meta lo nbe ninu igbo eran ko meta lo nbe ninu igbo ikini asan ekeji ofo eketa danu eleda mi sanu mi ma je npa ninu won o ni pa kankan nu won
1: amen
0: o ni pasan
1: amen
0: lori omo re lori ise re o ni pasan
1: amen
0: o ni pofo
1: amen
0: o ni pofo
1: amen
0: o de ni padanu
1: amen
0: in the name of Jesus
1: amen
0: aye ma dide
1: amen
0: o da wa jeyan
1: amen
0: wa fi owo egba ore
1: amen
0: o fi gba ore re o
1: amen
0: o fi gba ore re o
1: amen
0: ala nu ma sanu
1: amen
0: owo yen wa fi ki haleluya
1: amen
0: Wopi ki hallelujah.
1: Amen.
0: The name of Jesus.
1: Amen.
0: Wade se bi oba.
1: Amen.
0: To ba wa social media. For wo ye see ai nigba meta. Mo gbadura loruko Jesus. Wa see a testimony.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Elo se bi oba.
1: Amen.
0: Jesus Oluwa wa.
1: Amen.
0: Mo ki gbogbo eyan omo Olorun. Ah, awon adura bayi. O mo ngbe eyan de bi nla ni. O ma nje ki fe Olorun fun ogo ati ola o ma nje ko se moyan lara mo gbadura ife Olorun lati so di nla lati gbe do bi to ga lati gbe de bi ogo re loruko Jesu ife yen ma se mo lara
1: amen
0: wa ri ola lo
1: amen
0: wa je yan
1: amen
0: wa de dide
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so pe ma se bi oba
1: so
0: pe ma se bi oba
1: Papa
0: mama se bi oba in the name of Jesus ife Olorun ni pe ko mo se bi oba ife Olorun ni ko wa ni alaafia ife Olorun ni ti ogo re ko jade ani ife Olorun ni ko je won mo but tin kankan ba fail na ye niyan o ti fe mo ye ife Olorun sile iru akoko be niyan ninu lati claim we mo so fun atele ale tin gbadura yen lo ipe ile ti a nte yi ori ile ti a wa yi pe awon ile na awon ibi kan wa ta ma ko mo awon eniyan mo so fun yin pe irawo meta merin marun mefa mejila lo wa nu odun awon irawo won yi awon kan be to wora awon kan wora awon kan baramu awon ko baramu ti rawo yi ba se mistake to lo fe to bamu ni igbeyawo iru igbeyawo be won manage e titi ojo ale ni abi iru igbeyawo be won ki saba duro pe tori pe iwa won ni bara won mu iru won ni si okan ife okan won ma yato won ma ni ohun gbogbo ni yato sira mo le yanan na mererin amoko si aye loni mo gbadura oluwa tin bete mi e wa lo waju oluwa tin mi duro ile re gangan wa de be awon rawo yi meta meta meta lo wora o wa je merin be ni so to ba ti ri ti e ninu meji la yen to ba ti ri meta to ba ti e mu gbo mi sa iru rawo be won mo manage aye ni oba ni lore e le baramu oba ni lalabagbe iwa ni o le jora e kan ni pe won kan ba ja ni te ba pari e mi o to sele because star won baramu mo gbadura ile ti star e ba star e mu loruko Jesu o ma debe
1: amen
0: o ma debe
1: amen
0: o ma debe
1: amen
0: in the name of Jesus lagbara Olorun ni so oru gbara mi fun mi ni oni eyin o ki mi si ru e gbe ye pe yen dani a ni oro ati gbolohun a fe ba o so and the fair bile, yes, sir. For what ye war, or what bile, so ye. Bomisa, or polo, boy, I want polo, poile, Terry to Dahoro, Lasso call. A yellow bile, yes, sir. Oh, then I used to say, be my baby. A man called a con, and they call my boru de law. Koma boru de law. Ogo to boru dede wole ko ma boru dede lo sobu e to wa leyen kilo mo to debe oru ni elomi ma kuro bi serale to ba de sobu laaro ngo ba debe emi ani ti yagbe sibe emi aso pe o ba bi eje nbe emi ani won ju kan sibe emi ani won da kan sibe wa ti mo pe oru niyan ko to close o sin kan to jo be igba ti wa de laaro o pa be iru ogu be oru le yan ma nse ile to fura re ra to de ko ile sori e ngbo wa ko de be tan o wa ruwo mo se bibi kan lo wa to ti ko ile yen ki lo ko ba si ki ile yen gbogbo awon kan won ila gbodo mo gbogbo eyan mo lo te wa labuja e ma mura nle o a fe ba ile so gbogba duwa loruko Jesu ile re ma ji
1: amen
0: ile re ma ji
1: amen
0: gbo bi awon oko to ma ko awon omo olorun wa si area 10 bo se ma ni ni bus 1 lati Buhari agbaduze wa si parade ground bus 2 lati Suleja agba Mandela Suba ma bo si ori papa isoji ni parade ground bus 3 o ma gba masaka maraba nyanyan amaku bo si parade ground bus 4 lati gbawalada giri agba suka lugbe ma bo si parade ground ni papa isoji bus 5 ni lati pape ni ti ma ko awon mo lorun ma de ma bo direct si parade ground loruko Jesu wara adugba
1: amen
0: mo la ma gbadura si ile fun ojo merila iwo go mo ipe ki se lasan ati be ati jo monday ta ti n ba lo a de gba be di sunday to n bo lohun ka ba ri ada ha mo pase eni kan ri mi gbo bi won ba gbagbo loruko Jesu ife olorun fun ogo re wo ma wa si ibo se
1: amen
0: in the name of Jesus
1: amen
0: se bu verse kan fun o so mo Olorun o da obe rara o Olorun o da obe awon kan wa bibeli Olorun o da be but won bara won be en ti o fe ni yawo ni suloka to de dele ti o loyun so ro Olorun da be ni ko da be aye lo se be to de bara e be eni to je pe o da le se sile to de lo tele lẹ́ẹ̀kan o de fodo se lasan ni Olorun o da be aye lo so da be o de bara e be te bara won company la to fodo e lo bere o le je gate man lasan nbe o lo binu le se a de paris e be ni ti ene kan ba wa ni ogba le se to ba ti gbabode to gbe wole se yen e kan ri pe company yan ma ju ajure yin to ba ti ri be o ti nilo woli oja re n ta tele ko ta mo o nilo woli oru one to ba wa le ko won ti so ise re di gbese ki lo fa o n si se o n taja o de rowo but o ri kojo bukata wole o de ro gboda si gbogbo awon kan won sele o de be so da lai mo se o wa joko tetere o de kia so o ma gba kan so di akure temi iwo na ji mo lo jo wa laja won ni aja na won tin jara won mo ni eh aja na tin jara yin e won kini tumo yen won sala ye fun mi ah mo lo ye ke jara e o be ni so iwo na o gboro jara re gba mo je so da kure te won mura ni won fe ba ile yen je mo lowo mo je ri ko para ebe so pe mi o ni gba
1: mi o ni da
0: so gba ma yen ni ninu ewe mark ni chapter 1 verse 40 41 and 42 ibẹ̀rù yìí pé ọkùnrin kan tí ó jẹ́tẹ̀ ó tọ̀ wá ó sì kúnlẹ̀ níwájú rẹ̀ ó sì ń bẹ̀ẹ́ ó sì wò fún pé bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ́ jésù sàánú rẹ̀ ó náwó rẹ̀ ó fi bà á ó sì wí pé mo fẹ́ ìwọ di mímọ́ bí ó sì ti ń sọ̀rọ̀ lójú kan náà ẹ̀tẹ́ náà sì fi sílẹ̀ ó sì di mímọ́ yá ibi tó bára ẹni yẹ bọ́ kó jókòó tẹ́tẹ́rẹ́ ọ sáré ó gbọ́ ìró jésù ó dẹ̀ lọ́bẹ̀ tí ò bá lọ kùsẹ́bì yẹn ń jọ yẹn bá yẹ ìbá ṣe wà nìyẹn ẹnìkan rí mi gbọ́ lórúkọ jésù àwòsàn àwòsàn àwòsàn àwòsàn àwòsàn àwòsàn àwòlẹ̀rẹ̀sàn àwòlẹ̀rẹ̀sàn àwòlẹ̀rẹ̀sàn àwòlẹ̀yẹsàn àwòlẹ̀yẹsàn in the name of Jesus. Gbá mi sà tó bá wà lábùjá ilé kùsẹ́rì ni ó tó bá wo tíìmù ẹ̀ àpè ní operation take it by force. Ó gbọ́dọ̀ gba tipátipá ni wọ́n fẹ́ fọ́ olóore gan fẹ́ sáànú ẹ̀ ìwọ́n ló ní gbà ó máa kílẹ̀mù ẹ̀ ni ó máa bá ọlọ́run tó da ó máa bá sọ̀rọ̀ ilẹ̀ tí ò fẹ́ sàn fún wàrà tí ò fẹ́ sàn fún oyin wọ́n bá ilẹ̀ sọ̀rọ̀ omi gbàrà mi fún mi tó fẹ́ gbà lónìí ó ní bá ṣe pẹ̀lú ilẹ̀ ilé tó gbé ẹlòmíì yálégbé ni so ọmọ tó fi gbé bẹ́ẹ̀ so ọmọ bí ibẹ̀ tẹ́ rí ó dé bẹ́ẹ̀ nǹkan ò bára wọn mú ó sanwó nígbà tó wọlé ìgbà tó fẹ́ sàn kejì ó di tíkẹ́tíkẹ́ tíkatíká tíkọ̀tíkọ̀ owó òyọ́mọ́ kí ló ń ṣẹlẹ̀ lábẹ́ òrùlé yẹn ìwọ ló máa gbé gbèsè tó o bá mọ̀ díẹ̀ wà wá díẹ̀ mo gbàdúrà bí wọ́n bá gbàgbọ́ lórúkọ jésù agbára tó ló fẹ́ sọ ọ́ di akúrẹ́tẹ̀ agbára yẹn dà sọ́ agbára yẹn dà sọ́ agbára yẹn dà sọ́ ó di asọ́ ó di asọ́ ó di asọ́ ó di asọ́ ó di asọ́ ó di asọ́ ó di asọ́ in the name of Jesus. Ẹgbẹ́ mi sà mo gbọ́ testimony bàbá kan bàbá yẹn sọ wípé àwọn ti pé 90 years 90 good years àwọn ìrẹ́pọ̀ gbà sí wọn kéèyàn kó dẹ̀ wà láyé a gbọ́ testimony mama kan ní church headquarters nígbà bíi 2-3 months ago mama yẹn náà 70 years wọn ni wọn fa wọn lọ́rẹ̀ rí ó kam láńjẹ́ èmi kọ́ pàápàá ìjọba àbá gbó pé 50,000 ni wọ́n gbà sáwọn ṣe dúpẹ́ fún àbí 40,000. Àníwájú ọgbà 100 lédè ní ọjọ́ náà wòlíì kan wà lọ́dọ̀ wa èmi ó jésù àwọn náà fi 50 sí ó dí 150 abájú sákàtì mọ̀mọ́ eléyìí tó lékè ń kà wọ́n láwọn wọn 90 years àwọn ògbẹ̀bùrí until ìgbà tó sọ̀rọ̀ má jẹ̀mú.
2: Ọlọ́run bàbá ṣe bí ọba òkè ọ̀pọ̀ òṣè Ọlọ́run Mustapha Solomon mo kí ọ pé o ṣe o Ọlọ́run bàbá ṣe bí ọba oyin Jésù logo oyin arúgbó ọjọ́ logo oyin ọba àwọn ọba logo oyin akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run logo nípa orí ọ̀fẹ́ tí a fi fún mi nínú Kristi Jésù mo ti wọ 90 years. Bàbá ṣe bí ọba ọjọ́ ni gbogbo ọmọ ìjọ náà afẹ́fẹ́ ní nǹkan bí ọdún mẹ́ta sí mẹ́rin báyìí ìrántí dáadáa lórí mo ti ń gbàgbé nǹkan gan láti ìgbà tí mo ti ẹ̀rí mi ni wípé láti ìgbà tí mo ti wà nínú ayé yìí oore tí olúwa ṣe fún mi ní ọdún yìí mi ò rírú ẹ̀ rí mi ò gbárú ẹ̀ rí ó bí 30 years tí mo fi ṣiṣẹ́ ní kọ́mpìnì kan mi ò gba ìdáta bí 30 years ó tẹ̀lé olé ní 30 years nítorí táyà mi ò gba ìdáta ẹ mo ṣe sọ bàbá ṣe bí ọba mi ò fẹ́ dárúkọ mi tẹ́ra ọmọ mi àtàwọn ọmọ particularly àwọn ọmọ ọmọ mi mo fẹ́ kí gbogbo kọ́ máa gbọ́ ọmọ ohun mi wọ́n lè mọ̀ pé nǹkan tí mò ń sọ fún wọn òótọ́ ọ̀rọ̀ ni nípa iṣẹ́ ìrànṣẹ́ yìí olúwa ṣe mí lóore pàtàkì lọ́dún yìí o ní ọdún yìí o ó dẹ̀ ti sàn dá mẹ́wàá mi o mo ti sọ o ní nǹkan bí ọdún méjì sẹ́yìn ó mo pinnu wípé ọ̀rẹ́ má jẹ̀mú mi pé máa fi kún mo fi kún lákọ̀ọ́kọ́ mo dẹ̀ ti fi kún lẹ́ẹ̀kejì mo dẹ̀ tún ti bá olúwa dá má jẹ̀mú wípé ó wá pọ̀ fi mí lọ́kàn balẹ̀ lórí àwọn ọmọ mi jù báyìí lọ mi ò fẹ́ra ojúrere ọlọ́run ṣùgbọ́n kí olúwa kó lè mọ̀ olúwa rí ọkàn mi o ṣùgbọ́n kí oní ìfifúnni ó sàn ju gbígbà lọ ẹ bá mi gbé ẹ̀rí yìí o ẹ bá mi gbé káwọn tó arúgbó bíi tèmi náà àwọn onírun funfun bíi tèmi náà kán lè mọ̀ pé ọlọ́run ò gbàgbé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ nínú kíni nínú kristi jésù apostle ẹ̀mí àtúbọ̀ máa gùn ìjọba ọ̀run ò ní bọ́mọ́ wà lọ́wọ́ o fókọ̀sì yín nípa ìjọba ọ̀run tó mú inú ẹ̀mí dùn tó mú ayọ̀ mi kó ní ìgbà gbogbo tó jẹ́ pé fókọ̀sì yìí o bí a ṣe máa wọ ìjọba ọ̀run ò ní prínsípù yín ó múnú mi dùn ó máa yọ̀ mí kún àti ẹ̀yin àti àwa àti gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ kọ́ mọ̀ yìí pé lẹ́yìn ayé yìí kò pín o.
0: Na wọ́n síbí lórúkọ Jésù ti Nazareth ó yà lọ gba ẹ̀tọ́ rẹ̀ sọ pé olúwa ẹ̀tọ́ mi dà ó sọ̀rọ̀ olúwa ẹ̀tọ́ mi dà olúwa gbà fún mi tó bá sẹ̀mí ni màá dúró màá dìde dúró sọ pé olóyè tẹ̀lé mi wàá fẹsẹ̀ jẹlẹ̀ sọ pé ẹ̀yìn èmi búburú tẹ pàgọ́ sáyé mi tẹ jẹ́kẹ́tọ̀ kó wọlé tẹ dá mi dúró mo pàṣẹ fún yín ẹ wọlé fẹsẹ̀ jẹlẹ̀ mo pálásẹ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà gbogbo agbára tí ó gún tí ó kì í jẹ́ kí èkó rẹ̀ tọ́ ẹgbà lórúkọ jésù bóyá wọlé ìdánimọ̀ jí mo jẹ ìtúlẹ̀ rí kan ọmọbìnrin yẹn ilẹ̀ ọba ló wà ó ti wáṣẹ́ kò ríṣẹ́ láyé tí ẹ kèé ti ṣẹ́ gidi kó lè mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí wọ́n máa ní ìdí o kò rí iṣẹ́ gidi láyé ẹ àwọn iṣẹ́ tó máa fún bí owó oúnjẹ àmọ́ ìgbà tó mọ tán pè dérí òwúrọ̀ tóun náà bẹ̀rẹ̀ sí ń gbàdúrà bó sọ fún ẹ pé agbára ń bẹ ní èrè òwúrọ̀ tó ń gbọ́ yìí agbára ń bẹ ńbẹ ó ní fúnra ara wọn náà pe òun pé àwọn rí sí fi òun ní online àwọn kan sọ fún pé àwọn fẹ́ pè fún interview ẹ sọ pé
1: alágbàwí o
0: ta ló ń pè bẹ́ẹ̀ Jesus is our advocate sọ bẹ́ẹ̀ Jesus is our advocate. So kí ni advocate? Alágbàwí is our lawyer. Òun lọ parí iṣẹ́ yẹn bẹ̀. Ẹnìkan gbọ́ mi o. Mo rán Jésù sáyé rẹ̀. Ó máa parí iṣẹ́ náà
1: fún mi.
0: In the name of Jesus. Ẹjí náà jágbọ́ ẹ̀rí yẹn mò ń bọ̀.
3: Hello daddy, ẹ káàárọ̀ sir. Good morning sir. Ẹ káàárọ̀ sir. Ẹ ṣe tẹmu wa mọ̀ ọ̀nà Ọlọ́run. Èmi àròrò olúwa túbọ̀ máa ṣàn lórí yín èmi ọmọ yín ni mo tún dé o èmi ọmọ yín Bukola mo tún dé èmi ni mo give testimony just about last month pé after 22 years in the UK I finally got my British passport mo tún ti mú another testimony wá o ọlọ́run bàbá ṣe bí ọba tó ti ṣe yánú iṣẹ́ tí mi ò apply fún I did not apply for the job. They called me. They found my CV online, and the recruiter said, Shema, we're happy for them to send my CV to the employer. And I said, okay, yes, you can. But I would like to see the job spec. But which sends the job spec? Yes, in a ruko koba mi money. Because the pay is quite on the high. Our leaders, service leaders, and it's with the government. Okay, send it. So me tell for consumer. After like a week or 2 weeks, we want shortlist me for interview. I did the interview. The two people that interviewed me, it was just very informal. It was really informal. I did the interview. After 2 days, the recruiter took me. I've got good news. They were happy to offer you the job. When God is ready to elevate you, no Jupiter. And you said it in that mo British passport ni any Olorun si no fe se nkan ya nu kon re kan ore na kia kia oya globa pe se sadura yen fun mi ni Olorun no fe se another ore kan ore to je pe o ma ya awon eyan lenu o ma ya iwo gan lenu pe se so fun mi ni e wa pase yen pe kia kia Loba, ore na ko farahan that you will not farahan owo osu ti mo gba ni monthly ni mama gba ni weekly per annum the money is over 100,000 pounds per annum. Daddy, I got the job. Only send the passport to me. I've sent my passport, so they are doing the clearance and the onboarding. So I'm just waiting for the start dates. Call on Jacob for mini start dates. Yeah, like Belaiji no kituwa muru iwa kituwa mu testimony glawa. But this is a big one. Ah, eshe o olo baba shibi oba. Olo eshe o eshe baba shibi oba o. Eli for mo shishe ron she o. Imi amuru olo wa tu bo ma sholuri yo. Eshe o temu wa mono long. Eshe temu wa mono adura. Eshe o.
0: Ah, is that what you want? Is that man tose? Ani, is that man daru babukata? Mo beresa gidi fun o. No record it onarela.
1: Amen.
0: Onarela.
1: Amen.
0: So mo tan pe ni 100,000 pounds. 90,000 pounds. Amo ton je be. Ta ba gbe wa lowo Nigeria. En ta na wo ti bi ta. Mo so tele. Bolu wa ti be ti e mi e wa. Onarela.
1: Amen.
0: In the name of Jesus. Wa se bi oba.
1: Amen.
0: Emi reti eleni. Ninu ipade Barami Pumi. Ne Gado. Lasu Gado Road. Hotel bus stop. So pe on losi o koloyu. O mani agbarasa. Tabi on losi bioba. Adu alungba agbara oki igba. Oru imani agbara. O dabi oru abame. Awe koloru. Ati get ready. Ati fi oro. Si inu yepeye. Ni agna. Besi ni lone. Ma fwe lome. Ma waso fwe. Bomi ati yepo. Si sepapo. Tu agba ti ki re pada ipade yen o ma ni agbara sa iyan nikan ko to ba di Sunday a ma fun gbogbo eyan ni ororo ni gbogbo branches wa patapata mo ma yan na ni aro la ise ma lo pelu yepeyen ise ma lo pelu ororo yen eni kan ri mi gbo oro re ma gbo in the name of Jesus wa de se bi oba gbogbo lojo bi oni oni wedding anniversary. Mo bless ojo yin ati igbeyawo yin loruko Jesu oya bible ko
1: amen
0: o ti ra nugba
1: amen
0: ile re ra nugba wa de se bi oba gbo eyan omo olorun tolo won lo loni lati bless his say emi na bless ya ye loru ko je oya bible ko ya le fi kafa oya bible ko o ti ra nugba oro re dayo wa de se bi oba jesus oluwa wa ni ojo wednesday to nbo akase adua wa fun gbogbo awon akobi akase adua wa fun gbogbo awon akobi ati awon obi awon akobi ati awon obi gbogbo akobi a ma get ready lati gbawe ni wednesday to nbo loruko je o ma ra nugba bless apere ba gbo mo ri bo nugbo je jesus oya gbagbara aye ma dide wa rowo mu jesus oluwa wa koju senekan fi da loju bayi pe
1: emi gbagba le ikon.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí ìlàgẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.

0: Herbal Sunate, effective anti-malaria for all ages. Marketed by Journey Pharmaceuticals Limited.
1: If symptoms persist after 3 days, please see your doctor. Read the leaflet inside.
2: Baba Segun ṣàlàáfíà ni. Emi ló dé. Kí ló ṣẹlẹ̀ ojú rẹ yóò burége? O ṣe ń wo bí ọmọ tí wọ́n gbẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀?
3: Ó ti sú mi o, Rasaki. Onílé mi tó ti dé o. Nígbà mo wọlé yìí ní ọdún méjì sẹ́yìn, mo san ẹgbẹ̀ta naira 600,000 naira lọ́dún tó kọjá. Wọ́n tún gbowó lé. Mo bá tún san ẹgbẹ̀rún naira o. 800,000 naira. Nígbà yìí ẹ̀wẹ̀wẹ̀, alábòjútó ilé bá tún ṣẹ̀ṣẹ̀ mú ìwé pé owó ilé ti di mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún igba naira.
2: Mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún igba naira kẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé gangan náà? Kí ló dé tí ìwọ náà fi ń jìyà lọ́wọ́ àwọn onílé tí ò láàánú lójú? Nígbà tí ìwọ náà lé ní ilé tirẹ̀ nípa dídàpọ̀ mọ́ National Housing Fund (NHF) àjọ elétò ẹ̀yáwó ilégbèé lábẹ́ ìjọba, pẹ̀lú fífi ìdáméjì àbọ̀ 2.5% nínú owó oṣù rẹ̀ ṣe àfikún, o lè rí ilégbèé aláàdọ́ta mílíọ̀nù naira 50 million naira látọ̀dọ̀ Federal Mortgage Bank of Nigeria, yálà láti kọ́ tàbí rà.
3: Àfihàn ò sí o, lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo máa lọ sí ọ́fíìsì Federal Mortgage Bank of Nigeria. Ó súnmọ́ mi kí n lè lo àǹfààní yìí.
2: Ẹ̀ka Federal Mortgage Bank of Nigeria wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ṣàbẹ̀wò sí ẹ̀ka tó bá súnmọ́ yín tàbí kí ẹ pè sórí 0903-633-2566 tàbí 0902-323-9419.
4: Federal Mortgage Bank of Nigeria ló ní pé ta ní ilé lórí.

0: wọ́n mọ̀ ti fún ní gbèdéke ọjọ́ pé wò ó kó tún wo bí o lọ rèé rò dáadáa nígbà tó bá fi tún padà wá sílé ẹjọ́ yìí tí wọ́n fi padà gbé ọ wálé láti ibùdó ìtọ́nisọ́nà eléyìí tó wà ó mú kan ni o mọ jẹ̀bi àbí wọn jẹ̀bi èyí tó dé bí tó pé wọn jẹ̀bi mọ jẹ̀bi wọn jẹ̀bi mọ jẹ̀bi wọn jẹ̀bi wọn jẹ̀bi ilé ẹjọ́ yìí ò fẹ́ bẹ́ẹ̀ kí wá ni tó fa sábàbí tí ilé ẹjọ́ fi gbé gbólóhùn kalẹ̀ bẹ́ẹ̀ níbo wá lọ̀rọ̀ ọ̀hún dé dúró ẹ̀yin ọmọ túbọ̀ láàárọ̀ tòní bákòókò rẹ bá ti tó ni o.
1: wọ́n ní tá a bá ṣe ni lóore ọ̀pẹ iná ni àádú bẹ́ẹ̀ náà ni wọ́n tún sọ pé bẹ́gbẹ́ bá kọ ẹgbẹ́ dẹdẹ ni kí ẹgbẹ́ kó máa jẹgbẹ́ lọ bá bá fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ kẹlẹ́gbẹ́ omi ẹgbẹ́ ẹ̀ láàrin ẹgbẹ́ gbogbo torí ẹgbẹ́ ju ẹgbẹ́ ẹgbẹ́ omi kọ́nínà ẹgbẹ́ ẹja lọjà wọlé lọ́jọ́kọjá ẹgbẹ́ ẹyẹlẹyẹ bá ṣe. mo rí ìròyìn òṣèlú yìí níbi tí wọ́n ti ń sọ pé ẹ mọ̀ kú àtìlẹyìn wa ẹ ṣe èyí tí ó jẹ́ kí wọ́n gùn lé ìrìn àjò ẹ ṣe pọ̀ ẹ kú àtìlẹyìn ní gbogbo agbègbè ìwọ oòrùn àríwá ìbàdàn ìwọ oòrùn gúúsù ìbàdàn gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù bímbọ adékànbí ẹnjìníà muftau salau wọ́n mọ rírì gbogbo àwọn aṣáájú ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nínú òṣèlú tí wọ́n tì wọ́n lẹ́yìn káàkiri lórí èròǹgbà bàǹtàbàǹtà tí ń bẹ níwájú wọn àti gbogbo ẹni tọ́rọ̀ kàn wọ́n sọ pé àgẹ́ńsẹ́kùn sàdánkátà àgẹ́ńsẹ́kùn sàdánkátà yé gbajúmọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀.
0: ó dé àtúmọ̀ níbẹ̀ wá já tún wo rè kan eléyìí tó ṣe lálàyé pé ètò gbogbo òun náà lọ́mọ̀ ti tò báyìí o bí ìkànnì ọmọlúàbí splash 105.5fm yóò ṣe ṣe ayẹyẹ ọdún ìdásílẹ̀ rẹ̀ tonti ayẹ ọjọ́ bíi bàbá wa ọba muritala adébáyọ̀ àkàdé mfr ẹbẹ́ yìí náà ti ń gbọ́ kinní ọ̀hún bó ti ń já lalala ní àwọn àtàkùn méjèèjì eléyìí tó jẹ́ ti ìkànnì yìí wípé ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ààbò òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ yóò dalé lórí níbo wá lọ̀rọ̀ dé dúró ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní bákòókò rẹ bá ti tó ni àmọ́ṣá mídòmídò ìròyìn kan mọ̀ leléyìí tó ń ṣe lálàyé pé lábẹ́ ìṣèjọba ẹgbẹ́ òṣèlú ti apc ọkọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti ń bẹ ní agbami ó sì ń ṣe bẹ́ẹ̀ tẹ̀ ẹ́ rì lójoojúmọ́ àwọn wo gan ló gbégbó lòun kalẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú ti adc ni o kí wá ni tó fa sábàbí ẹ̀yin ọmọ túpọ̀ láàárọ̀ tòní bákòókò rẹ bá ti tó ni o.
1: nínú ìwé ìròyìn the nation fún ọjọ́ òní ọjọ́ jimo ọjọ́ kẹwàá oṣù keje 2026 àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ náà ni ààrẹ bọ́lá ahmed tinubu sọ pé àwọn ti ń ṣe àtúnyẹ̀wò ibi tí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà dé dúró báyìí pẹ̀lú àtìlẹyìn àwọn lọ́gàá ológun orílẹ̀ láti lè máa rí àyípadà rere nípa milolo tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ẹlẹ́kùnjẹkùn lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ká lọ fọkàn balẹ̀ pé àyípadà rere ó máa tó dé láìpẹ́.
0: ó dá àwa náà gbà á ládùúrà pé àyípadà rere eléyìí tá à ń retí lórílẹ̀-èdè wa nàìjíríà kọba tó ni wá kó fi ṣe wá lọ́ṣọ̀ọ́ ni o wọ́n ní ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú àbọ̀ òfin ti ọlọ́pàá ìpínlẹ̀ eléyìí tí iṣẹ́ ti gbìnàyá lórí ẹ̀ báyìí wọ́n ní àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin eléyìí ti ń bẹ káàkiri tìbútòrò àwọn ìpínlẹ̀ gbogbo èyí tá a ní lórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní kinní ọ̀hún bó bá ti ń dorí tábìlì wọn báyìí pápápá òun náà ni wọ́n mọ buwọ́lù tí kò wá àwọn ọmọ ṣiṣẹ́ lórí ẹ̀ o ta gan lẹni tó gbogbo náà jáde gómìnà wọn ní ìpínlẹ̀ ogun ọmọ ọba dàpọ̀ abiodun ni kí wá ni tó fa sábàbí ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní mọ́kókó rẹ bá ti tó ni àmọ́ṣá alákòóso fún ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú olúùlú orílẹ̀-èdè wa nàìjíríà tí í ṣèlú àbújá gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ rivers nu ìyẹn sọ wike mídòmídò ọ̀gbọ́n tó wí yìí ni.
1: ìyá àdínní one etí mi ò di mò ń gbọ́.
0: ó ní ẹgbẹ́ òṣèlú ti pdp òun náà ni wọn mọ̀ lákàkí o kódà àwọn ní àwọn ohun tó tọ́ àti èyí tó yẹ èyí tí wọ́n lè fi jáwé olúborí bá a bá ń sọ nípa ètò ìdìbò sí ipò ààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà kí ni tó fa sábàbí tẹ gbégbó lòun kalẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní o bákòókò rẹ bá ti tó ni.
1: mo rí àkọlé kan gà.

0: doggy.
1: Come on, take. It will help you get better.
2: Hey, yeah, mommy and daughter still struggling over this medicine palava.
1: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
2: Awful taste? Have you tried Moxie?
1: Moxie? What's that?
2: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
0: This tastes great. I love it. More, please.
1: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amounts. And don't go sneaking back for more, okay?
2: My sister, she can't because every Moxie medicine bottle has a child-resistant cap, which prevents children from opening it.
3: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofeniramine syrups, available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: Babe, why are you frowning for me now?
7: Come and make noodles for me.
6: Hey, this woman. Okay, how do you want it?
7: I want it as it is hot. Let it burst my brain.
6: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
8: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
9: Golden Penny noodles, now available in stores near you.
10: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
11: And this time, it's not just watching, it's watch and win.
10: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide, with subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
12: StarTime's, enjoy digital life.
13: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
14: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
13: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
14: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
13: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
15: Offer valid while stocks last.
13: Me and Maggi, so good together.
16: Ẹ̀ka àbọ̀ padà ìròyìn ti fún tẹ̀dọ́ wá ṣe tán àti gbéra tán yányán báyìí ajá wà nìgbéra ni o. Ẹ̀yin ẹ̀ṣẹ́ máa tẹ̀lé wa. Àwa náà ń ṣèlérí fún yín pé a ní já yín nítàn mọ́ láti máa fún yín ní àwọn ìròyìn bó bá ṣe ń lọ. Ẹ wá já lọ tààràtàrà sójú ewé kẹrin ìwé ìròyìn The Nation. Ìròyìn kan ń bẹ lọ́wọ́ ìsàlẹ̀ ń bẹ̀. Wọ́n ní lẹ́nu lọ́lọ́yèé. Òun náà ni ìròyìn ọmọ gbé òun wípé àwọn ìkànlé kan bíi mẹ́rin kan eléyìí ti ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ìpàdé pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìpàdé alátìlẹ́kùn mọ́rí ṣe ní ìgbáradì lórí ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò gbogbogbò èyí tí ó wáyé lọ́dún 2027. Nígbà tí wọ́n mọ tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún eléyìí ti kọ bóde òun wọ́n ní kò pẹ́ kò jìnnà eléyìí tí wọ́n ṣíṣọ lójú eegun àwọn tí ó mọ jẹ́ ọmọye eléyìí tí ó mọ díje dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC léyìí tí a ti rí sẹ́nítọ̀ Sarafadeen Ali àti ẹni tí ó mọ díje gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ ìyẹn Adesanji Adedeji wọ́n ní kó wá àwọn èèyàn mẹ́rin kan èyí tó jẹ́ pé gbẹ́nu ẹ̀sọ́ òun kò sí fún wọn o tá a bá ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ Ọ̀yọ́ léyìí tí a ti rí ẹni tó ti fìgbà kan rí jẹ́ alákòóso fọ́rọ̀ iná ọba nílẹ̀ yìí ìyẹn olóyè adébáyọ̀ adélábù àti ẹni tó ti gbà kan rí jẹ́ olórí ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin eléyìí tó pọ̀ jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà honourable senator teslim fọlárin àti ẹni tó ti gbà kan rí jẹ́ igbákejì gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ ìyẹn amojú ẹ̀rọ rauf ọlaniyan tó fi dórí senator abdulfatai buhari wọn ni nírọ̀lẹ́ àná òun náà ni gbogbo wọn kóra wọn jọ ò ìní sínú ìpàdé alátìlẹ́kùn mọ́rí kan ṣe lẹ́yìn tí wọ́n ní wọ́n kóra wọn síbẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ ìpàdé ọ̀hún alágbára ni o nígbà tí ìwé ìròyìn the nation èyí tó ń tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún tí ó ṣe lálàyé wọn ni ó ṣe é ṣe o kó jẹ́ pé bí ẹgbẹ́ òṣèlú ti apc yóò ṣe rẹ́sẹ̀ wálẹ̀ dáadáa nípínlẹ̀ ọ̀yọ́ òun náà ni ìpàdé ọ̀hún ń lọ dalẹ̀ lórí lára àwọn èèyàn kan léyìí tí wọ́n sọ̀rọ̀ lórí ìpàdé ọ̀hún ṣùgbọ́n ṣá tí wọn ò fi orúkọ wọn sígboro ayé o wọn ṣe lálàyé pé ìpàdé tẹ̀yìn sọ nípa rẹ̀ hun níbi tí a ti rí àwọn èèkàn lẹ́ẹ̀kan mẹ́rin nínú ẹgbẹ́ òṣèlú ti apc nípínlẹ̀ ọ̀yọ́ èyí tí wọ́n wọlé tọra wọn lọ tí wọ́n tilẹ̀kùn mọ́rí tí wọ́n sì bẹ̀rẹ̀ ìpàdé alágbára oníṣẹ́ rí ìpàdé tá a sọ nípa rẹ̀ yìí òun náà ní láti ṣe àtìlẹyìn tó gbọngbọ́n fún ẹni tí ṣe àìlórílẹ̀‐èdè wa nàìjíríà síwájú bọ́lá ahmed tinubu ó tẹ̀síwájú o pé iṣẹ́ rẹ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ti apc nípínlẹ̀ ọ̀yọ́ ìṣọ̀kan rẹ̀ tóhun ti bí wọ́n ti bá àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́sẹ̀ kùkú léyìí tí kò wọ àwọn òtún yáyá tó yàyà jáde tí wọ́n sì di ìbò wọn lẹ́kùnrẹ́rẹ́ ìní fún ẹni tí ṣe àìlórílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ló jẹ́ ọ̀kan gbòógì nínú ohun tí wọ́n jíròrò lé lórí nínú ìpàdé náà wọ́n ní títí di àkókò tá à ń ka ìròyìn sí yín létí ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ibi tí ọ̀rọ̀ ìpàdé ọ̀hún dé dúró wọn ò tí ì bóde kí wọ́n sọ fẹ́nìkan o bẹ́ẹ̀ náà níbi tí wọ́n ti ṣe ìpàdé ọ̀hún nílùú ìbàdàn wọn ò yọ sọ fún ẹnikẹ́ni bó ti wùúwo mọ̀ wọ́n tẹ̀síwájú nínú àwọn ìròyìn léyìí tí ẹ kọ kalẹ̀ bí bẹ́ẹ̀ náà bá wo ibi tí nǹkan dé dúró àwọn èèyàn kan léyìí tó jẹ́ wípé wọ́n ń wo sàkún ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú pàápàá jùlọ nípínlẹ̀ ọ̀yọ́ wá ń bí wọ́n ní ẹ ṣe lálàyé o pé bẹ́ẹ̀ náà bá wò ó bí ẹgbẹ́ òṣèlú ti apc láti ọdún 2019 òun náà ni ẹ ti wà nípò ẹgbẹ́ òṣèlú alátakò ìyẹn nípínlẹ̀ ti ọ̀yọ́ ẹ fẹ́ mọ gbogbo tó tún tawọ́tasẹ̀ nínú ìròyìn ọ̀hún ẹ lọ tààràtàrà sí ojú ewé kẹrin ìwé ìròyìn the nation kẹ gba balance ẹ̀ ń bẹ̀.
17: Bẹ́ẹ̀ náà ni ìròyìn kún fọ́fọ́ sínú ìwé ìròyìn the nation fún ti ọjọ́ òní ìròyìn tí mo fẹ́ dá sẹ̀ríyà fún iná ni ìjókòó ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà nílẹ̀ nàìjíríà tá a máa ń pè ní sẹ́nẹ̀tì iná ni wọ́n fẹnu kò tí wọ́n fọwọ́ sí adúrú owó tó lé ní 400 billion naira owó ńlá ni fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà òde ní ẹlẹ́ẹ̀kejì iná ni owó àtìlẹyìn fún àjọ tó ń ṣe àtìlẹyìn fún àṣeyege iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè nàìjíríà bákan náà iye owó ṣẹ̀kẹ̀ngbudẹ̀ tá a sọ yìí inú ẹ̀ láti rí 170 billion naira 170.10 billion naira fún ètò ìsúná 2025 tó ti ré kọjá àti òjìlé rúgba ó dín méje ó tún lé ṣíún 233.96 billion naira fún ọdún tá a wà nú ẹ̀ yìí èyí tí a mọ̀ sí 2026 bí wọ́n ṣe fọwọ́ sí àbá méjèèjì bó tiẹ̀ jẹ́ pé abala kan ṣẹ́kọ́nà láti ṣe àkóso ohun tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá pẹ̀lú eléyìí tí yóò tún ṣẹlẹ̀ lọ́dún tá a wà yìí òun náà ni wọ́n gbà bí ẹni gbagbọ́ títí kálukú sì jíròrò lórí àbọ̀ ìwádìí ìjókòó ìgbìmọ̀ tẹ̀kótó ilé aṣòfin àgbà tá a mọ̀ sí senate committee pàápàá jùlọ èyí tó ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà tó sì wàá jẹ́ pé ẹni tó jẹ́ igbákejì alága ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹ́lẹ́ committee ta wíyè senator yunus akintunde tí ó jẹ́ ọ̀kan pàtàkì inú ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ní àárín gbùngbùn ọ̀yọ́ ọ̀yọ́ central ó wáá ṣe léyè lórúkọ alága rẹ̀ senator abdulhamid malam madori tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú apc láti ìlà oòrùn ìpínlẹ̀ jigawa nígbà tó ń gbé àbọ̀ náà kalẹ̀ Akintunde Pabi ya bidun oro re wi pe igbimo alabe sekele ti won gbe ise yi fun ina la gbo pe inu won do gan wi pe awon aba eto suna ati owo ti won fe na pelu e ohun ni yo pese anfani fun edugbe owo ti o to lo fun le ise olopa ati ajo to nse atileyin fun le ise olopa bakan na ki kaluko won ko le ba se ojuse won lai tipo boyo ki se yen nikan kaluko lo ni ise lototo owo na la fi se gbogbo nkan papa julo lati samu gboro fun ise olopa ati gbogbo nkan ti won dawole kon le ba se aseye talakan sepo gege bi igbimo alabe sekele committee ta wi ohun sese lalaye won ni owo ti won ya soto fun won yi ni won ma lo lati le ra awon oko igbalode ti o wulo fun ise olopa ati awon rin ise miran ti o je ki ile ise olopa orilede Nigeria ko ta won yo ki se yen nikan eyin te n gbo wa ohun to tun wa nbe ina ni wi pe o wa ninu erongba ijoba fun ile ise olopa wi pe ki won ko awon bareke titun fun awon olopa o de ni elekeji ki won tun se atunse awon ile ti olopa n gbe to ti di egere mi ti bayi ki tun wa se yen nikan o lara owo gobo yi ina ni won fe lo lati se idanileko fawon osise ki muse muse won ko le ba tubo da muse muse ko mo ni bi eleyi nikan o won ni awon eto lolokan ijokan ti o je ki ayinike ati ayini pada awon olopa ogboro si won tun fe na owo ta wo yi fun la ko ton atupale eto suna odun 2026 ta wa yi o fi han wi pe nkan bi bilionu lona metalilogoji o tun le seun 43.78 billion naira ni won fowo si lapapo fun eto inawo lori ise idagbasoke gbogbo eyi tawon ile ibo n pe ni capital expenditure nigbati ogosan odikan o le die billion naira 179.11 billion naira ni won tun ya soto fun olu ile ise olopa ati ajo to nse atileyin fun ile ise olopa lorilede Nigeria ta mo si Nigerian Police Trust Fund moni kin se bi awon akan Francis
16: e o da be
17: eyi to wa je ki gbogbo wo ti won fe na bayi o ti e ti wa le ni oko le rugba billion naira eyi ta le pe ni 222.89 billion naira ko je bo ti je o beyin na te ba fe fo bele tuko te fe fi idiroyin yi mule kilode te lo sinu we royin the nation fun ti oni ojo kewa osu keje 2026
16: okay
17: keyin na wa ri ekun rere wowo nta kasori afefe se ti en gbo wa splash 105.5 fm ile funfun balao felele la wa ni badan lorilede Nigeria kibi te ba tin gbo wa kaakiri agbaye e lo si Radio Garden
16: e lo be
17: ke wa te pepe 105.5 one more time 105.5 fm na ni o ba le jo na se de ti gbo
16: ipe
17: ati nse ajodun odun melo
16: odun kokan bi ni ogun ologun 19 years oh my god
17: igba keji ya de ni ori gbo sa abo ti
16: mo o na mo ti ngbara di
17: pe ile ise radio adani akoko ni ipinle oyo splash 13 soro yi ni e mo pe akaka ti di kakaka bi akani asiwaju ni
16: bẹẹni
17: aka yẹn si apa gbada la pẹlu ẹri akani onirijuwa abolaka
16: lori
17: aka oluko kakati kanara laita
16: mọmọ
17: epo onikara
16: o maa
17: jẹ ti oludasilẹ ti akoko ọjọ bi tiwọn
16: o ṣe pẹki rẹki
17: o tun wa ṣe pẹkin pẹki
16: pẹki pẹki pẹki oh my god
17: ẹ wo bo si fila baba o
16: kabiyesi o kabiyesi o kabiyesi o kabiyesi o
17: baba wo fílò asi fílà onígèlè náà dọgbọn sí wọn ṣẹjú sí i.
16: ọdẹ àtọmọdé bẹẹ wá já lọ rẹ wo ìròyìn eléyìí bíi yaago yaaju ni o ìròyìn ọhún ó ń sọrọ fatafata ó ń sọrọ kákáká àfi bíi apika ah midomido
17: oh.
16: On soro na pe patapata la foju kuna kuna la dete
17: oju afofo ta ijani dale splash la wa ni
16: oh my god
17: eyin mi e fi wa lorun
16: le ah won ti ju wale oye je to pa boroyin ohun kai na le mo bi nkan se nlo won ni enike le o to ti gba kan ri ja alaga fun ajo ele n tori si eto omoniyan nile yi ojogbon chidi odi kalo o na lo ma ti gbe gbohun alagbara kan kale o e pe kini wi won lo se lalaye pe se ri awon iwa ko to awon iwa ko bofimu kan ele to ma foju bade lasiko eto odibo o na ni gbongbo isoro e ti eto abo ile ede wa Nigeria ni to fi se sege sege sege sege to fi daku daji bi batiri ibi kan o tesiwaju na won gbolo ile to gbe kale lana ti sojobo toze nigba to nsoro ini lori ikanni mo maworan kan eleyi ti nbe lo ile ede wa Nigeria nigba ti o mo pa biya bidun oro o se lalaye pe awon eyan ti nbe lo ile ede wa Nigeria logan ti an batiri wi pe ibo ta won kukundi onko ni won ka awon to je adajo eleyi to ye ko duro tan ki won si mu idajo ododo jade lori oro ohun bo ba dele ejo gbogbo won bayi oni ati gbowo obo be oni se ri bi awon eyan ba ti ri oro to ti da be nkan pada di woro si woro ni o odi kalo en to sora ni bi awon gbolo to gbe kale pe se beyi na ri bi ti oro eto abodeduro lo le de wa Nigeria e to fo ni ku to si nfo ladide oni se wa ri o amuko eru ewo olokele nwo e wo sale o na ni oro ohun da oni se ri gbogbo iforikori ifikuluku ijiroro eleyi to nwaye lori ore eto abo ati olopa apinle ni olopa ajoba apapo ni eyi ti won ni won so lori e lowo lowo bayi oni e wo okele nwo e wo isale soro eleyi to je ti eke eto abo nile yi nigba to wa nte sowo waju oni e daku o ibo tawon eyan badi bi a ba ri wipe oni won ka ti won si n gbese on jade bo ti to ati bo ti ye ko mo ni si kolu ko mo ni si wahala kankan ohun gbogbo yo mo lo ni irowo to n ti irose oni e dakun o ogun te n wo hun be eyan ba fe lo si ailera kan ke eyan wa lo mo mu ogun nurunrun ko mo lo fun ori fifo oni se mo wipe won gbe oro n gba bi ti oye o na ni je be o wa tesiwaju o be ebe ta nbe won awon ti nbe ni sakoso riran ta nro won o na ni wipe kan ma gbe igbese to ba to ati eyi to ye lasiko to ba to ati eyi to ye ohun gbogbo to ba je ti araalu eyi ti won fokan si pe gbogbo nta se yi o bo si ye ko rire to ba ti ri be oni ko ni si wahala tabi wahala kankan to ti ikolu ti o mo waye leka eto abo baba wa lo o sakata egbe oselu ti SDP nibi ti eni ti se alaga apapo fun egbe oselu ohun iyan ojogbon sunday gombe to ti nsoro o e pe kini wi ni o lowo lowo ba ti nsoro yi ki won le re ke se eni ti se olori osise se eni ti se lo lede wa Nigeria iyan Femi Gbajabi Amila ko lo kowe ko fi ipo re le ko si yo wa ara re le fun iwadi to gbangban lori oluwole ajo kan eleyi ti eni o je ti ile ise re lede wa Nigeria lẹ́yìn tí wọ́n ṣe lálàyé pé gèǹje òun náà ni àjọ òun ló bá dé gombe òun náà ló mọ̀ pèpè náà lánàá o nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn nílùú àbújá ìyẹn níbi lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ìnìfọ̀ ẹgbẹ́ òṣèlú ti sdp ó tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ ilé tó gbé kalẹ̀ o pé ẹ sọ fún Gbajabi Amila kó lọ rèé kú ò nípò gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ sí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti alága èyí tí ẹni wọ́n fi jẹ fún ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó kan eléyìí tó ṣiṣẹ́ lọ́rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ọlọ́pàá àpínlẹ̀ ó ní bó bá ti ṣe léyìí tán kó wá lọ rè jọ̀wọ́ ara rẹ̀ kalẹ̀ o fún ìwádìí tó gbọngbọ́n lórí àwọn ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án lórí àjọ náà Gbajabi Amila eléyìí tí ń pariwo tantan pé àfi kó fi àwọn epo rẹ̀ lẹ̀ o àfi kó fi àwọn epo rẹ̀ lẹ̀ o wọ́n ní eléyìí gan ni ó mú kí ọkàn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà balẹ̀ pé àlẹ́ lóòótọ́ eléyìí ò lẹ́bọ lẹ́rù wọ́n sì lè ṣe ìwádìí tó tọ́ àti èyí tó yẹ ó tẹ̀síwájú o bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láàárọ̀ àwọn náà lábẹ̀ pé ọ̀rọ̀ tó délẹ̀ yìí kí wọ́n kó àkóyawọ́ lórí ẹ̀ kí wọ́n mọ̀ fi jú ju bàmọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lójú lórí ọ̀rọ̀ náà ìwé ìròyìn Daily Post ló gbé o. Ẹ lè gbà á kẹsẹ̀ rí ẹ̀ ńbẹ̀.
17: Oko làákàyè ẹ kú ohun bákan náà. Ìkànnì ọmọlúàbí Your Integrity Station Splash 105.5 FM Ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ la wà níbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Iná láti ń kàn sí yín. Ìròyìn eléyìí ó jẹ́ nǹkan tí àwọn èèyàn ti ń detí sí látàárọ̀ tí mo wá fẹ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a fi ń pa àǹkùrò pẹ̀lẹ́ yanjú ẹ̀ kó lè yé gbogbo wa. Àwọn Yorùbá ló máa ń sọ̀rọ̀ kan wọ́n ní tá a bá ṣe ni lóore ọpẹ́ làádú àwa dúpẹ́ tiwa. Ẹni tó bá dẹ̀ ṣoore tá a ṣoore fún tó sì mọyì oore àlékún oore ó máa tẹ̀síwájú. Fún onítọ̀hún ìyá àdínníwá ṣíborí sọ bẹ́ẹ̀.
16: Bẹ́ẹ̀ ni sà.
17: Abájọ tí gbogbo èèyàn fi ń ṣe yàtà yoto yoto yàtà pọ́pọ́ ṣinṣin ṣinṣin pọ́pọ́. Nígbà tí ikọ̀ aṣojú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM tí wọ́n ń dá múso tí wọ́n ń sọ̀kọ́ ọjọ́ tí wọ́n ń dúpẹ́ dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM wọ́n ní ẹ ṣe o àmọ́ lóore o gbogbo ẹ̀yìn ọ̀dọ́ tẹ́ tó bòódì gbogbo ẹ̀yìn àgbààgbà tó lè gbániláyà láìwàgbà gbogbo ẹ̀yìn alátìlẹyìn tó ń fìfẹ́ hàn sí ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM làwọn ń sọ wípé ẹ ṣe o ẹ kú àtìlẹyìn wa o. Gẹ́gẹ́ bí ikọ̀ aṣojú ẹgbẹ́ òṣèlú APM Allied People's Movement tá a sọ yìí wọ́n ṣe gúnlẹ̀ sí agbègbè ìjọba ìbílẹ̀ Ìbàdàn Northwest èyí ni ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn àríwá Ìbàdàn tá a mọ̀ sí Ìbàdàn Northwest àti ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn gúúsù Ìbàdàn bákan náà tá a mọ̀ sí Ìbàdàn Southwest tí wọ́n sì ń ṣàlàyé wípé àwa lóòótọ́ àti ìdórí àga ìṣàkóso a mọ rírì gbogbo ẹ̀yìn tẹ́ ń ṣàtìlẹyìn tẹ́ ń fìfẹ́ hàn sí wa níbi tí ẹni tí yóò díje fún ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ òṣèlú Allied People's Movement tó ti ń juwọ́ sókè lógun Lẹ́kọ̀ọ́ Honorable Bímbọ́ Adékànbí gbogbo wọn náà fẹ̀mí ìmoore hàn sí àwọn èèyàn tó pọ́n wọn lé wọ́n ṣe ń ṣe àbẹ̀wò káàkiri pẹ̀lú ẹni tí yóò díje dupò gómìnà ẹni tí yóò jẹ́ alátìlẹyìn rẹ̀ Engineer Muftau Salawu. Wọ́n ní wọ́n forí korí wọ́n finú wé ní wọ́n fèmọ̀ wé mọ̀ inú wọn dùn wọ́n yọ ṣẹ̀ṣẹ̀ pẹ̀lú àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement tí dórí gbogbo àwọn olóyè ẹgbẹ́ tí a sọ yìí APM àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM tàwé yìí. Ìròyìn náà wá ń tẹ̀síwájú wọ́n ní àbẹ̀wò táwọn ṣe lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn tó ń gba ti àwọn rẹ́kẹ̀rẹ́kẹ́ ló jẹ́ àfihàn wípé àwọn mọyì gbogbo nǹkan tí wọ́n ń ṣe fún àwọn bó tiẹ̀ jẹ́ pé àkókò ìbò tí ì dé wọ́n ní tá a bá ń dúpẹ́ dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ó ń ṣe àfihàn ìwọ ọmọlúàbí tòótọ́ tí ó jẹ́ àdámọ̀ rẹ̀ látìgbà tí wọ́n ti bí i ni. Wọ́n nínú àwọn dùn gan o ká má parọ́ wípé àtìlẹyìn tó fẹsẹ̀ múlẹ̀ ó jẹ́ kí inú àwọn dùn yẹn nìkan kọ́ ìfọkànsìn àti ìsẹ́ra ẹni èyí tí wọ́n ń ṣe fún ẹgbẹ́ náà Allied People's Movement láì tiẹ̀ tí ì jẹ́ pé ìbò gómìnà ọdún 2027 ò tí ì dé síbẹ̀ náà àwọn ti ń rojú rere lórí ìgbésẹ̀ tí kálukú ń gbé wípé dídùn iná ni ọ̀sán ó so. Kí wá ṣe léyìí nìkan iye èèyàn wa Honorable Bímbọ́ Adékànbí ṣe àpèjúwe ìrìnàjò ẹṣẹ́ adúpẹ́ kó àtìlẹyìn gẹ́gẹ́ bí àǹfààní láti mọ rírì gbogbo àwọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú APM àti àwọn aṣáájú ẹgbẹ́ àti gbogbo àwọn tó ń ṣàtìlẹyìn fún wọn. nígbàtí ó ń bá àwọn èrò tó pé piti mu sọ̀rọ̀ ọ̀nàrẹ́bù Bímbọ́ Adékànbí wá gbóṣùbà fún ìwọ ọmọlúàbí àtìlẹyìn àti ìkónimọ́ra èyí tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APN fi hàn sí àwọn pẹ̀lú gbogbo ìrìnàjò táwọn ń ṣe pé ẹ ṣe àdúpẹ́ o kì í wá ṣe eléyìí nìkan o wọn láwọn ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ náà ni àwọn tó ń tẹ̀lé àwọn ní ìgbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú APM àti pé ìpìlẹ̀ rere ni yóò jẹ́ táwọn bá jẹ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti pé gbogbo tíkeré-tíkeré ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni yóò ní àǹfààní láti tọ́wò nínú iṣẹ́ rere táwọn bá ti dépò. Ní ìkádìí ìròyìn yìí ìyá Adini Wan ó wá fi àwọn olólùfẹ́ tó ń tẹ̀lé ẹgbẹ́ òṣèlú APM ó fi wọ́n lọ́kàn balẹ̀ wípé kí kálukú máa polongo ẹgbẹ́ náà káàkiri ẹsẹ̀ kòkó káàkiri ìletò káàkiri oko ìlú láńlá wípé ẹgbẹ́ òṣèlú tó débẹ̀ débẹ̀ lọ́wọ́ yìí ni wọ́n ń pè ní APM àti pé dídùn lọ́sàn ó so ó lọ́ wà lẹ́mìí àwọn o láti rí wípé àwọn ó ṣe ìjọba tí ó múnú àwọn aráàlú dùn àti wípé gbogbo bíi tí kùdìẹ̀ ti kùdìẹ̀ káàtó làwọn ó ṣàtúnṣe sí nítorí náà ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM ọmọ ìyore láì tiẹ̀ tí ì jẹ́ pé àkókò ìbò tó àbó rí nǹkan yìí àdínwó wọn ni
16: wọ́n ṣe dáadáa
17: ẹ ṣe púpọ̀.
16: Ó dé ẹjọ́ lọ sókè lọ́run ká lọ polówó ọjà tá a bá dé ìròyìn yóò tẹ̀síwájú.
18: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
14: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
18: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
14: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
18: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
15: Offer valid while stocks last.
18: Me and Maggi, so good together.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa ṣé kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
19: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
19: Jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogúnlé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
19: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
20: Ẹ kúlé o. Ebi ń pa ká sí nǹkan sí mi la.
21: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
20: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá ṣe lè ṣe é sà.
21: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
22: Golden Penny Noodles bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
20: Ó ṣe wọn ọkọ mi bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
21: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
22: Golden Penny Noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
23: Àjọ ni tèmi o, màá ṣọ́kẹ́.
24: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

0: kí ni gan ni wọ́n ṣe tìmọ̀tìmọ̀ fún? Ṣé fún àwọn ìpè jíròrò lórí fóònù láàrin òru tàbí ká sùn lálàáfíà? Ṣé fún pípa àdéhùn òwò pàtàkì dé tàbí fún pípa ojú dé kó oorun gbé ẹ lọ yèè? Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀ ní Royal Foam. A ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Foam, ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: So, ẹ káàbọ̀ padà o, ìròyìn ti fún tẹ̀dọ̀ ń tẹ̀ ẹ́ sọ́wọ́ iwájú ni. Ìyẹn nìkan ni ọmọlúàbí /105.5fm ilé fún Bala Ofelele nílùú ti Ìbàdàn. Mídòmídò, ẹ wá jẹ́ àwọn ìròyìn yìí eléyìí tó ṣe lálàyé o. Tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní Akinremi Legacy Forum ALF, òun náà ni a mọ̀ ṣe lálàyé pé ètò gbogbo ló ti tó fún ayẹyẹ ọdún kejì ìrántí tó ń ti ètò àdúrà ìní fún ọ̀nọ́rẹ́bù ọmọọba musiliu ọláìdé akínrẹ̀mí ẹni tí gbogbo èèyàn mọ̀ sí jàgàbá nígbà ayé rẹ̀. Àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ ọ̀hún eléyìí tí a mọ̀ sí Akinremi Legacy Forum òun náà ni a mọ̀ ṣe lálàyé o. Àwọn báwọn ṣe wáyé o, tẹ́ ẹ bá ń gbọ́ alátìlẹyìn alátẹ̀lé tòótọ́ olólùfẹ́ òun náà ni àwọn jẹ́. Ìní fún olóògbé ọ̀nọ́rẹ́bù ọmọọba musiliu ọláìdé akínrẹ̀mí lẹ́yìn tí gbogbo èèyàn mọ̀ sí jàgàbáàn. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ọdún kejì rèé o lẹ́yìn tí ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn olóore aláàánú mẹ̀kúnù tó ti ṣe bẹ́ẹ̀ tó papòdà. Wọ́n ní lónìí tí í ṣe ọjọ́ kẹwàá oṣù keje ọdún 2026 òun náà ni ètò ìrántí tó ń ti ètò àdúrà yóò mọ̀ wáyé. Ìyẹn ní gbọ̀ngàn ńlá ti ọmọọba Akinremi Jagaban Hall eléyìí tó wà ní Samanda nílùú Ìbàdàn. Ètò ọ̀hún náà ni ẹ sì ṣe lálàyé o pé ètò náà yóò bẹ̀rẹ̀ o ìyẹn ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀. Wọ́n ní gbogbo àwọn ọ̀rẹ́ ará ẹbí alátìlẹyìn olólùfẹ́ àti àwọn afẹ́nifẹ́re gbogbo ìní sí olóògbé òun náà ni wọ́n parapọ̀ lónìí o léyìí tí wọ́n sì ṣe ètò àdúrà ìyìn fún ẹni rẹ eléyìí tó papòdà. Wọ́n ní ṣe rí ìgbé ayé eléyìí tí ọmọ ọba musiliu ọláìdé akínrẹ̀mí tó gbé òun náà ló lápáre o léyìí tó sì jẹ́ wípé ó fi gbogbo ìgbésí ayé rẹ sí àwọn èèyàn rẹ lẹ́kùn ìdìbò rẹ léyìí tó jẹ́ wípé má ní gbàgbé òun ni orúkọ rẹ ló kan àyàkó wa wọn nígbà tí wọ́n mọ ṣe ìrántí àwọn rere èyí tó ti àkàtà ọmọọba Akinremi Jagaban tó ti dúdú olóògbé jáde. Wọ́n ṣe lálàyé pé tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tó nífẹ̀ẹ́ mẹ̀kúnù pin Jagaban ọ̀kan ló jẹ́ aṣáájú rere ni o nínú òṣèlú léyìí tó sún jẹ́ akíkanjú eléyìí tó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́. Wọ́n níbẹ̀ tí ń wo Akinremi Jagaban o eléyìí tí gbogbo àwọn èèyàn fẹ́ràn rẹ̀ dénúdénú. Wọ́n níṣẹ́ rí o ó ṣiṣẹ́ sí ilẹ̀ bàbá rẹ̀ dọ́kàndọ́kàn ni. Wọ́n ní lásìkò ìgbà eléyìí tó fi ń jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìlórílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó lọ rèé sojú ẹkùn ìdìbò ti àríwá ìlú Ìbàdàn ìyẹn Ìbàdàn North Federal Constituency. Wọ́n ṣe lálàyé pé àwọn ìgbésẹ̀ tó ti àkàtà rẹ̀ jáde àwọn eléyìí tó yí ìgbé ayé àwọn èèyàn padà sí rere ni o. Wọ́n níṣẹ́ wá rí àwọn àǹfààní aláìlẹ́gbẹ́ kan bẹ èyí tó là kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ gíga àti àwọn ọ̀dọ́. Wọ́n ní kò tọ́ síbẹ̀ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn àkànṣe iṣẹ́ ohun amáyédẹrùn òun náà ló ti àkàtà rẹ̀ jáde o léyìí tó jẹ́ àǹfààní àti ìtura ìní fún àwọn ènìyàn rẹ̀ lẹ́kùn ìdìbò rẹ̀. Ọ̀nọ́rẹ́bù ọmọọba ọláìdé Akinremi Jagaban ẹni tí wọ́n ṣe lálàyé pé ó ṣe gudugudu méje yàyà mẹ́fà nígbà ayé rẹ̀ kó tó di wípé ikú ó pa ojú ẹ̀ dé. Wọ́n ní ẹni à ń perí yìí òun náà ni àwọn èèyàn mọ ṣe ìdárò rẹ̀ láí àti láíláí. Ẹgbẹ́ kan eléyìí tí a pè ní Akinremi Legacy Forum eleyi ti awon ti o duro tan tokan tokan taratara leyin ku ologbe eleyi ti won pe ni late academy dedicated tick tank team ti won lewaju re won se lalaye pe iparere eleyi to fi lele lawon oni jo pare o be na ni oruko re yo mo wa titi lai lai lagbo oselu agbajope egbeke eleyi ti won pe ni akiremi legacy forum o na ni mo se lalaye pe eto gbogbo tito fun ayeye iranti odun keji to nti eto adura ini fun honorable omoba musliu olaide akiremi jegeban eni re to se be papoda lodun meji seyin ko tan sibe o won ni jeje mo yi pe eto gbogbo na lo mo tito bayi inu bi ikanni omolu abi splash 105.5 fm se n gbaradi lati se ayeye odun dasile re eleyi to ma se lododun ebeyi na mo pe ikanni wa lodun yi o na lo pe odun mokandini ogun 19 years eleyi to tin fi awo ebo jeun ti o si fomo lowo ri ko to sibe o aye idasile yi o na lo se pe kireki pelu ayeye ojo bi oludasile ile ise yi iyan oba muritala adebayo akade mfr ekeni olubadan ti ile ibadan kabiyesi fun baba ti alaafin won lọwọlọwọ ba ti nsoro yi o oro gbogbo to ni se pelu eto abo o na ni idanileko otodun yi yo ma dale lori won ni gbogbo awon eyan soro kan ta ba so nipa ile ise agbofinro ile ise ologun le yi awon ikaleka eleyi to farajo ile ise ologun awon to je pe ojogbon ni won awon loba loba awon loye loye to fi mo awon ikanni gbogbo eleyi to ni se pelu igbon safefe o na ni won ko ra won jopo o bo ba je ojo kankan le ni ogun osu keje odun 2026 ojo segun tuesday lo bo si ka segun ota ka si reyin odi o yen ni gbangan nla ti trenchard hall eleyi to wa ninu ogba fasiti nile ibadan won ni se ri o eto danileko todun yi o na ni won fi mo sameye odun kankan ninu odun eleyi ti ikanni omoluabi to tin da bi edun to si nro bi owe o leyi ti won si mo se ayeye ojo bi baba wa eleyi ti won pe odun keta din ni adorun loke epe won wa ni idanileko todun yi o na lo ni se pelu gbogbo to ni se pelu eto abo eleyi to se fi agan nile wa gbogbo awon toro kan ona wo loku ta gbe kini ohun gba won ni se ri en ti o ma se idanileko fun wa o na ni o je oga agba ta ba so nipa ise agbofinro ati gbogbo to ni se pelu iwo dan leyi to je pe laipe laijina o na la fi oruko won si gboro aye ko tan sibe o eto danileko todun yi o na ni alaga eyi ta mo si ogbeni biodun ladepo en to ti gba kan ri je ologun ta ba so nipa ile america yo mo duro gege bi alaga eyi wa nbere pe lo le fi wole e mo wa bi eni mo wo ni kan ni omoluabi ipe ofe oni kini ohun lo bade e pade wa bo ba je ojo kankan le ni ogun osu geje odun ta wa ni dede agogo mokanla owuro iyen ninu ogba fasiti ibadan trenchard hall nu o lase lowo eledumare yo ba wa laye yo ba wa laye yo si ba wa laye dera amen
4: so opo ajodun ina ni a se laye nipa ti akiremi jagaban ko seni ti ku le pa iku to pegbe yi to fonde sorun ni jo se o pa laba un pelu e orin iku polopon iku pako ni atabiri atabiri nko iku ti fa won re wa le asa olohun ko ba wa duro ti mole bi won
3: be ni o ko si ba wa tele
4: eyan re ba to wa laye
3: awa na sadura fun jagaban lati bi bi oba to ni wa ko ba ni mepe buku loju e ko wa tesi afefe rere alujanna to daaju to je ti onidera ni ko ba ko ba ni fi si amen
4: ase edumare
3: e ja ma fele ka se re le o lori iroyin ti fun tedo laaro to ni ma we dagbere ileya
4: ju bayi lo adupe lowo Desmond to the G adegboyega ti oni baje fun lai lai eni ti oni ifokansin lenu ise re olorun oba yo ma wa pelu re
3: ami o
4: wara ojo ti gbale dedede apororo bi eni o sun omo ti ajana oro lere situ alagbede ede ti gbogbo eyan mo si mido mido lo tin kiyin lati ekan ati ya dinni wan emo emo ru nkan yen e se ti en gbo wa o eyin lolufe wa oju oni yin ti
3: eni
4: te e ko kale
3: amina zade ton badmos oruko temi e ja pade lago meji losan to ni o ire o

0: keje cashier cashier olori ilu tun ma san owo fun opolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olori re ti won ta won tun ma gbogbe lakotun ajeje na ma lagbara to ni ugbayugba owo to le ni 1,000,000 naira 50 million naira lo wa le lati pin cashier ti wa di alagba lugun omi okun ti ko se gan tan o se gbogbo eniyan mu kewe wa gbonbe bo ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní ọgbọ̀n táyò kan gba àǹfààní márùn-ún tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọkan.
1: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti cashier. Ayẹyẹ ọdún kejì cashier, ogunlọ́gọ̀ èèyàn ló máa cashier. Ṣé o ti cashier? Mo ti

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún ilé-iṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrate Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: HFM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Ìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
7: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
6: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
7: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
6: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
7: Me and Maggi,
6: so good together.
8: Here is
9: 105.5.
8: One station, all the hits.
9: 105.5. Splash.
10: Splash. 105.5.
11: I'll be flashed on my colors.
10: Tune in and listen everywhere you go.
11: Whoa, wow.

0: Shekan, Kilian, Luoma, Olambi Waninu, Sheruba Wan, Lotin Mbappe, Ounganga ni mo pe ri o, Olo lo le mi ero, e ba n gbo pe omo to ta tan to ta dele omo logo tan tan tan, ani ni era yi se, ni era yi, ohun ni goat generation, ohun ni goat era yi lo mo so ya ma, won sa won ti mo so, won na ni nkan lenu, ni le ballu. O lelegbe Olorun gbo mami kiki emi na ni won ki dele ti mo de je ke mo mo be pa lo ki sibe be o ki sibe o tu wa ki tan tan tan ti sale jo lo fu gan lo Olorun gbo omo ise ogo waya lesin ni 5-star general favorite dictator everybody ni ani dictator ni e mo gba allegation yen o ti bi mo se fe wera mi mo nbe amo ohun gangan na ohun lo mo tan so Olorun gbo o tun se bebe yato si bebe go kan rowo kan ni idije feye agbaye go ogun lo ti wa ni bayi ninu idije feye agbaye to tun mo si wipe omo yi o mo wowe o wa n ba won agba je won tun wa n ba nbe won ba won agba won ba won agba wo won ba won fi egbe kegbe to n ga jo yin won wipe gbawo to fa se mu mi le mi na o e wo wori e ba se ni e mo e fe wa di e bo mi yen se un ta ti omi ojo ni bi asiadi assignment e mo wa Olorun lo le mi ero e ko ojumo mo gbogbo bi tatin gbe kan ni splash 105.5 FM le fun bala gbe fele le nilu Ibadan ile baba kan de gangan ile oba kan de ti o pe meji lori eto ja won si royin re idaraya lati ese koko lele Nigeria ile adulawo ati jake jadu agbaye loruko lowo button fun owuro to Desmond DJ agba o toto agba o tun fa se mo o da pe team Kylian Mbappe everybody o mo e de bayi ni baba tin so pe ah ogbe ni o Mbappe yen ko ma lelegbe ni bo se wa niyan Olorun saanu wa Sunday Olawo ale Celtic o tun eto ja won si Adeyemi ki Adesina loruko temi olori sport olori iroyin ere idaraya Ibadan Kamavinga ti gangan eyin temi oni lojo eti eti oni woro aye wa e ti wa soju eni kan kuje eni gungi are e ni ma yan fone oya lo ni komo komo lo ni werewe lo ni ki amasa lo ni wara nsasa e sa ja wo nu royin lo abi eyin gba ti Kylian Mbappe o ti fi awon ara kasakasa sowo si Casablanca kese kese le ri kasakasa mo ti mo lo lu e pada lo si Casablanca kan ki yin kaabo e kan so barika shukran e gbogbo e shukran e se te wa si ni fe ya gba e pada lo le mu akoko kuku ni oboko bori muruko Olorun lo le mi e ma je n gba be yan wole n to ni se pelu wo ni e ti je n kokko mu lo mo ko wo na lo fe gbo lo le do something TGIF edition ja won si lele TGIF cash e na lele lo ni cashbot friday ti ganu le yin ma ye e ganu si o ba n ro si yin lenu ko tun ma ro si yin la gbo e pata oro lori owo na ni *347*1004*#. *347*1004*#. Owo na lẹfi ta lati jẹ loju opo ka ṣe mo pe ni cashbot friday abuwo tabi zabiza ni e ma wa gba pe 3-1 ticket wa ohun na 1000 iyen le ni e mo pe ojo cashbot friday na la ma n ju 3-1 ticket yẹn ta lẹyin o ma ye kele jẹ paapaa ori jockey point to daju ohun na ni lati jẹ eyin ni bi n ki n ṣaawo ni 3-1 yẹn ṣe ma ni na pe 500 le kan tẹ ba ta 500 yìí kò sí yẹtẹ ilé fi ṣùgbọ́n láti lè jẹ́ pé apá pàápàá ẹ bá wa ta ẹ fi nọ́mbà yìí ẹ̀ẹ́kẹ́ wa ta bí ọ̀nà mẹ́ta mẹ́ta tẹ wá ta yẹn kọ̀mpútà a wá mú nọ́mbà yìí 8x10 3x10 30 ni ọlọ́run ò ní jẹ 30 kò jẹ́ pé nọ́mbà yìí mọ̀sá lè kiri lọ́nà 30 lójú ọ̀nà kan lójú kọ̀mpútà bá fẹ́ ti yìí ẹ wá fún ẹni tí mọ̀sá lè kiri lẹ́ẹ̀kan abẹ́ mi ẹ̀rí wípé ó lọ fáàgbọ̀n ó yàtọ̀ síra ti jẹ 3-1 ticket wa lójú òpó káàṣì ẹ bọ́ bẹ̀ kẹ káàṣì kẹta láti jẹ *347*1004*#. ẹ ń tọ́jú orí ẹ̀ bá wà lábí ọdún 18 tó dàbí kó mọ̀kànlú káàṣì ẹ̀kọ́ nítúlẹ̀ kàn dàmú kò ní náà gàmú ṣòro ọdún 18 sókè ìlú náà ló lè ta káàṣì *347*1004*#. tàbí www.cashier.ng. ok ẹjẹ lọ nù ròyìn láàárọ̀ tó ní eré ìdárayá bẹ́ẹ̀ láfọwọ́jù sájọ òun náà ni màá ti mú ìyẹn basketball wípé ikọ̀ dìtà. Tigers, Junior D Tigers, orílẹ̀-èdè Nàìjíríà. Lọ́jọ́ orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún. Abi ọdún méjìdínlógún ò jẹ́ ẹnu mi. Under 18. Àwọn náà ni wọ́n mọ̀ tún ṣe dáadáa. Jáde ń tẹ̀síwájú nínú ìdíje Afro Basket Qualifiers. Eléyìí tí wọ́n ń gbà. Orílẹ̀-èdè Burkina Faso náà faṣọ ìmọ̀ yamọ́ lára rẹ̀. 98.54 points ni ìyẹn àmì 82 sí àmì 84. Òun náà ni Junior D Tigers ni wọ́n fi gbẹ̀yẹ o. Ìyẹn lọ́wọ́ orílẹ̀-èdè Burkina Faso. Ìyẹn ni FIBA Under 18 African Championship. African Championship Qualifiers. Ẹ̀jẹ̀ fìyẹ́ láti mẹ́tẹ́ lọ pàdé ìdí Afro Basket. Ìyẹn ni ọdún tó ń bọ̀. Ikọ̀ D Tigers àwọn tí wọ́n léwájú ìyẹn fún wọn. Láti rí Victor Nwafor, Joshua Ogbonna, ilé tí àwọn méjèèjì tí wọ́n ṣe dáadáa. Àmì 18 18 points náà ni wọ́n jọ ní. Thomas Agbo Oko Ogbonna ní àmì 16 ìyẹn fún Ikọ̀ D Tigers orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ Victor Endurance Sunday. Òun náà ṣe dọ́bù dọ́bù pẹ̀lú wípé àmì 17 ló ní ìyẹn fún Ikọ̀ D Tigers orílẹ̀-èdè Nàìjíríà. Pẹ̀lú bí abala àkọ́kọ́ ìdíje bó ti ṣe wá tẹnu bí wọ́n ṣe dáadáa. Tó dẹ̀ jẹ́ pé àwọn afigagbága wọn tó tún kù náà wọ́n tún mọ̀ fojú sọ́nà láti rí pàní tíkẹ́ẹ̀tì láti lọ kópa nínú ìdíje Afro Basket. Ó já mọ́ Ikọ̀ D Tigers orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́. Ẹ̀jẹ̀ wá lọ sí eré ìdárayá rọ́gìrì rọ́gìrì ìyẹn eré ìdárayá rọ́gbì torí wípé Ikọ̀ Stallions orílẹ̀-èdè Nàìjíríà. Stallions òun ló jẹ́ pé wọ́n ti pín wọn. Ìyẹn sì ìpele ìsọ̀rí ìsọ̀rí fún ìdíje eré ìdárayá rọ́gìrì rọ́gìrì tilẹ̀ Adúláwọ̀. Ó tiẹ̀ jẹ́ pé Mauritius 7th Tournament òun náà ni wọ́n ti láǹfààní ìyẹn láti sun sọ̀wọ́ wájú. Ṣùgbọ́n ẹ̀ka tilẹ̀ Adúláwọ̀ ni àjọ tó ń ṣe ìdárayá rọ́gìrì rọ́gìrì nílẹ̀ Adúláwọ̀ lọ́jọ́ ọdún mọ̀pọ̀ ọjọ́ kẹta àti ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí. Òun ló máa padà láǹfààní láti wáyé dípò inú oṣù kẹfà eléyìí tí wọ́n ti lóye kó wáyé tẹ́lẹ̀ kó tó di pé wọ́n sun ìyẹn sí ọwọ́ iwájú. Tó dẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ìsọ̀rí àkọ́kọ́ pool A òun náà ni wọ́n fi wọ́n sí pẹ̀lú South Africa, Mauritius tó gbàlejò ìdíje yìí àti orílẹ̀-èdè Zambia. Bí ó ṣe máa lọ tí ó dẹ̀ jẹ́ kó láǹfààní láti wáyé ìyẹn 7th tournament yìí òun náà ni wípé orílẹ̀-èdè DR Congo tó yẹ kó ti wáyé. Ìgbà tí àjàkálẹ̀ àrùn àìsàn Ebola tó jẹ jáde síta ọ̀nà jẹ́ láǹfààní láti wáyé ìyẹn níbẹ̀. Ókè orílẹ̀-èdè Nàìjíríà a máa gbàlejò ìdíje lọ́dún 2027. Kódà ìdíje lára àwọn ìdíje yóò máa wà ń bẹ̀. Ìdíje ọ̀hún máa dúró gẹ́gẹ́ bí Olympic qualifier fún eré ìdárayá tá a fẹ́ gbàlejò rẹ̀ fún. Ìdíje wo ni mò ń perí? Eré ìdárayá aládìkúkùgbà lórí iyanrìn ti Adúláwọ̀ 2027 African Beach Volleyball Championship orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló máa gbàlejò ẹ̀ gẹ́gẹ́ bí alága àjọ oníṣẹ́ ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ìyẹn Malam Shehu Dikko gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jẹ́ kó di mímọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n dẹ̀ ti buwọ́ lù ú wọ́n ti káwọ́lé kàṣàgbà. Nàìjíríà kan gbàlejò ìdíje náà. Ẹ má tún gbà pé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbàlejò African School Games lọ́dún 2027. Ètò túmọ̀ sí wípé ọdún ìdíje gbígbàlejò àwọn ìdíje ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà àtàjọ NSC ìyẹn ní àpapọ̀. Ẹ̀jẹ̀ lọ sí eré-ìdárayá orí ọ̀dọ̀ torí eré ìdárayá orí ọ̀dọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Kanyin Sola Ajayi òun náà wọ́n kópa ìyẹn nínú ìdíje orí ọ̀dàn ní òpin ọ̀sẹ̀ yìí. Ṣùgbọ́n àwọn eléré ìdárayá orí ọ̀dàn torí wọ́n ti ń bà síbẹ̀ ìyẹn jákèjádò àgbáyé òun náà ni ó ti mọba àgbàgà ìyẹn lórílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú bí sáàmì ó ti ṣe ń tẹ̀síwájú ìyẹn nínú ìdíje eré ìdárayá orí ọ̀dàn ìyẹn ní àpapọ̀. Gbogbo gbaradì náà ni ń lọ ìyẹn fún ìdíje Commonwealth eléyìí tó máa wáyé ìyẹn lóṣù tá a wà yìí. Ẹ̀jẹ̀ wá ṣẹ́ríwálé sẹ́sẹ̀ kúkú lẹ́ka eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí wípé àjọ eléyìí tó ń rí sáwọn ìdàgbàsókè eré ìdárayá lẹ́sẹ̀kòkò ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà Graftadin ẹ̀ka ti ìjọba ìbílẹ̀ Akinyẹlé àwọn náà ni wọ́n ṣe àgbékalẹ̀ àkọ́kọ́ rú ẹ̀ ìdíje honorable Olalekan Ahmed Adekunle football competition eleyi ti honorable Olalekan Ahmed Adekunle tan pe ni mo ra anugba to lanfani lati se agbateru e re pe Akinyele constituency 2 ohun na lo soju awon fi gbagba gan tesi wa toro ti wo ipele eleni 4 log round of 16 gege bi mo se so won mo sawari awon odo iyen ni joba ibile Akinyele ni ti won tan to an le fi ball dasha mu gba ogba ese mi ya tan awon Mbappe ojo la awon Ronaldo ojo la o awon Messi ojo la atawon Neymar ojo la to mo wa wo ki awon osimi ojo la Akinyele na ti ri won salakoko yi ka awon odo ohun na kan ra anugba lati pase idije honorable Olalekan Ahmed Adekunle to se agbekale re okay pele len 16 round of 16 ifigagbaga to waye lana Greatness FC won jewo pe ala won great ti oruko ru awon dabiri ogo yi biribiri ni dabiri ogo de le le ri o won debuti ogo meji sodo Greatness FC to fi boju won je leni ide di ago merin AJ Rovers awon ati Makali FC na won jo mo wara won iyen ni iwa kuwa bakan na ola lojo abameta Saturday ATFC awon ati ti Bakayoko FC na jo mo kokoboko ori ara won la ago merin lola iyen ojo Saturday gege bi alaga igbimo to se agbekale idije yi iyen coach Adeniyi Ademola gege bo se je kodi mimo okay ẹgbẹ́ lọ sínú league ipele kẹta orílẹ̀-èdè Nàìjíríà torí pé ìgbìmọ̀ àbí ọ̀gá àgbà ìdíje ọ̀hún ọ̀mọ̀wé Olúṣọlá Ògúnnọ́wọ̀ òun náà ló ti jẹ́ kó di mímọ́ wípé tíkẹ́ẹ̀tì àti lọ kópanú league ipele kejì orílẹ̀-èdè Nàìjíríà láti league ipele kẹta ìyẹn NLO promotion playoffs yóò láǹfààní láti wáyé o tansi ti mu bi ti o ti waye pe papa asere iko egbe agbabolu Enyimba nilu aba iyen Enyimba international stadium na ni figagbaga na o ti lafani iyen lati waye fun awon oko ile ti won mo dijadu na mo ja ticket mara won lowo lati lo kopa iyen ninu league ipele keji orilede Nigeria ipele Abia won na ni promotion playoff o ti waye eje wa lo si presidential president federation score orilede Nigeria to duro gege bi FA cup orilede Nigeria tori bi pe ola ode yi atojo asimi Sunday won na lo ma lanfani lati waye e mo gba wo pe Heartland Queens ati Korodu City asikagba won akoko re ni ninu idije yi papa se Steven Keshu to wa nilu Asaba nipele Delta won na no ti lanfani iyen lati waye Asikagba awon obirin ago mejila ni o waye lola o nigbati ko Heartland Queens awon ati Nasarawa Amazons ti won mo bara won fa won mo mu nkan le won mo tori ara won ebo ipo gbona be okay ola na ni gbogbo waye Asikagba ti awon okunrin na Elkanemi Warriors awon ati Korodu City won koju ara won lemba na awon obirin ba gba ti won tan la ago mejila na bere ti won ajo ba vidago meji sa ago meji abo won gba tan awon okunrin bere ti won iyen ni ago merin okay ikọ flamingos orílẹ̀-èdè Nàìjíríà yẹn ikọ jẹ̀wẹ́wẹ́ obìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún tan múra lẹ̀ láti gba tíkẹ́ẹ̀tì lọ kópa nídíje ìfẹ́ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin ìyẹn ní orílẹ̀-èdè Morocco lọ́dún tá a wà yìí ìfigagbága àwọn ilé tó gbẹ̀yìn lomé orílẹ̀-èdè Togo òun ni ó sì láǹfààní láti wáyé orílẹ̀-èdè Benin Republic òun náà ni wọ́n fẹ́ kojú ìgbésẹ̀ àkọ́kọ́ tó wáyé ní Sátidé tó kọjá nílùú Ìkẹ́nẹ́ àmì ayò mẹ́ta sí méjì nìkọ flamingos ni wọ́n fi gbẹ̀yẹ lọ́wọ́ Benin Republic gbogbo nkan tó bá wà nílẹ̀ náà ni wọ́n ní láti gbá bọ́ọ̀lù fún ní àwọn ọmọ olùkọ́ni Akeem Busari láti lè dájú wípé wọ́n na Benin Republic ìyẹn lẹ́ni gba tíkẹ́ẹ̀tì lọ kópa nínú ìdíje ìfẹ́ àgbáyé táwọn ọ̀dọ́bìn tọ́jú ní wàlábẹ́ ọdún mẹ́tàdínlógún lọ́dún tá a wà yìí ikọ̀ Flying Eagles orílẹ̀-èdè Nàìjíríà wọ́n náà ìgbáradì wọn ó ti tẹnubodo fún ṣáájú ìdíje ẹ̀wà fúbí under 20 championship ilé tí àwọn náà máa láǹfààní láti kópa ń bẹ̀ ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rọ̀ ilé tí wọ́n gba ojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Darazo FC láti ìpínlẹ̀ Bauchi ọmọ ayò méjì òun náà ló kú sí ìyẹn fún wọn ó dáa ẹjẹ̀ wá sàárẹ̀ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ikọ̀ agbọ́wọ́ iwájú ikọ̀ Galatasaray ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàgbọ́wọ́ ẹgbẹ́ ikọ̀ Sevilla Chidera Ejuke agbọ́wọ́ iwájú ikọ̀ Galatasaray Victor Osimhen àti Chidera Ejuke àwọn méjèèjì náà ti padà sínú àwọn ikọ̀ wọn fún pre-season tournament ṣáájú kísà tuntun 2026-2027 ó tó láǹfààní ìyẹn láti ìbẹ̀rẹ̀ àwọn ìyẹn ti sọ olùdé ti wọn tán wọ́n ti padà sáwọn ọkọ̀ ilé tí wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù fẹ́ràn pé fún ìfún ìtàn òsì mẹ́ńtì ẹ̀ ọpọlọpọ àwọn ikọ̀ ẹbí agbábọ́ọ̀lù náà ni wọ́n ń ṣẹ́rí wá ni wọ́n ń gborí wá ni wọ́n ń gbọ́rùn wá ni wọ́n ń mú wá pé bóò ni òsìmẹ̀ ó bùpẹ̀ rùn pé ká tọ́ tá a lè rí ọ̀rà àmọ́ galatasaray ni kò jọ́ lákẹ́ kò jọ́ lóko kádà padà o bàbá ti bí àwọn òṣètán yẹn láti ta victor osimhe àmọ́ victor osimhe ti padà sí galatasaray yẹn lákòókò yìí rekisa tuntun tó di pé ó bẹ̀rẹ̀ agbọ́wẹ̀yìn ìròyìn tó ń ṣe pẹ̀lú ìdíje fẹ̀yà àgbáyé rèé agbọ́wẹ̀yìn ilẹ̀ gẹ̀ẹ́sì ìyẹn jàrọ̀ kọ́ṣán òun náà àjọ fífa àtijọ́ di mímọ̀ pé káàdì pupa ilé tó gbà nígbà tí ẹsẹ̀ rẹ̀ ló ń kọ́ agbábọ́ọ̀lù ọmọ mexico lẹ́sẹ̀ níkọ̀kúkọ́ ní ìpele ẹlẹ́ni 14 round of 16 ìdíje ìfẹ́yẹ àgbáyé ní azteca stadium lórí mexico city wọ́n ti jẹ́ di mímọ̀ pé káàdì pupa tó gbà yẹn ó máa dúró ìfigagbága méjì ni ò sì lè gbá ìyẹn fúnlẹ̀ gẹ̀ẹ́sì ó di gbangba nù kò sí nǹkan kan eléyìí tó máa ṣẹlẹ̀ nothing dey happen nothing dey sup òun lọ̀rọ̀ yìí òun náà òun ló bá dé ṣe rí wàhálà àti fifa àti trump tán ti dáyẹ̀ lórí ìfẹ́yẹ àgbáyé yìí òun náà ló bi ilé abdulkadir adẹrọgbà gba káwọn ara ilé làárọ̀ tó ní.
1: akójúmọ atọkùn akójúmọ gbára lẹ.
0: ó dà ikọ̀ fa ikọ̀ three lions tilẹ̀ gẹ̀ẹ́sì lọ́sẹ̀ tó kọjá ọ̀sẹ̀ yìí náà la gbọ́ wípé wọ́n kọ̀wé wọ́n fi ṣọwọ́ sí àjọ fífa pé káàdì pupa agbábọ́ọ̀lù àwọn ẹ̀bá wọn rìvíw ẹ̀ nítorí fi lè mú inter fi lè yẹ titi fọlárìn balógun wò ẹ̀ bá wọn yẹ titi agbábọ́ọ̀lù tàwọn amájọ fífa nílẹ̀ pé ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń ṣe anyway skill i expect náà wọ́n ti ní kò sí nǹkan tó jọ́ kí ilẹ̀ gẹ̀ẹ́sì ká mọ̀ ti ẹ̀rù rárá ìfigagbága tó máa gbà kojú norway lọ́la àbí lọ́jọ́ sunday kò ní láǹfààní láti gbà ń bẹ̀ méjì tán lọ́fán mi ò ní gbà kí làwọn èèyàn fẹ́ sọ kí ní ìdá gan-an torí ìtàn ti dálẹ̀ báyìí ó ti di woro sí woro.
1: ṣe rí pẹ̀lú nǹkan tó tiẹ̀ tún láǹfààní láti lọ yìí tá a bá wò dáadáa ó dàbí pé ìdíje ife ẹ̀yà àgbáyé yìí ojúta àfin wò tẹ́lẹ̀ ó ti kúrò lára agbègbè yẹn torí tá a bá wo nǹkan tẹ́ láǹfààní láti sọ ní síba yìí tá a bá wò ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù tẹ́ láǹfààní láti sọ yìí náà àwọn náà wọ́n ní àwọn tó jẹ́ olólùfẹ́ wọn tá a bá sì wo àjọ fífà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ rí náà ọ̀rọ̀ kulẹ̀ ti wà ńlẹ̀ náà nípa ríbaríba eléyìí tí àwọn adarí ayò náà tán ṣe nínú ìdíje yìí ṣáà gbogbo nǹkan tó kàn ṣẹlẹ̀ mí kàn ní pé gbogbo ẹbí yẹn orí àjọ fífà ni ìdí tí mo fi sọ báyìí ni pé àjọ fífà gan bí ìgbà tó bá yẹ pé àwọn náà ò mọ ìlànà tó yẹ kán tọ̀ ẹ̀ kó tó di pé ìdíje bẹ̀rẹ̀ ẹ máa ń sọ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé yàtọ̀ sí UEFA Champions League àbí UEFA Super Cup àbí àwọn ìdíje tó ń gbára gan South America àbí ìdíje tó ń gbálẹ̀ adúláwọ̀ World Cup náà pé ó ló yẹ kó jẹ́ àwòkọ́ṣe fún gbogbo àwọn ìdíje yòókù eléyìí tó kù pa káàkiri táwọn èèyàn láǹfààní láti máa wò láti wá máa ṣe owó kan báyìí èmi rí pé gbogbo kínní náà àjọ fífà ni káwọn náà kí wọ́n gbégbèsè ẹ̀ tó jẹ́ gbogbo àwọn orílẹ̀-èdè tẹ́lẹ̀ òkè tó orílẹ̀-èdè náà bá sọ nísìn tó orílẹ̀-èdè kejì náà tó náà ti sọ tó orílẹ̀-èdè ẹlẹ́kẹta tó sọ báyìí ta ni wọ́n fẹ́ gba àjọ fífà gbọ́.
0: wọ́n sọ di wàhálà
1: lẹ́yìn tó sọ sí pé àjọ fífà wọ́n ní iṣẹ́ tó pọ̀ láti ṣe tí wọ́n bá fẹ́ jẹ́ kó jẹ́ páwọn èèyàn padà kọ̀yìn sí wọn ìyẹn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ìdíje ife ẹ̀yẹ àgbáyé lè mú sọ pé láti bóyá bí ọdún láti bóyá bí 2018 láti 2018 ó ní lọ́bọ̀lọ́bọ̀ ló ti ń wà nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé pàápàá jù lọ ọdún tá a ti wà wáì ó ti pọ̀ jù.
0: Mo ti sọ pé lè gan kò bẹ́ kó máa yẹ pé òun gan ló jẹ Mosquitic World Cup.
1: Pé ẹ̀yàwó láti bẹ̀rẹ̀ kì í ṣe pé bóyá láàrin o láti bẹ̀rẹ̀ báyìí
0: ni
1: wàhálà ti bẹ̀rẹ̀.
0: Nǹkan wà kí ọtí woro sí woro ni wàá sọ ọkàn lónìí ọ̀tọ̀ ní ta àní tí ìjẹ tànà tán ìyẹn wọn tún ti gbọn àní tí ìjẹ kuru láwo tán jà àní tí ìyọwọ́lá wọn ti gbọn
1: níyẹn. Wọ́n ti gbọn mí bẹ́ẹ̀.
0: Àwọn nǹkan bá ìdíje ìfẹ́yẹ àgbáyé kọ́ lọ́hùn kó ṣàánú ẹni ó dájú ẹ sáré múròyìn eléwà ní orí ìdárayá bọ́ọ̀lù láfọwọ́jú ṣáájọ́ torí wípé ìdíje fiba world cup ti tàwọn ọkùnrin bí wọ́n ti ṣe gba qualifiers wọn ní second round wọ́n ti forúkọ àwọn orílẹ̀-èdè tí wọ́n mọ̀ ṣojú ilẹ̀ adúláwọ̀ second round wọ́n ti forúkọ wọn síta orílẹ̀-èdè angola orílẹ̀-èdè cameroon orílẹ̀-èdè cabo verde dr congo bákan náà orílẹ̀-èdè ivory coast egypt guinea orílẹ̀-èdè mali orílẹ̀-èdè tunisia orílẹ̀-èdè south sudan orílẹ̀-èdè senegal àti orílẹ̀-èdè nigeria tó dẹ̀ pé márùn-ún nínú wọn ninu awon meji layi ti mo kai ni o lo kopa ninu idije feya agbaye bola foju sajo lodun to nbo lo le de kata pada sere daraya bola alafesegba fbi e mo won awon tele mu yeye tan ma se wari nle de america no ti ni pe ajo ton bola alafesegba lo le de argentina awon fura wi pe won fe ma si awon idan kan kan fe ma rodan lu baranda iye ni ilu awon won fe lu system awon lati rodan yen sugbon ni se ni eka ton ri si eto idajo ati eka ton fi mi funle ni won wa kefin kini buku ohun asa ti bere wadi lori orilede argentina ajo ton ri se idarabela fi won orilede argentina da ko ebi world cup le lo gba ko world cup ti o ju osun kan lo le lo gba ki tun ni wipo awon kayin mo didi di south america awon south america
1: pe agbon south america na gbo won kan ba po si ju ta ba so ni pa awon flower yen na agbon south america na ni awon colombia argentina awon paraguay awon to awon gangan na ma wa ni di gbo so lati wa so we eleyi ko je kan to jo ibi to ri agbon be yen na ni ta ma so venezuela
0: na na she le world cup
1: o ibo na ti na she ibo la awon ibo na ti ki na she
0: o ti ma nge mi na
1: se ku wa ri pe ball lo loto kawon na de ma se business awon loto ni
0: ala wa le ni kwa bi o da lana kilian olan bi won ninu seru ba won mbappe ohun na lo tun se dada nu dije feya agbaye landre pe o run akosile fa akosile lenu jegejege iyen fun orilede France leyin ti France ti won ti wo ipele to kagun si asekagba semi final ninu dije feye agbaye dije feye agbaye meta ototo ohun na ni o ti lanfani lati kupa Russia 2018 Russia 2022 ati Russia 20 ati USA Mexico Canada 2026 bakan na o gba kan o wo asekagba kan asekagba dije feye agbaye meji ototo ohun na ni o ti wo ipele to kagun si asekagba semi final iyen ni akoko eleyi ti a wa ibe ninu figagbaga ogun to ti gba ninu dije feye agbaye go ogun ohun na ni Kylian Mbappe ohun na ni o ti mi to dabi pe bi one goal per game ni bo te je pe igba mi yo mi meji na ka ma ifika ba go ogun to ti gba go ogun ohun na ni Kylian Mbappe ohun ni o ti ni be si re la sikagba dije fe ya gbaye mejeji to ti gba o ti ni go merin hat trick kan koju Argentina ati go ele to mi lodun 2018 nigbati won gba bakan lo golden boot ni o gba ni 2022 pelu go mejo ohun ni Kylian Mbappe ohun lo gba FIFA Young Player Award odun 2018 Kylian Mbappe ohun na ni won gbe le lowo orilede America ki gangan ni football abi World Cup la America laisi half time show you know mo pe half time nkan ti won ni awon na se NBA won se ni Super Bowl won de bo ase daya ballu alafesegba se kagba dije fe ya agbaye to ma waye won ti ni Justin Bieber Madonna awon BTS awon gunzi mi o ti mo pare oh my god won ti mo bo mi se lomi la mo se nkan won ti mo da ku bo mi le won lori ara won ti mo suna papa julo awon obirin bi mo se so BTS yen to fi mo Coldplay ati Shakira dai dai iko dali yali let's go ati fe go bai ka wa come ka pada wa ohun na ni ka so bye bye ti dije feye agbaye oruva aluku ti won ko ni asikagba ma half time show wa ninu dije feye agbaye se ri awon ti Anthony Joshua ati Tyson Fury ti won jo fe koju iyen ninu oringi won la awon oro tan fe so pe se ri sojo Tyson Fury ati Anthony Joshua awon ma baje iyen fun eyin nibo na ti baje won pada bona eja da gbo kole poju ta ba pada ja won tin te si waju ama e ma fojo po e ka se le *347*1004*1# e de le wari kan bandore Facebook *105.5 ibad awon figa boga to wa nuje fe ya agbaye lopin ose yin e fi prediction yin e fi sowo sojo po Facebook mu ni sojo po Facebook wa am bona e ko kale
2: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
4: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 jẹ́ ló mọ̀ wípé ìtàgbésí ayé rẹ lè yí padà.
5: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
4: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún

0: tún keje káṣe ẹ̀.
1: Káṣe olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
2: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlẹ́gẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogúnlé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Limit 100 MTN.

0: káàbọ̀ padà látọjú ọjà ìkànnì splash 105.5 FM ilé fún bọ́lá gbẹfẹlẹlẹ nílùú ìbàdàn náà lẹ́sì wà lórí ètò ìjà wọn sí ẹ lè wọ wà ní kànnì ìbánidọ́rẹ̀ facebook splash 105.5 ìbàdàn bẹẹ bá tẹsíkọtà tẹlẹ mọ bí kàṣẹ lọnà ilé agbára ìyẹn ní àárọ títò ní bẹẹ àwọn ìfigagbága eléyìí tó máa wáyé lópin ọ̀sẹ̀ nínú ìdíje ìfẹ́ yẹ àgbáyé lálẹ́ òní belgium àtúlẹ̀dẹ̀ spain ẹnì fèròǹgbà yín ṣọwọ́ ìfigagbága tí ó wáyé lọ́jọ́ sẹ́ ní ọ̀la norway àti ilẹ̀ gẹ̀ẹ́sì ìyẹn ó ti ẹ̀ta lẹ́nu yàtọ̀ ẹ̀jù ìfúngbà yín náà bẹ́ẹ̀ argentina àti switzerland náà àlá ẹ̀jù bẹ́ẹ̀ yorùbá àwọn ìfigagbága yẹn ṣe máa lọ àwọn tá a máa padà rí sẹ̀mí final lẹ́yìn france orílẹ̀-èdè mẹ́ta wo ní ìdàrakọ mọ́ sẹ́mí final ẹ fi yẹn sí ojú òpó yẹn lọ sí orí ìdárayá ẹ̀ṣẹ́ kíkan torí anthony joshua òun àti christian prenger eléyìí tí wọ́n kojú ara wọn nínú oṣù eléyìí tá a wà yìí òun náà ni christian prenger ti sọ̀rọ̀ ẹgbẹ́ òun ṣe wà yìí òun láàkì kan ra máa yọjú di òun o wọ́n ṣe ra fojú dòun pé òun lè má le ṣe nǹkan kan òun lè má le ṣọ́ọ̀kì joshua ó níṣẹ́ rí i ìgbà tóun bá mu anthony joshua tóun bá nà tán àti lọ sínú ìjà fury yẹn mora rẹ ti máa dáhùn kò ní hi bẹẹ náà lẹni tí tyson fury ìyẹn marius walsh eléyìí tó fẹ kojú ògbọn náà ti ń janú lẹpẹ àwọn méjèèjì gbọdọ mú fífìdí rẹ mi lọ sínú ìjà yẹn eléyìí tí wọn fẹ jà àmọ prenger àti joshua kojú ara wọn ìyẹn ní jeddah lórílẹèdè saudi arabia lọjọ 15 oṣù keje ọdún tá a wà yìí july 25th náà ni ìfigagbága wọn tó dẹ̀ jẹ́ pé tyson fury òun àti wáṣán kò ju ara wọn ní thailand ní july 24 láwọn ìdíje yẹn bó ṣe máa lọ ẹ̀ ń wà pé prenger nínú eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkan tó ti gbá ó jà wí olúborí nínú eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkan bíi ogún níye ó fìdí rẹ̀ mínú ẹyọ kan péré gbogbo ogún eléyìí tó sì já wí olúborí ọ̀hún knockout òun náà ni gbogbo ẹ̀ anthony joshua mọ́ gbà pé wọ́n ti fi ọwọ́ bàbá rí látòrí alexander usyk ni tó fi mọ́ andy ruiz jr. Okay. Inú eré ìdárayá bọ́ọ̀lù aláfigigbá ìyẹn ní orí kan kéré ìdíje wimbledon eléyìí tó ń tẹ̀síwájú ìyẹn nílẹ̀ gẹ̀ẹ́sì all england club táwọn ọkùnrin ìpele tó kọ́kù sí àṣekágbá semifinal ń wáyé ìyẹn lẹ́ni arthur ferry àtọ̀hún àti alexander zverev ó kojú ara wọn ìyẹn ní aago kan àbọ̀ nígbà tí novak djokovic àti yannick sinner wọn kojú ara wọn ní aago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́wàá lágbọ́n ti táwọn obìnrin ìpele tó kọ́kù sí àṣekágbá semifinal tó wáyé carolina mochova ó fi ìyà jẹ kókó gọ́ọ̀fù ẹ̀wòrí kókó gọ́ọ̀fù di kókó gidi ni ó ná àmì mẹ́fà sí méje kan sí mẹ́fà méje sí mẹ́fà òun náà ni ó fi ná tó dẹ̀ jẹ́ wípé noskova ìyẹn linda noskova òun náà ó fi ìyà jẹ matakosiok àmì mẹ́fà sí mẹ́rin mẹ́fà sí mẹ́rin ló fi ná carolina mochova àtòun àti linda noskova àwọn méjèèjì ni wọ́n kojú ara wọn ìyẹn ní àṣekágbá ìdíje wimbledon ti tàwọn obìnrin tó dẹ̀ jẹ́ wípé ọmọlẹ́yìn czech republic ni àwọn méjèèjì czech republic àwọn náà ni wọ́n máa gbà yẹn eléré ìdárayá nba bọ́lá fọwọ́jú sáájú orílẹ̀-èdè amẹ́ríkà tẹ́lẹ̀ kailori òun náà ló ti fẹ̀yìntì ó kọ́kọ́ tọwọ́ bọ̀ wí àdéhùn pẹ̀lú toronto raptors ó wá fẹ̀yìntì wá kéde fẹ̀yìntì ẹ̀ lẹ́yìn ó ní òun fẹ́ fẹ̀yìntì gẹ́gẹ́ bí eléré ìdárayá bọ́lá fọwọ́jú sáájú ikọ̀ toronto raptors ni torí pé ó gba ìdíje nba ìyẹn pẹ̀lú wọn ó ti gbà rí ìyẹn pẹ̀lú wọn ó lóun fẹ́ parí kárí òun síbẹ̀ ní 2019 òun náà ló dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó kí àwọn ìfigagbága eléyìí tí ó máa wáyé kọ́dìrì orílẹ̀-èdè spain àti belgium ó kojú ara wọn ìyẹn ní alẹ́ òní
1: tani
0: ó kojú france náà wọn méjèèjì
1: lápọ̀dọ̀ tèmi tábà wo ìfigagbága eléyìí tó máa láǹfààní láti wáyé lẹ́nu láàrin orílẹ̀-èdè france àti orílẹ̀-èdè belgium a rí wípé tábà wo dáadáa orílẹ̀-èdè spain ìfigagbága tán gbá tán fi dé ìpele tán dé ìyẹn òwe àwọn mi àwọn wọn wọn lórí ọ̀fẹ́ àti mi àwọn orílẹ̀-èdè spain tábà sì wo orílẹ̀-èdè belgium dáadáa nínú ìfigagbága bíi márùn-ún eléyìí tán gbá sẹ́yìn wọ́n borí mẹ́ta wọ́n ta omi wọ́n ta méjì orílẹ̀-èdè spain ti wọn àwọn borí mẹ́rin wọ́n ta omi kan eléyìí tó túmọ̀ sí wípé àwọn méjèèjì wọn àti lórí ọ̀fẹ́ láti pàdánù rárá tábà wo lẹ́nìí tábà gbé sórí òṣùwọ̀n pé ìpè gbá agbẹ́rù méjèèjì yìí àwọn ikọ̀ tó ṣe kàn ní eléyìí tán bá pàdé orílẹ̀-èdè spain àá rí pé wọ́n na orílẹ̀-èdè portugal orílẹ̀-èdè belgium náà ikọ̀ tó ṣe kàn ní tí mo fẹ́ sọ pé wọ́n bá pàdé
0: kojú
1: bóyá bí orílẹ̀-èdè us lọ wọ́n sì pa us ni so lẹ́nìí èmi rí pé ó ṣe ṣe kó jẹ́ pé ìfigagbága yẹn yóò le láàrin àwọn méjèèjì ṣùgbọ́n.
0: Hello ìṣẹ́jú kan hello ẹ káàárọ̀ o ṣe ẹ ta káàṣẹ láàárọ̀ yàbọ̀ sẹ́ yìí ṣe ẹ ta káàṣẹ láàárọ̀ yìí àbẹ ta káàṣẹ lọ́sẹ̀ yìí.
2: Mo dà á láàárọ̀
0: yìí. O dà orúkọ yín àti ibi tí mo ti ń pè yín.
2: Ọmọ Tọ́lá ní Ọlá di méjì yìí.
0: Láti bo.
2: Láti oníyanrìn.
0: oda e ti je 50,000 lodo cash e laaro 50k le je e ti cash e ni ati tola ni awon customer ke wo pe yin lati be candidates yin e seun gan ni se ti cash e eni e ti cash e ti cash e
2: mo ti cash
0: e seun oya
1: o le de spain ato le de belgium ti gba fe gagaga meje spain bori mefa belgium bori kankan won de ta omi kan ele to tumo si pe o le de belgium ti lanfa lati fi eyin o le de Belgium ti la fa laju fi eyin ole de Spain janle so o se se ki to tun lanfa lati tun are ko le ni ti ole de Belgium wa sora o se se ki ole de la roja
0: e je wa lo ki la roja fi ya je won ka wa lo fi gboga to se da to ye pe no lo fe leyin France Morocco to ta lenu ta won eyan reti Norway ati le Gesi lola Saturday
1: ta ba wo ole de Spain Norway dada ole de to ye pe koda ko yin ti fe ri e ti o foju si won lara ninu dije yi ko si bi underdog ni won lori ninu dije fe yagba esugbon won si je ki underdog yen won de fina won de si dada ta ba wo ilede England ni si fi gaga ma ta won gba nti won mo bori merin won ta omi kan Belgium na Norway ta so yi awon bori merin won pada nu eyo kan ele to tun so yi pe gege se gege na ni awon mejeji na ko ti fe si nkan to fe na ju awon lo leyin pe Norway na ka pada nu sugbon lola yen emi orilede
0: France na si pada nu si ojo yen go lu ko ni won si lu first
1: be ni e ko e be ni emi kan ri pe lola yen o se ko je pe ti le gesi ti won ba sora iyen tiri la yen ti won ba sora o se se ki orilede Norway tu yen won lagboda
0: ni so a ko ko mo mo is come
1: o tori Norway yen underdog te je yen be se ma ma se lo ni yen sugbon ti orilede England ba sora won o se se kan le won danu
0: o da olukoni rube mamori mo ti ko esi mi la lojo di mo pe Samuel Chukwueze yo wulo fohun iyen ninu iko na le to se se ku je pe ko mo kuro iyen nibe mo ko lo sin gba Fulham ni last ni sa to koja ni o wu ni ka jeran pe lenu fona fun yen so bo ko ni gba lo re to ja won si iyen fun ti tose yi titi ose to nbo ile ta tun pade Abdulkadir Adirogba jo se laaro titu ni test one to di jilo lowo button tin ba di de Oluwa Seun Makinale o wole lori economic searchlight eto to ni se pelu oro ajo Oluwa Seun Akinola nibo ni e boro oro ajo ile de de nibo ni oro epo gangan lo ba mi
3: ewo nbe
0: epo pentiro pe awon ni ebanogun ti wale pe ngba ti o fe lo oke a pera wa joko a mo se pade o wa di wipe kan mo ba wa yin le die die asan gbo pa kokko se kan a se kan nbo na fe ba oro oro ajo ile de de epo re o si je kan to se gbogi ta wo eyan ta nlo lojojumo lojojumo ni
3: idawo mi le o je dawo ti o je ki na oyan odun tori wipe ni ko bi ose kan seyin won ta epo yen ni $72 per barrel
0: okay
3: ṣùgbọ́n nígbà bí àná yẹn ní $78 per barrel.
0: lọ́lọ́mọ̀lẹ́mìíràn
3: wọn náà ti ṣe ó ti rí wípé nítorí àárọ̀ wípé bóyá wọn ó tètè gbowó rẹ̀ wálẹ̀ ó lè wọ́n yà ìdí míì tún ni wípé àwọn tí wọ́n ń ra epo rọ̀bì láti fi ṣe epo pẹtiró wọ́n yóò rà ní ojoojúmọ́ bóyá wọ́n rà tí wọ́n lò fún oṣù kan àbóṣù mẹ́ta ìdán ti rà sílẹ̀ ni wọ́n sọ pé ó jẹ́ kí epo sì wọ́n ṣùgbọ́n tá a bá fojú inú wo dáadáa nígbà tí wọ́n jèrè lọ́pọ̀ tí wọ́n rà lọ́pọ̀ tí wọ́n ta lọ́wọ̀n a bá wọn jèrè àwọn náà ni wọ́n jèrè ó yẹ káwọn náà ti ẹ̀rú tọmọnìyàn kí wọ́n gbowó rẹ̀ wálé díẹ̀.
0: ó dà kó tó di pé màá mọ̀ lọ kí gbogbo nǹkan sọ kókó lè mọ̀ tẹ̀síwájú lórí economic searchlight ẹ̀yin ti wá ní kankan tí mo fẹ́ bèrè ni wípé kí ló ti law of gravity tẹ́pọ̀ òun ni mo ń ṣiṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà pé bóyá tí nǹkan bá lo òkè
3: kì í fẹ́
0: wálẹ̀
3: lálá
0: tó rókè tẹ́bẹ́ nílẹ̀ ni mo ń bọ̀ tí nǹkan bá lo òkè nàìjíríà kan ká tí mo gbọ́ pé ó ti wálẹ̀ àwọn lọ́jà gan yàtọ̀ sípò rọ̀bì tá à ń sọ ní gbogbo ọjà owó mọ́tò gan wọn ni mo wálẹ̀.
3: ìwọ náà mọ̀ wípé n tó ń wọ ọlọ́jà púpọ̀ jù láyé yìí ní èrè n tí ó sì dín èrè ọlọ́jà kù wòye fẹ́ ṣe tẹ́ bá ní kí wọ́n gbé wálẹ̀ tí ìwà yẹ pé bóyá ó ní nǹkan kan pàtàkì tí wọ́n rí bẹ́ẹ̀ yóò ṣe láti gbé wálẹ̀ ìwọ náà wò tó wá fowó lówó mọ́tò lénìí tẹ́ kó bá padà wálẹ̀ àìrí wípé wọ́n yọ owó yẹn padà kí wọ́n wá gbé wálẹ̀ dáadáa nta kan wáyé nígbà bóyá ọkàn lè yọ bí èlò kan bẹ ẹni tí mo ń ṣẹlẹ náà nù àwa là ń ṣe ra wa.
0: ẹ ọlọrun òkú ṣàánú wa ẹmí nigerian
3: tún bí
0: àṣà olúwa ṣe wà káàkùn kúrú yà wá débùtì ògbó economic searchlight ètò tí ọpọ sùn kan ẹ mọ gbọ ìtòkù lọ ẹyin wọn pé kí mr johnson yẹn $78 lákínní kan ẹ lọmọ ọba àwọn fà lórí economic searchlight bó ti ń ga lọtọrí mi ò fẹ mọkànnà mi nígbọ kú yín èrè.
4: Splash 105.5 FM, the integrity station.
5: Splash FM 105.5.
6: Baba.
7: Yes, my son.
6: Tell me a story.
7: Millions of years ago, a meteorite made of vibranium
8: the strongest substance in the universe struck the continent of Africa, affecting the plant life around it. And when the time of men came, five tribes settled on it and called it Wakanda.
6: Why?
9: We are black. We respect our culture. We are the history. We stand for unity. We stand for integrity. We are Splash. All Splash. 105.5 FM.
4: 105.5. The Splash.

0: rale won rale won tale won de tun rale.
1: Nípa ilé iṣẹ́ tó ṣe fọkàntán pẹ̀lú dúkìá ẹni. God First Nigeria Limited ní kí ẹ máa bọ̀. Ilé iṣẹ́ tó yege nínú kárakátà dúkìá, ilé àti ilẹ̀. Bẹ́ẹ̀ wọ́n tún ta mọ́tò, ra mọ́tò, fọ mọ́tò lóríṣiríṣi. Wọ́n á tún máa ta èròjà ìkọ́lé bíi POP materials, building blocks, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n kúrò nínú gàǹtí ọyọ̀ tí ń kówó ẹni japa. Ilé iṣẹ́ wọn wà ní Olóje, Aba Oko, lójú òpópónà Ológun Ẹrú, Ìdó, Ìbàdàn, nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09036851099. Lẹ́ẹ̀kan sí 09036851099 tàbí 09047956345 lẹ́ẹ̀kan sí 09047956345. À ń gbèrò Ọlọ́run ní ọ̀.
2: Iṣẹ́ òòjọ́ ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbòrò kan. Free Dettol Energy 500 naira péré ni. Ra tiẹ̀ lónìí. Free Dettol Energy, darí ìṣàkóso rẹ.

0: padà látọjú ọjà. Ìkànnì ti Splash 105.5 FM ilé fún alábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀bàdàn. Ó yà tá a lọ tọ́ tánjọ́ pé ni o gbọ́dọ̀ fọ́ ìsà. Tọ́bẹ̀ gbẹ́ yín sẹ̀ndẹ̀ àgbọ̀n mọ̀wé léwu 1500 níbi gbígbé káàkiri àgbà ńlá yẹ́lọ̀ kan ní ìbánidọ́rẹ̀. Facebook ìkànnì ti Splash 105.5 FM àbí lórí Jẹ́kẹ́mọ̀ fanfa mili. Ìyẹn ní Facebook lórí TikTok at Top Striker 100 lórí TikTok. Ọyẹ ẹja lọ ẹgbẹ́ láìkì kọ́ lọ fún àgàn o. Pápá star 347 star 1004 star 2 àṣì ni o. Play 3 ticket get 30 ticket. Ẹ mà mo ti ń tẹnu mọ láti bí ìgbà mélòó kan. Owó ọ̀sán ò ní pọ̀ o, owó ọ̀sán yìí pọ̀ díẹ̀ o. Èèyàn bíi mẹ́ta àbí mẹ́rin àbí márùn-ún ti ẹni. Oyè kan pé márùn-ún tí wọ́n jẹ lọ́sàn yìí, owó tó sì gara ni. Play 3 ticket get 30 ticket star 347 star 1004 star 1 star 1 hash 1 lọ parí ẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn o. Pápá ìfigagbága tó máa wáyé láàrin orílẹ̀-èdè Belgium àti orílẹ̀-èdè Spain ní àṣálẹ́ ìní. Agúdédé wòyí o, àkàwéṣẹ́ Wàsíù Àkà.
1: Orúkọ tèmi ni Abdulwasi Mamadu Yusuf Akoredo Abakila Pamọ kẹ́yìn tí wọ́n kàkẹ́ ẹ̀gbẹ́ láyé pé ọkùnrin ajímọ̀ ọ̀pọ̀lọpọ̀ ojúmọ̀ yá ṣe lókè tó.
0: Wàsíù Àkà ó ti káwọn èèyàn.
2: Mo ti kí wọn sọ̀rọ̀ mi ò ṣe Wàsíù Àkà, mo ti dárúkọ mi fún àwọn aráalé, wọ́n dẹ̀ mẹ́ẹ̀ tó ti ń kí wọn sọ̀rọ̀ ibi tó bá ti rí Wàsíù Àkà ìwọ ló mọ̀.
0: Ọgbẹ́ni Tìjani Olóko dáná tó dúró tán. With white confirm white yàtọ̀ sí off white.
2: Àbí white off.
0: Anyhow.
3: Akudede wo ìyàtọ̀ kun, akudede wo gbòyìn aráalé.
0: Lálẹ́ ní mọ̀jẹ̀ àgbà òsì ń bẹ̀ another tough game. Torí pé àwọn méjèèjì tán fẹ́ kópa yìí náà. Lóòótọ́ ìkànlè lórúkọ jù kan lọ ṣùgbọ́n European country làwọn méjèèjì. Ilẹ̀ Europe náà ti jọ wá. Lẹ́yìn tó túmọ̀ sí pé nílẹ̀ Europe àgbà yẹn náà ò fi bẹ́ẹ̀ sí di ọ̀kẹ́ fáwọn pàápàá fún àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan tí a ti jọ jẹ́ pé wọ́n ti fẹ́ ń jẹ́ bí irọ̀ báyìí. Belgium àti Spain ìyàtọ̀ ibẹ̀ náà ni pé Spain ti láǹfààní àti láwọn àṣeyọrí nínú ìdíje ìfi ẹ̀yẹ àgbáyé nípa pé wọ́n ti gbà rí then ìdíje Euro kankan bẹ́yẹn. So àwọn tó mọ ìyàtọ̀ náà ni tá bá wo àwọn agbábọ́ọ̀lù tí ń gbá bọ́ọ̀lù nínú ọkọ̀ méjèèjì a rí i pé ìyàtọ̀ tó wà láàrin wọn náà ò fi bẹ́ẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló jẹ́ pé regular player ni wọ́n ní inú ikọ̀ tí kálukú wa tá bá ń sọ nípa àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Belgium ká tó wá sọ nípa tó orílẹ̀-èdè ti Spain náà. Tọ́ lálẹ́ ní kí ni káwọn èèyàn retí láàrin ikọ̀ méjèèjì yìí, ikọ̀ wo ló ṣeéṣe kọ́ tẹ̀síwájú, kí ni yóò sì fún ní àǹfààní yẹn.
2: Lápọ̀rọ̀ tèmi mérò pé ikọ̀ méjèèjì náà ni wọ́n ní ìtàkùn àbómi tó bá kí wọn. Tábà wo orílẹ̀-èdè Spain sí a rí i pé láti 2010 tá ti gba ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé wọn lórí ọ̀fẹ́ àti dépele àwọn náà ò ṣe dáadáa láti 2010. So tábà wo ó ti lọ bí 16 years nísìn táwọn náà ti dé ìpele ìkẹyìn bọ̀ nígbà yẹn tán dépele wọn tẹ̀síwájú lọ gbà ni nígbà náà lọ. Àwọn dẹ̀ sọ̀rọ̀ pé orílẹ̀-èdè Belgium rò kán sì wà nípele ní 2018 ní Russia tí wọ́n na Brazil ní ìpele quarter final bó ti jẹ́ pé ipò kẹta ni wọ́n padà NDC. Wọ́n mọ̀ rò pé ẹnìkan bí ọdún mẹ́jọ sẹ́yìn ló dépele ẹnìkan ọdún mẹ́rìndínlógún sẹ́yìn ló dépele. So wọ́n táwọn sọ̀rọ̀ pa ọkọ̀ méjèèjì mi rò pé bí orílẹ̀-èdè Spain ṣe dáa tó èmi rí wọn gẹ́gẹ́ bí ikọ̀ tó máa rí wàhálà tí ò tí rí nínú ìdíje ìyẹn lálẹ́ òní. Ẹ táwọn sọ̀rọ̀ pa ọkọ̀ tó ti gbá ṣọ́ọ̀tì sójú ilé alátakò jù nínú ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé. Ikọ̀ Belgium ni ikọ̀ àkọ́kọ́ tó ti gbá more than 100 shots sójú ilé alátakò nínú ìdíje. So orílẹ̀ tó túmọ̀ sí pé orílẹ̀-èdè Spain náà tó ń gbé ìfẹ́ sí bùbọ̀ pé wọn àmì àwọn rẹ̀ ó súnmọ́ kó ní orí wàhálà lálẹ́. Bọ̀ wàhálà tó bá àti borí wàhálà yẹn ìlèmi ń wòye sí pé ẹ̀sìn àpétẹ́ ìwà tí rí wàhálà rí ìjọba kọ́ kó wàhálà ó máa nílò púpọ̀ lèyàn ti máa ń padà borí ìṣòro. So ìmíràn gẹ́gẹ́ bíi pé ikọ̀ ó máa difficult fún igun méjèèjì á difficult fún bẹ́jẹ̀ ọ̀nà torí pé àwọn náà máa ẹ̀ pé mentality pé ikọ̀ tí wọn àti mi àwọn rẹ̀ rí ìyẹn náà mọ̀ pé à.
0: Ebi bí wọn ò ṣe mi àwọn mẹ́síkò náà níjọ́ wọn mi àwọn rẹ̀ báyìí wọn pa lẹ́nu
2: mẹ́ta wọn ni.
0: So ìyẹn náà lọ já
2: ìjọ náà ló sì já. So ìbéèrè wọn gẹ́gẹ́ bíi pé bẹ́jọ̀ máa fún ọ ní ìṣòro tó pọ̀ láwọ̀kọ́ náà orílẹ̀-èdè bẹ́jọ̀ ń jẹ́ ikọ̀ kan tó yẹ pé a lè sọ pé pàtó pé ẹni báyìí ni kẹ mú pe ta ba wo won against Portugal ati pe okay si Ronaldo na

0: ó ti di ẹ̀ márùn tẹ́ pé àwọn tán gbé wá tó wá tán gbé wá láti bench tán make difference láti score láti bench àwọn nìkan tó ti ṣe bẹ́ẹ̀ jù nínú ìdíjefẹ́ àgbáyé èèyàn orílẹ̀-èdè bẹ́jọ́ bọ̀ táwọn sọ̀rọ̀ pa spain ikọ̀ yìí nísìn táwa wò ń sẹ́ ó ti ń lọ bí ìfigagbága bíi mẹ́rìndínlógún tó ti ń gbá bọ̀ sí tó yẹ pé ó sàn gbá lọ náà tí àti pápá jùlọ nínú ìdíje ìfẹ́ àgbáyé ìsìn ó ti di mẹ́fà ó ti pa àkọsílẹ̀ water senga ìyẹn tó nílẹ̀ rẹ̀ ọmọ orílẹ̀-èdè italy so tí wọ́n àmì àwọn èmi rò pé ó sì máa difficult torí pé setup ọwọ́ ẹ̀yìn spain yẹn títí dé àárín gbùngbùn ilẹ̀ mi rí gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ tí ń ran ikọ̀ yìí lọ́wọ́ àdìmọ́ sọ kí nìkan náà tipẹ́tipẹ́ pé tí kò bá da defensively tó sì náwọn díẹ̀ náà tó da látàk láti lè mí àwọn ẹ rí pé gbẹ̀yìn gbẹ̀yìn nígbà tẹ́ ẹ bá mi àwọn rẹ̀ bó ṣe ẹyọ kan tó ń bá ti mẹ̀ yóò sàn sọ́wọ́ wájú èmi rò pé spain sì ní upper hand àyẹ̀dùn torí pé ikọ̀ belgium tá à ń sọ̀rọ̀ pé bó ṣe ń skọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń mi àwọn rẹ̀ mi rò pé ó ṣe tí ní clean sheet gan nínú ìdíje ìfẹ́ àgbáyé so bóyá tó wá ní clean sheet bóyá ẹyọ kan ni so gbogbo ìfigagbága tó ń gbá pátá ni wọ́n mi àwọn rẹ̀ so táwa rẹ̀ sọ spain tó ń gbábọ̀ tó ń concede goal mo rò pé ikọ̀ yẹn sì dúró dáadáa ju belgium lọ but èmi rí spain lónìí pé ó súnmọ́ ká concede but ó ṣe é ṣe ká tẹ̀síwájú.
1: Ó ṣẹ̀ṣẹ̀ kí spain tẹ̀ kó kẹta síwájú ṣùgbọ́n wọ́n á kàn sí ìdílé ni wọ́n á kàn sí ìdílé ni ok ẹ̀yìn ọgbẹ́ni olóko dáná ṣé bẹ́ẹ̀ lórí.
2: Táwa ní ká wo ikọ̀ yìí gbogbo ọ̀nà tí ikọ̀ ṣe ń gbà borí ìfigagbága òun náà làwọn náà ti fi win ní world cup yìí wọ́n ti na belgium tó padà wá ti ọwọ́ ẹ̀yìn náà tí ṣe ìyẹn túmọ̀ sí pé ikọ̀ igi agbábọ́ọ̀lù tó bá lè ń ṣe bẹ́ yẹn kì í ṣe ikọ̀ igi agbábọ́ọ̀lù tí èèyàn lè fọwọ́ pé èèyàn lè fọwọ́ kékeré mú pàápàá jùlọ láti na host nation tó tún wá jẹ́ host nation tó wà ń fọ̀ ikọ̀ yẹn ṣe ikọ̀ tí ìṣekọ̀ tí ò láwọn players pàápàá jùlọ wọ́n ti ṣe àwọn kankan nínú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé tó jẹ́ pé ó ń ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu níbi tí oníkálukú ti ń maintain àwọn key player wọn tí wọ́n sin form tọ́tẹ̀ sì nígbàgbọ́ nu wọn pé wọ́n á mú kan wọ́n á mú kan wá títí tán fi ìfigagbága fi tán ṣùgbọ́n olùkọ́ni yẹn jẹ́ olùkọ́ni tó jẹ́ pé tó bá nígbàgbọ́ nu player kan pàápàá jùlọ senior player tí player yẹn ò bá ti fún ní tó ń fẹ́ títí wọ bóyá bíi 60 minutes kò sáàyè kankan pé tí ó complete ìfigagbága yẹn tán òun kò pẹ́ tó fi ń yọ wọ́n tó dẹ̀ ń gbé àwọn tó ń fún ní results tó ń gbé wọn wọlé kódà ó ti bench àwọn key players tá a mọ̀ láwọn àgbáwo yẹn náà àwọn ìfigagbága míì náà tó dẹ̀ pé wọ́n ṣe dáadáa ìgbà tẹ́mi ká wò pẹ̀lú orílẹ̀-èdè ti spain yẹn lálẹ́ ni pé tábáníkáwo style táwọn àti belgium jọ ń gbá style wọn súnmọ́ra wọn ilẹ̀lẹ́ náà ni àwọn yẹn náà ti ń gbà ṣùgbọ́n bí midfield bó ṣe jí agbára fún orílẹ̀-èdè spain òun náà ló jẹ́ pé ikọ̀ igi agbábọ́ọ̀lù yẹn náà àwọn náà ní ọwọ́ iwájú tó dúró dédé pẹ̀lú àwọn ọ̀dọ́ tán tún kó wọ inú national team wọn lọ́wọ́ àsìkò tá a wáyé tábáníkáwo ikọ̀ igi agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè spain ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fojú sí pé tẹ bá ti mú lami yama ikọ̀ igi agbábọ́ọ̀lù yẹn ti tán ikọ̀ igi agbábọ́ọ̀lù yẹn ò tán o cause nínú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé gan ayé lami yama yẹn gan kì í ṣe strong point fún spain bí kì í ṣe midfield wọn ìwọ tó bá ti fẹ́ bá wọn play tó bá ti lè control midfield mọ́ wọn lọ́wọ́ ó wọ wàhálà ṣùgbọ́n nǹkan tẹ́mi kan wò ni pé ọgbọ́n tí wọ́n lè dá sí ni pé ikọ̀ spain yẹn ń play high line football ọwọ́ ẹ̀yìn wọn yẹn wọ́n jáde tán yányán láti keep alátakò sí offside ikọ̀ igi agbábọ́ọ̀lù ti belgium tán bá lè rọ́gbọ́n yẹn dá wàhálà ní fún orílẹ̀-èdè spain
1: tán bá lè rọ́gbọ́n yẹn
2: láti beat
1: high line trap
2: portugal gbìyànjú ẹ̀ wọ́n rí ṣe tì
1: wọ́n
2: rí ṣe yẹn ṣe so èmi rò bóyá pé ibi orílẹ̀-èdè spain ti lójú òpó fẹ́ tó bá fẹ́ nà wọ́n
1: ibi
2: tí wọ́n lè dí so èmi rí mo nígbàgbọ́ pé belgium yẹn pẹ̀lú olùkọ́ni wọn yẹn kì í ṣe nǹkan tí wọn ò lè ṣe.
1: tábàwọ̀ orílẹ̀-èdè belgium sẹ́tìmì ló dáàbò olùkọ́ni ló ń gbé wọn.
0: olùkọ́ni ní lápọ̀lọ̀ tèmi torí pé tábàwọ̀ wọn dáadáa rí pé pàápàá jùlọ tó bá ti ń di pé olùkọ́ni ní rúgbó ìyàtọ̀ ní ẹ èmi kọ́kọ́ gbé fún lápọ̀lọ̀ tèmi mo rò pé irú nǹkan yẹn ni olùkọ́ni portugal lack wọ́n ṣe dandan kí èèyàn start gbogbo àwọn bruno fernandes tárí pé òun lè fọ́n resort àti sí ronaldo àwọn nǹkan míì tó bá ní wà gbé wọn bẹ̀ tábà wo ikọ̀ yìí àìmọye even ẹni tá a gbọ́ tá a rò pé belgium máa gbẹ̀mílé ní tournament ìyẹn jeremy dokun ó ti di pé ń jókòó sórí àga wọ́n ṣẹ̀ ń gbé wọlé nígbà bọ́ọ̀ the 3-1 against the usa so èmi rò pé ikọ̀ yìí nígboyà coach yẹn ó nígboyà kevin de bruyne ti fẹsẹ̀ kan bọ̀ rárá against america so èmi rò pé olùkọ́ni yẹn dá tactically o mo nkan to nse o de mo nkan to nilo lori papa
1: so lale ni lodo ti yin
0: me so spain ma test waju bo
1: oloko dana
2: iya to wa le fun belgium ko de fe ko test waju bi ifi gaba gabi mo kan la ni sin ko jo orile de spain ko na nkan kan
1: ko
2: na ko na spain o mi meji lori nu gbo fi gaba ga yen
1: o si ji amo o ji amesa
2: so ko ni fe ki akole yen test waju leni to ge mo se ri ko yen ge bi ko ti o sumo ko test o
1: ko ni fe ko test waju leni e mo gbe pe bi fi gaba ga bi merin abi nkan seyin brazil ko ti e wule na norway ri o ma tun te waju world cup eleyi
2: ja ma wo nti wule brazil wule ko wa tele ibi ti brazil si ja yen ko surprise anybody Will surprise anybody.
1: Okay. Eja ko lori owo yen. Eja ko lori owo yen. Eja lo si fi gagbaga. Norway England lale ola. Norway England lale ola.
0: Yo le.
1: Ko ti eni le npe pe friendly match won fe gba.
0: Mo so pe yo le no se dija.
1: E se mo ri ori glove lowo
0: mi. But ebi nlo ti du group.
1: E ko o le la group lo. To ba je yan ba so kala kala. Ibi ti mo ba se iroyin re da ya je ri. Banalis kan ba so kati kati
0: yo
1: in gbalẹ in kan la o
0: o ya kamila so mi na
1: e wo so kati kati
0: emi o
1: e wo so ri pe Nigeria ni o gba World Cup
0: shooting ni o gba
1: o ri pe ya lo ba nbe okay e ja wo Norway pelu ipatakotako ti won ti ko ninu DJ awon na ja almighty Brazil kuro ninu DJ won de won fortunate won le na won won na won ni tori ke isa kokoko ke ise keji
0: moto mi meji mi meta
1: now taba wo England yi na do bi England se n tesi waju lo dabi eni pe imuyanyan won na n yato every game lo dabi eni pe won progress na dey improve ni game kokan sugbon o se se ki won padanu declarize lola pelu Makweyi do won ni awon center half to le eropo then Reece James ya mo pe bi figagbaga bi meta seyin tele tele ohun owule si nbe so won den wa solution si oro ti eyen sugbon lola declarize ti oni si nbe yi se ko ni fun Norway ni upper hand bi pe ta ba ti ewule gbe Norway ati England gan se gbe ara won ta gan lo ni upper hand
0: lakoro temi ro pe ta ba soro npa iko mejeje ro pe ta ba soro npa itan to ti wa laarin America yen o ro pe o da pe nkan FA4 o fi sodo orile de England die tori pe ninu fi gagbaga meji la seyin igba meje ni England ti na won won ta o mi igba meta nigba ti Norway na buri nigba meji pere
1: o da bi Belgium Spain yen na ni o fe fara
0: pera so mi ro pe bo ta ba soro npa fi gagbaga ti an gba ken 2014 ni won ti pade ken se won ko ta wa so ran pa 2014 mo ro pe o gban set up player ti Norway ko da nisin mo le sin be 2014 ma ja gbo sin be so le to tun ma se pe new team
1: almost 12 years ago
0: eh yo so mi ro pe nikan kan nu won tin gba ball lowo be even en to je balogun Martin Odegaard gan ko ti match gan ni 2014 se mi ri ko Norway pe won ti yato si ko ta won yan foju wo
1: tin gba na na ku na ngba kan
0: ba kan na ten ba ni agbawolo to dabi Erling Haaland lowo waju mi ro pe iko kankan le son ko fori lusuka ko so pe sport player ni Erling Haaland ni bi bola lafese gba de due
1: eyin o ni solot na
0: pade eh solot na to wa legbe re so no sir to idori Odegaard so mi ro pe awon oko yi awon na won kan pataki ninu tan na le ru so mo pe te ba le ni beru na ni ibojo lodo ti wa so mi ro pe England le pressure wa lori won lawoko na England ni bi favorite pe o ye kan tesi waju Norway mo le pin underdog tori pe awon owule de ipele iri so ta wa soro pa ko be mi ro pe England ni won ni se to po lati se akoko na Norway ta soro pe won lead goal po ninu awon goals won ta ma score
1: okay
0: lead goal po bi 80s okay
1: okay
0: ka to ma mi awon so mo ro pe nkan yen akude lo je fun iko to ba ni nkan se ninu DJ fe agbaye bo gba ko le yan ma score le yan ma duro de pe ngba bo ba to fe pari ka to mi awon So ti England ba mo ton si ta ba de England re England tete mo nsise won bi ise ko to ngba ti wa fi pe wakati kan mo ti ni koko nkan ti a fe mo se ni se so imero ko England ni anfani alailegbe pelu ba se ma play tori pe lowo lowo bayi Jude Bellingham na se o na tin se dada ninu oko ko se Harry Kane kan lo deliver fun eko yi mo unlike Norway to egbe ile Haaland lapodo temi ro pe England ma fi nkan si won latabala akoko so go lead go ta ma ri ti hun o le se se ko mo wulo bo so ma ki ile Haaland na mi awon tori pe England tan soro pe yi na won igba bo pelu clean sheet
1: so gbata ni oyan yo
0: England liberty
1: England ni oyan yo ogba ni ti jani oloko da na ta ba nwo iko Norway physically won fit
2: yeah
1: ana ma play robust football
2: Tabanika wo iko yi last 12 games ifigabaga kan ninu ifigabaga meji la seyin ni won gba ifigabaga pelu clean sheet ti won mi awon Norway na ninu ifigabaga meji la seyin sugbon nkan temi kan wo ni pe iko to ba ti je pe attack e gbogbo pe Eliala le se gba won se awo yen player kan o lo light imole won ta ba so nipa Anthony Nusa lodo Solot yen ibe yen o ko isi nkan kan be ko Solot yi se we won convert e wa be ni
1: ko ni
2: o se playmaker
1: won se playmaker striker ni
2: striker ni
1: so o ni aye Odegaard gabian ayala ndi gegegege
2: ni aye ti e
1: awon striker 18 box 18 striker yen na
2: so ibi to wa yen ko excel tori e lo si je pe player to ba play sibe as defender wo wa nu
1: so
2: bi ti Nusa yen wa yen gege bi nkan ti a n gbo si pe Reece James ti
1: o ti de
2: lati play
1: awa mo boya yo
2: ko inera lo ma je fun Anthony Nusa yen lati play pelu owo eyin to duro dede papa julo even ti o ba si Reece James nbe ti won ba le dogbon Anthony Nusa yen iko Norway ko si nkan fun won
1: ebe yes on pa
2: area
1: do e ninu 80 most
2: drop ball to wonu box Anthony Nusa yen lo tin wa ati wing yen ni opolopo
1: because ball to ba miss other Haaland so lati na good ni
2: beni
1: area kini o
2: Brazil, gege ba yen se fun Brazil
1: an so ro pe decline se se ko mo gba
2: bo
1: ebi pivot
2: won la won to sumo decline rise ni odo to won le to je level e won la won ton le sise yen na ni bench
1: bi
2: omo eze to omo Bournemouth yi
1: Morgan
2: no ale Scott mo fe so
1: okay Scott
2: o le place be to le ma excel
1: okay
2: So even gan
1: only Danderson
2: padani only lo Elliot gan sibe gan ko fun won lanfani ati lo Jude Bellingham ati Eze
1: ata won yen waju
2: be ni so ko option wa fun oluko ni Thomas Tuchel ninu ogbon to ko lowo ko laaye kokan ta gba bolu kan ba miss emi ori orilede Norway yen ton ba le sise won bi ise lori Nusa yen o o na ni kan na ni wa latan ni gbogbo iko ti Norway tin fi ya je ibi ti wahala ti n de ba won
1: niyan
2: to ba ti horn wahala ti de
1: but against Brazil ke se sodo e ni won
2: Nusa ni o offer ti jo yen na
1: but ibi ti nkan ti se won lati left side ni yen ni
0: left side ni nkan ti se won jo yen
1: nkan ti se won jo
2: yen gbogbo
0: omokunrin to wa legbe oke yen n lo se assist go mejeji jo yen
2: ta ba ni ka wo jo yen ninu game yen ko se to ni te cost Nusa
1: take on your
2: result.
1: Take on Doku ni walk up. Ti o result si nkankan. Awon take on de won gbagbe ball eyin. Won ba take on de flag. Awon take on de Omade. Omade Cote d'Ivoire. Ngo ro bola so la si si kan sa.
0: Won ti ko.
1: Nbo ni de Omade. Okay. Kini kareti agba ni England ni iwo na ni England ni. E fuju commonize in Norway. Norway ni won pe ni odo ti afojure na ni won pe ni Norway to si le gbe eyan lo
0: pe se o je ke ma wo be na ni pe ta wa soro npa England England ta ma seyin ko ni England to wa si wo ko bele
1: okay
0: latara pe tele lopolopo gba commitment yen ma nlo won gba bo bi gba pe eyan kan se re wa pe sa wa konjo o te wa won lele en to wa fi le mu England gba re kare against Mexico pelu intensity Mexico yen England de ton manage lati to score goal keta pelu 10 against Leon so emi ti ro pe England ele ti yato si ru England ta mo wu se
1: o je pe Mexico lo go nko
0: te ba wu Mexico jo yen iyan ma mo pe Mexico jo yen o go team ta won na ba pade o nira ni te ba lo wo game awon ati Mexico Mexico lo ni gbogbo start pata en lo fi for Mexico but tori pe awon na wa more determined ju ta teyin wa lo pe awon na ti won ti lafoju sun ju ta teyin wa lo emi ri ko England pe won ti yato lati abi oluko ni tan ko won se
1: okay okay. Lede kukuru England ni igun mejeji sa so pe o nlo bayi. Okay.
0: Mo keta le yin. Ebe yin ti mo bu mi. Eyin mu keta.
1: Semi.
0: Eyin
1: mu do analyst presenter le mi. Mi kan sample opinion yin ni.
0: E mu to ba wo yin le ni e mu kan.
1: Emi kan wo pe odo teyan ba foju re na ma pe.
0: E ti mu kan ba na.
1: Temi so.
0: Ebo do le yin mu.
1: Ehe.
0: E ti so pe na wo lodo.
1: So do wa nu awon ti o
0: gba. Ebe yin le ni na wo lodo.
1: Emi o so be.
0: Gbogbo aye ti gbo yin.
1: Emi po wi.
0: Won ti mu yin sowo.
1: Ehe. So bo se je niyan o.
0: A pade mi jo Monday.
1: Eja wa wo Argentina. Ati Switzerland di opolopo foju si won lara bo one of the strong team
0: dark horse
1: ni tournament yi ni sugbon awon eyan se riran ri won die die ni boya ju Argentina ni won kuku poda farahan tan yan ta yo ri tan pe ti mu to Argentina yi abi e ro pe ko le sele
0: ko sin ti o le sele bi bola lafese gba
1: kini ka re ti Argentina Switzerland
0: ta ba wo dada ri pe on paper Argentina na ni favorite bo ta ma so ron pa Switzerland mi ro pe iko yi lawo kona won koja pele ri ni nta gbesi aye won na pe nte ba koja pele kan ri yan na ba gbianju pe okay o
1: koda bi 1972 years ago na ti de pele last
0: 1954 so mi ro pe awon na fe so si waju but awon wo iko ta ko wa sinu dije mo ro pe iko to mo nkan tan se ni to ta ba won against Colombia yo mo pe embali cup attack Colombia ko se ko ti o le da duro ninu dije so lapodo temi mi si won gbe bi pe iko to ma fan orile da Argentina nku iru to sele nbi oni tan so tan tin leke won pe la mai meji sodo against Egypt yen Argentina gboro ala oru e against Switzerland tan ba fe bara won nibi ti o te won lorun because ta wa wo iko Argentina bi ko se da to lati me fi dowo waju emi le fi gbenu so pe merin tan ku seyin odo ni lapodo temi
1: Christian Romero odo
0: ni gbogbo won lapodo temi
1: Christian Romero
0: ni o Lisandro Martinez ni o Medina ni o gbogbo to ko seyin won a se daada to level ta mo Argentina defender to wa si World Cup to lo won a se daada be lapodo temi so
1: odo ni won
0: a se daada papa so tori to wa muru ko won concede 2 goals against Iran Cape Verde concede 2 goals against Egypt so won iko ye se ko to da to lapodo temi papa julo owo eyin owo waju yen lo n gbe won ni tournament ti wa jo waju yen won ba ti bara won bi ti won fe
1: ki wa le carry ti ta ba n so ni pa
0: Switzerland po le Argentina jade
1: Switzerland lo le Argentina jade for the second time you said it against Egypt that Egypt lo ma le Argentina jade odiko
2: e fe bo down
0: mi o gbe bo ni
1: nsi kan yi si yourself just imagine can you see yourself
0: I know bonglish
1: see yourself now
0: I know bonglish
1: imagine
2: je veux dire voler le loni
0: I can it my imagine
1: oh ma
0: se bantu
1: see your life outside wa ye renta we o fi owo
0: ebi ebi won na ebi won na le kan to se boka eba ale kan ba ko na le bo lati le
1: mo ti wa n ke
0: emi no ma woju ale ja le ma ke
1: ibe
0: ibe la to la lo
1: ti mo ti yeye
0: o e ko ni mi ni yeye pada da yeye
1: you see yourself outside
0: wa
1: ye renta
0: renta abi no le
2: atokun se bi orile de Switzerland yi won mo bo gba o won de lawon experienced player awon na de wa physical ṣùgbọ́n àwọn tẹ́mi kan wò tó ń kọ mí lóminú ni wọ́n pé bá bá ní ká wo àkọọ́lẹ̀ wọn kojú orílẹ̀-èdè sí Argentina ìfigagbága méje láwọn ti kojú Argentina wọ́n ta ohun méjì àjẹ wọn pàdánù márùn sọwọ́ Argentina.
1: Ó ṣe wá jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń bẹ ní sọ̀rí yìí ló jẹ́ pé bí ìyàwó ni wọ́n jẹ́ sí igun kan kíkun gan igun kan jẹ́ ìyàwó síkun tí pé ìyàyàyàyà ṣé kẹ́ ṣe pé gbogbo wọn náà wọ́n padà wá ni wọ́n padà kọyà.
2: Kò sí tí ò lè ṣẹlẹ̀ ìfigagbága mẹ́wàá tó ti gbá kojú orílẹ̀-èdè tó wá láti agbọ̀n ti kọ́mẹ́bọ̀
1: South America
2: méjì ni wọ́n ná wọ́n ta ohun méjì wọ́n dẹ̀ pàdánù ìfigagbága mẹ́fà ìyẹn tá a bá ń sọ nípa ti
1: orílẹ̀-èdè sí sísá àwọn south american ní
2: iṣẹ́ Argentina nìkan gbogbo wọn lápapọ̀ bó ṣe àkọọ́lẹ̀ wọn nìyẹn ṣùgbọ́n kan tẹ́mi kan wò ní pé tó fa akòdè fún Argentina kojú orílẹ̀-èdè egypt tí wọ́n padà tún ṣe ni pé wọ́n fẹ́ play all ball to messi.
1: They are trying to create something for
2: messi ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ chances tí wọ́n rí ní Argentina jọ yẹn tó yẹ kí wọ́n yìn wọ́n fi bọ́ọ̀ sẹ́sẹ́ wọ́n wá ibi kí messi free
1: kó free
2: ṣùgbọ́n nígbà tí wọ́n yí ìṣọwọ́ gbá bọ̀ yẹn padà ní abala ẹlẹ́ẹ̀kejì tó di pé bóyá òun náà ló pé wọ́n ṣàkíyèsí ni pé ẹ má wà mí o àbí bóyá coach
1: nígbà kan ẹ̀yin yóò rí mi nígbà kan ẹ̀yin kì yóò rí mi o
2: bóyá coach dẹ̀ náà ló pé wọ́n ṣàkíyèsí bọ́ òun náà fi ìṣọwọ́ gbá bọ́ọ̀lù wọn létà pé wọn padà fi bọ́ọ̀ wà messi mọ́ tán bá tún lọ ń wá messi káàkiri kojú orílẹ̀-èdè sí switzerland ìyẹn nìkan mo bóyá kó lè fa kùdé fún wọn tó ní ká lukú bá lè play pé ẹni tó bá ti wà ní bẹ́tà kínní ẹfun páàsì kó gbá bọ́ọ̀lù sáwọn orílẹ̀-èdè sí switzerland ìyẹn ò lè gbé gẹ̀ sí orílẹ̀-èdè ti Argentina tá bá sọ nípa pé ní competition yìí tán bá ní lára àwọn orílẹ̀-èdè tó ní best midfielders orílẹ̀-èdè Argentina wà ń bẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ pé messi ò dàbí messi ti tẹ́lẹ̀ mọ́ wọn láwọn midfielder tó lè lé èèyàn pa
1: àwọn enzo
2: àwọn
1: the paul
2: wọn láwọn tó lè fi pass locate wọn láwọn tó so ìyẹn àǹfààní ni ó jẹ́ fún wọn tá bá sọ nípa pé bóyá pé ọwọ́ ẹ̀yìn wọn a kò dé tó dé bá ọwọ́ ẹ̀yìn wọn èmi rò bóyá pé látàrí wípé tá bá ní ká wọ ọwọ́ ẹ̀yìn wọn yẹn àwọn fúnbà kí wọ́n yẹn gangan èmi ń rí ẹgẹ́ bí a kò dé tó dé bá
1: sẹ́ńtà àwọn medina àwọn
2: torí pé tá bá ní ká wọ
1: montier
2: ìfigagbága àwọn àti egypt
1: but iṣẹ́ nicolas gonzalez yẹn nico gonzalez yẹn mi mọ tí o fi start game against egypt but o máa start game wọn tẹ́lẹ̀ ní left back but wọ́n start ṣé montier kan náà start lọ́jọ́ yẹn ni àbí
2: tagliafico
1: náà start
2: lọ́jọ́ yẹn tabanika ojo yẹn ẹ rí i pé lisandro martinez gan bá tagliafico gan ṣiṣẹ́ wing yẹn òun bá àwọn iṣẹ́ tó yẹ kóun máa ṣe.
1: problem ti argentina ni pe argentina wọn ni wingers so most of their game through the center ni wọn máa ń gbà wọn ní winga so wọn máa ń fẹ́ try láti jẹ igbó ke àwọn fullback àwọn kan máa ṣiṣẹ́ winga because wọn ní sharp winga Argentina ò ní sharp winga kankan
0: mati osama di maria mọ.
2: àwọn tó tún ṣe ìwọ tíìmù yẹn gan sin gan midfielder náà ló tún pọ̀ jù nínú wọn nico pass midfielder ni ọmọ tí chelsea ṣe gbé padà nínú kọ ti strasbourg náà midfielder lòun náà.
1: àwọn ṣé ẹ rò pé argentina wọn means agbábọ́ọ̀lù tí wọn ò mú lọ ẹ ganacho gbogbo ọ̀rọ̀ yẹn máa fi rẹ kí ló
0: pẹ́ wọ́n fọlọ́pàá mú ọjọ́
1: kí ló fẹ́ rìn bá ẹni sí
0: ìsúná tẹ wíńgà olólùfẹ́ argentina gbà yín mú lórí ọ̀rọ̀ tẹ̀ sọ́n
2: bó ṣe wà yẹn tó bá jọ ọmọ nàìjíríà kò lè ara lè pè
1: kání nàìjíríà
2: ni ganacho
1: kájọ wa ló yan
0: jẹ ẹ tí ganacho bá jẹ ọmọ kútọnu kò lè wọ benin
1: o ni wọ ké tíìmù
0: wa káwọ tíìmù yìí
1: lọdọ àwọn ọmọ tó yọ sí
0: káwọ tájọ tíìmù ẹmọ tí ń gbé jọjọ ń dákọ nàìjíríà tájọ ọmọ benin republic kò lè wọ tíìmù wa ganacho àbí kílẹ púpẹ alejandro àbí.
1: is he not a good winger. isn't he.
0: no.
1: isn't he.
0: no. it isn't.
1: Argentina
2: le ni gẹgẹ bi ikọ ti o maa lanfani ati tẹsọwaju.
1: Lálẹ́ yìí àgbà sọ pé Switzerland ma surprise
0: olóko ni a lọ sí semi final.
1: Okay. Jazare se owo yi. Jazare se owo yi. Success Kolibali. Jazare se owo yi papapa. Jabe lori 50,000 naira. 50,000 naira 080 lo bere re 3111. 3111. 3111. Ngbati agba to ti fowo ko ballu no box 18 nisin. Intentional foul ni. O tun gba red card. Intentional foul ninu box 18.
0: Se ninu studio ile o tun gba red card.
1: Intentional foul ninu box 18. Se ari bo ti ara re lemo. O ti connect. Agba ko mo de. Intentional foul ni box 18. Elo e ka so.
3: E ka so.
1: A ku dede wo oruko yin atadugbo je wa isa.
3: Oruko mi ni Akintoye Ayobami.
1: Igbo
3: ti Alobaja.
1: Igbo le pe.
3: Alobaja.
1: Alobaja. Alo inu di ayin re. Igba le tin play cash e.
3: Ah, akoko ni le.
1: Te koko play.
3: Well.
1: Ah, eh, melo le a play.
3: Meta.
1: Losan Yabi.
3: Well,
1: e ko fa re. 50,000 naira leje for the first time they play now 50,000 naira leje 50k leje.
3: Thank you.
1: Congratulations. Won ma pe yin laipe e mu fo bi ni o. Won pe yin won bere account details yin se ti gbo. So, bo se je niyan, bo se je niyan, bo se je niyan. Oya ja lo sori 50,000 naira mi, 50,000 naira mi, 50,000 naira mi. Ta lo leleyi? Ta lo ni eleyi? 090 lo bere re. O wa pari pelu 2455. 090 lo bere re o pari pelu 2455 ta lo ni 090 lo bere re o pari pelu 2455 ta lo lowo yen ta lo lowo yen ka to wa bo sori 100,000 naira ona ti connect ona ti connect ona ti connect elo e ka so
3: e ka so
1: agudede wo yoruko yan ta dubo te wa isa
3: akani to di ka jibola Aduki babolo telephone ni woro.
1: Se be se polowo oja ninu owo yin te je ati yo 45,000 nbe. Owo yin ku 5,000. Owo polowo oja 45,000.
3: Yes.
1: Owo yin 5,000 to ku a yo taxi ninu re.
3: Taxi cover.
1: Tax yen 4,900 naira ni.
3: Insurance cover.
1: E gbo kada wa ke wa gbe 100 naira yin yoku.
3: Abi o.
1: Congratulations. Iba le tin play cash.
3: Wa o di pe agbada dijo bere na
1: se ti jeri
3: mo di je le meta abe merin
1: o ti e ti da ba e ma ko soro ma 50,000 le tu je lo se won o fun yin bi an se ma fun yin se ti gbo
3: a manager
1: iswala e ma manager kan ti o je nko eyin tun manage intentional foul ninu box 18 ki le pe eni ka ran le won ni that's good intentional foul ninu box 18 olowo won ko ballu o ma mo o ma mo abi okay won awon eyan ni ka ran o lewon ni o gba record o tun lewon o se je nu 100,000 naira 100,000 naira 080 lo bere re o pari pelu 4844 4844 4844 are you indeed indeed ko Wilfred ni oh ma Wilfred okay
3: hello
1: e ka san
3: aba
1: alaye
3: ni to ale
1: ki lo sele alaye mi
3: yata
1: ya oruko
3: Mr. Jai Kayode
1: Mr. Jai Kayode se ngbo ko ri se ti je ri sa
3: o je le se ri
1: igba wo le je yen hello igba wo le je yen elo le je ngba yen sa
3: 50,000
1: okay 100,000 naira leje losun yin congratulations won ma pe customer care won ma pe ba se ma se pe yin gba te je ta kokon yen na no na se ma pe yin so bo se je niyan bo se je niyan losun yi eyin gbogbo ebo yen dakun o anilo ibi ta ba ti le ko eko agba ko agba intentional foul ninu box 18 red card 10 year imprisonment with hard labor koni je won Nigeria bi kutonu abi lome lome o kutonu abi Niger Republic. Intentional foul inside box 18. Red card with 10 years. 10 years with hard labor. 10 years imprisonment with hard labor. Or the great bomb of his own. If you don't see Mano, Mamma Deli, I don't. Tajawa was a Igbe, isn't it? Because Igbe, yes, it is. I'm not here, no. And then you're my brother. There's even Lemon Lepule. I'm not loving you. I'm not loving you. I'm not loving you. I'm not loving you.

0: mọ bọ lọwọ iwájú ó fẹ mọ bọ lọwọ ẹyìn ó fẹ gbọtún yọ ó fẹ gbòsì yọ ọba tó ni wá dákun jọọ mọjì ó sọkalẹ lọọdẹ ẹnìkọọkan wa ni o ẹ lọ tààràtàrà sẹkọ ìjọra eléyìí tó jẹ ti ìkànnì ọmọlúàbí splash fm 105.5 ìbàdàn ẹ láìka ẹkọ pọ rẹpẹtẹ o ẹ lọọfẹ ẹkọ pọ jaburata o ẹ bẹrẹ sí ní fi àwọn àtẹjíṣẹ ń ṣọwọ sí wa ẹ jẹ kó máa lọ ní ìbámu pẹlú àwọn ìròyìn tá a bá tari sákẹ́tọ̀ ọ̀dọ̀ tiyín bẹẹ ti ń ṣe bẹẹ àkàndò ní mú yín lọwọ o ìyá àdínníyìn náà ni aminat adétun badmus òun lorúkọ tèmi o mọtàlá yín eléyìí tó ń ṣe bẹẹ nǹkan mọmọ o ṣe dáadáa.
1: tán gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọwọ́ báyìí òun náà ní síwájú ìjó bẹ́ẹ̀ sì ni àwọn àkòrí eléyìí náà ni a kọ́kọ́ mọ kà sí yín létí gẹ́gẹ́ bí ìròyìn bí ó ṣe mọ gbìnàyá lóní pẹrẹwu ìròyìn eléyìí òun náà ló ń jáde látinú ìwé ìròyìn the punch ìròyìn gbáǹkọ gbìmọ̀ ni wọ́n ní kójú má rí bi gbogbo ara báyìí òun náà lo ògùn ẹ̀ o wọ́n ní obìnrin kan náà ló gbé skrúbì wọ́n ní ó sáré kíjokíjo lẹ́yìn ìgbà tí èèyàn kan tí mo ń tún ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ ṣe wọ́n ní tí ó pàdánù ẹ̀mí rẹ̀ ní ilé ìtura kan ní ìpínlẹ̀ bayelsa bó o ní ti ẹ̀ ṣe jẹ́ bó o ń tóbìnrin ọ̀hún ṣe jẹ́ pẹ̀lẹ́ ẹni tí ń tún fóònù ṣe tó kú ọ̀rọ̀ ń kọ́ ó mú fura lọ́wọ́ amọ́gbáǹkọ́gbìn ni ìwé ìròyìn the punch ló gbé ẹ̀ sì gbọ̀n.
0: ó dá a bá bá lọ tààràtàrà sí ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n page 26 ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún tààrọ̀ tòní tèmítèmí wọn ní iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ tó ń ti àwọn ikọ̀ elétò ààbò kan eléyìí tá a mọ̀ sí àmọ̀tẹ́kùn ní àmọ̀ tí náwó gan àwọn géńdé ọlọ́run méjì kan ọkùnrin ni wọn o ǹjẹ́ bò ń tàwọn eléyìí ṣe jẹ́ wọn ní ọlọ owó orí òkú kan ìyẹn ní ìtẹ́ òkú ẹni ẹlẹ́ni tó kú tó yẹ kó sì tún fọwọ́ rọgí ìgbàgbé wọn ò tún fẹ́ sinmi ayé rẹ̀ wọ́n tún lọ rí owó orí rẹ̀ o bó o gan lọ́ka àwọn ṣe fó ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní bákòókò rẹ̀ bá ti tó ni.
1: tó ẹ tó jẹ́ ká kàn sára fún àwọn ọmọ ogun ilẹ̀ yìí o wọ́n ní ṣe ni wọ́n ṣẹ́bùrú ọkọ̀ kan eléyìí tí mo ń kẹ́rù tí mo ń kọjà ṣùgbọ́n irú kí ni ọkọ̀ eléyìí kó láti ilẹ̀ òkèrè wọ́n ní àwọn oògùn olóró àwọn oògùn oríṣiríṣi òun náà ló kúnnú ọkọ̀ náà bákan wọ́n wá ń kó o lọ ẹni àwọn òwò náà ń lọ kó fún àwọn agbésùmọ̀mí ni ní ìpínlẹ̀ borno ṣùgbọ́n a dúpẹ́ o torí wípé àwọn ọmọ ogun ilẹ̀ yìí ń kọ́ wọ́n ṣẹ́bùrú wọn
0: wọ́n
1: kapa wọn ìrẹ́ ìlàmọ̀ rí o ìwé ìròyìn the punch òun náà ló gbé ìròyìn ọ̀hún.
0: ó dá ìpínlẹ̀ ọ̀yọ́ ni mo wọ àwọn ọmọ tí ìkúrò ń bẹ̀ báyìí o wọn ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ òun náà ni ẹ̀mọ̀ ti láǹfààní àti dóòlà tọkọ-tìyàwó kan o èyí ti ẹni wọn lọ rèé jí wọn gbé ní abúlé kan eléyìí tó pè ní abúlé tìrò èyí ti ń bẹ yín ní lápò òkè ògùn lọ́hùn nípínlẹ̀ ọ̀yọ́ ni bó o gan lọ́wọ́ ṣẹ́ṣe dunlẹ̀ gbáǹkọ́gbé ayọ̀ lọ́jẹ́ ẹ gbọ̀n lọ́sàn-án tòní.
1: ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ rivers o ọlọ́run mọ́ mọ̀já bímọ tí ó pa wá mọ́já bímọ pọ̀ bí ọ̀sán o wọ́n ní ní ìpínlẹ̀ rivers ọmọ kan ni o wọ́n ló ṣe bẹ́ẹ̀ ó mọ̀ sábà bá rẹ̀ pa nítorí kíni lórí wípé wàhálà bẹ́ẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ ọkọ̀ ṣé wọ́n lo oníṣẹ́ mi kọ́ ọmọ ní wọ́n gbé jáde ń wò gbé jáde tọ́ wọ́n ní ọmọ náà ṣe bẹ́ẹ̀ o ó mọ̀ rán bàbá rẹ̀ lọ sí ọ̀run ọ̀sán gangan ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà.
0: ó dá a bá a bá lọ sí ìpínlẹ̀ ogun ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ alágbára kan ó mọ̀ wáyé ńbẹ̀ níbi tí a ti ní ọkọ̀ akóyọyọ ó ti yẹ kẹ́ ẹ mọ̀ ọkọ̀ akẹ́rù gàgàrà nu wo àti bọ́ọ̀sì akérò wọn forí sọra wọn èèyàn méjì dágbére fáyé pé ó dìgbò ṣe àmọ́ ní ìpínlẹ̀ plateau wọn ní àwọn èèyàn mẹ́ta òun náà eléyìí tó wáyé ní abúlé kẹlẹ tí wọn pè ní abúlé tọrọ èyí ti ń bẹ ní ìpínlẹ plateau bó o níṣẹlẹ ó ṣe wá wáyé tó fi ń di gbáǹkọgbì ẹ gbọ o bá kókó rẹ bá ti tó ni.
1: tó wọn ní ilé-ẹjọ́ kan ní ìpínlẹ̀ kánò náà ló ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ẹnìkan o tó gbajúgbajà lójú ọ̀pọ̀ ìkànnì ìbára ẹni dọ́rẹ̀ tiktok wọn ni wọn fi ẹ̀sùn kan wípé ó lọ́wọ́ nínú ikú ọ̀rẹ́kùnrin rẹ̀ bó o ló ṣe wá jẹ́ o kí ni àwọn ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ gbáǹkọ́gbì ìròyìn ni o ẹ sì gbọ́ ìwé ìròyìn daily post ló gbé ìròyìn náà.
0: ó dá ìwé ìròyìn the nation ló gbé eléyìí lónìí wọn ní ọwọ́ ti ba àwọn kàràǹbà ní ẹ̀dá mẹ́rin kan o léyìí tẹ ni àwọn eléyìí gan ní adomi àlàáfíà rú àwọn eléyìí gan ni wọ́n yí tàmẹ́tù àwọn eléyìí gan òun náà ni wọ́n fa lọ́bọlọ́bọ lọ́ọ̀lọ́ eléyìí tó wáyé lọ́jọ́ ìyẹn níjọ́rú wednesday bó o gan níṣẹ̀lẹ̀ ó ṣe wá wáyé tó fi ń di gbáǹkọ́gbè ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní o ba koko re ba tituni.
1: To e to je ka tesiwaju e je ka lo si ipinle Benue o won ni owo ti ba okunrin kan o ni ipinle Benue lori sise kupa eyan kan ati aburo re ile eko giga fasiti ipinle Benue ohun na ni isele leye lo ma ti waye o won ni okunrin ohun na lo si ti wa lakata awon olopa iwe iroyin the punch lo gbe iroyin na
0: o da ba ba wo inu iwe iroyin daily post wo losan toni won ni awon ajo eleyi to gbogun ti lilo to ti gbigbe egbogi oloro e ta mo si ajo ti EFCC e ka won eleyi ti nbe ni ipinle Enugu won ni arakunrin ka eleyi ti poruko ti e ni Chukwu Ebuka Ogbona won gba npako won wo turutu o di wo niwaju onidajo Vincent si Ezeego nje bo nti e se je won ni be la bi ni o temi temi won ni arakunrin ye o gbera re kale gege bi oniro funfun balawu yo mo won salaye fa won eyan pe be ba fi oko ayokele to gbele teki teki dada e kan si mi emi yo ba yin wa oko hun e da owo sodo mi eyin yo ri oko gba won ni jeje mo pe ilana yi logun le o le to si fi gba owo ke le toto million amount dini ogun o lebele nja merin iyen 15.4 million naira lowo awon eni eleni eniyan loniyan kan e ti e ba dowo po o bo gan lakada re se atu epo eyan mo gbo losan toni o ba koko re ba titoni
1: aje ka lo se ipinle Yobe o won ni wipe ije alagbara kan ohun na lo ma waye nbe nigbati ojo nro won ni kode eyan meta ohun na lo ba isele yi lo o to si je pe opolopo awon eyan ni ipinle ohun na lo so di alae nile lori mo bayi o iwe iroyin the punch lo gbe iroyin ohun
0: o da gbogbo awa bi amo patapata ta lomo kekeke ti nlo li eko lowo awa ta ni awon mo to ti dagba ti nlo li eko e wa sumo wa losan toni tori pe gba kogbe kan mo sele eleyi to ye ke gbo ke se fi kogbo ni temi temi won ni owo omo ti ba olokata kan o eleyi ti akuruko ti e ni Kelvin Ogaga nje bo ni ti Kelvin se je won ni Kelvin olokada ni omo odun meta kan eleyi ti agba fun pe omo ba gbe omo ile ile ewe o si mo da omo na pada sile awon obi re na ni a seto ohun pelu Kelvin o won ni Kelvin lo re ji omo na gbe o si wa nbere obitibiti owo lowo awon obi e bo lowo se wa to gba kogbi to ye ke gbo ke fi kogbon ni o e gbo losan toni
1: to bakan na ni iroyin eleyi nso wipe ile ise olopa na lo ti gba awon oko kan o eleyi to to 24 ni owo awon kan to je wipe number ti won le ma ara oko ohun ayederu ni oluwole won ti se won ni koda atawon moto eleyi to je wipe dududu le mo ri e ni rinu re e won na ti da nkan bo
0: won ti tin tedi pa
1: be ni won ni 24 iru oko be ohun na ni awon olopa gba o ni ipinle Jigawa iwe iroyin the punch na lo tun mu iroyin eleyi
0: o da iwe iroyin daily post lo ni iroyin eleyi tori pe won je ko di mimo wi pe ile ise olopa ile ti nbe ni ipinle Jigawa o na ni mo ti se gudugudu meje won se yaya mefa o nje eldu o di ya lu ka gudugudu gudugudu kankankan ewo a fe kikini on ko mo le lara yin ni
1: ewo
0: o na la fi for me la ba ko le mo ba ri bi sokan le si le ti gbo yin o da won ni ile ise olopa ile ti nbe ni ipinle Jigawa o na ni mo ti se awon se alagbara kan aseyori si lo je won ni se ri awon afrasi kan ile to je pe dukiya lu la won ma ji ko bi ki won gbe sun transformer won yo kebu re lo won ni awon karamba ni eda kan le to je pe ere elera la won ma ji ko nti won awon kan sun be to je pe alokolo won kigbe ni won save won ni awon eleyi owo ti ba won o iyen ni ipinle Jigawa bo lowo ose se dole eyin o mo dugbo losan toni ba koko re ba ti to awon afurasi ajinigbe meji kan re le to je pe won bo lele temi temi
1: yeso
0: tiketi ti awon osise olopa nipinle Ondo ti a

0: èyàn mọ̀ gbọ́ lọ́sàn-án tòní o bá kókó rẹ̀ bá ti tòní.
1: Tá ìròyìn ẹlẹ́yìí ìròyìn kásọ̀ láyọ̀ ni o, wọ́n ní wípé àwọn ọlọ́pàá náà ni wọ́n ti dóòlà ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ àjọ INEC àti àwọn míì nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Zamfara. Wọ́n ní àwọn ọlọ́pàá náà ni wọ́n dóòlà ẹni ọ̀hún o, wọ́n sì tún kápá ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Zamfara. Ìròyìn kásọ̀láyọ̀ wa tòní òun náà nu ìwé ìròyìn The Punch logo.
0: Ó dẹ̀ jẹ́ agbára pápá yìí ká máa lọ sọ́dọ̀ àgbà owó eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó di àgbà owó Mr. Money làwa ń pè é, ó fẹ́ kájé fún wa lọ́sàn-án tòní nù.
1: Ẹ
0: jẹ́ lọ polówó ọjà o, tá a bá wá padà dé a tẹ̀síwájú. Ẹ kú
1: kalẹ̀.
2: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú, ohun mímu tí sagbára àdọ̀tún tó gbàgbóró kan Free Dettol Energy 500 naira péré ni láti ẹ lónìí. Free Dettol Energy darí ìṣàkóso rẹ.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Na more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.
5: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira wartime installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
6: Airtel.
7: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
8: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
12: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807-112-4000.
12: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
13: Ooh, wow! Come taste the nourishing goodness of the new Bubble 100. Bubble 100 is another milk drink in a whole new 210ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test.
14: Àìrìnjìnà láìrábu kí ọ̀kẹ́rẹ́ gbákọ́ bí gbákọ́
15: mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: ẹyin ti wa lojo po Facebook mo mo wipe ti wa nbe
1: a
0: si tin rowo yin
1: thank you
0: e seun go e ku aduro ti
1: adupe
0: e wa mo ba wa se are ke mo ba wa pin
1: ko
0: mo lo fa fa fa fa
1: e mo si ase e bo sira sira e bo ko lo fa
0: ikechuku ani ibo le ni o
1: ah olodun
0: ikechuku kedu o
1: ah
0: odun ma e seun fun mi layo akinwe ko mi
1: thank you
0: e seun seun ta je ka lo si ipinle bayelsa won ni pe ile ise olopa ipinle bayelsa na lo ti bere iwadi leyin ti enikan ti o je eni ogoji odun to je wipe ero ibare eni soro ohun na lo mo tun se won ni felix ohun na ni oruko re won ni sadede na ni won ba oku re ni ile itura kan eleyi to wa ni yenagoa won ni gba ti obirin eleyi tan jo wonu ile papo to ohun ko o to si di awati ko to di wipe won sawari oko arakunrin yi gege bi awon akoroyin se ri gbajo won ni pe ologbe yi na lo wa lati ipinle cross river to si wo to si lo si ile ituro ohun ile itan lo wa ni opopona azikoro ni agbegbe kan ti won pe ni ekeki ni yenagoa won ni pelu obirin yi bo te tile je pe ko se eni to da obirin na mo eyin oni ni ale ojo ro won ni egba ti won wonu yara na ni won sade de ba okunrin yi ni owo omoluabi won ni sugbon o eyin oni ni aro ojobo leyin ti eni to ntu yara se to ntu ile ituro ohun se to ti fi gbebenu pe ohun oriru eleyi ri o ki awon ti won je alabojuto ile itura na ki won wa wo nkan o won ni obirin yi na lo si pe akiyesi won won ni leyin eleyi ohun na si ni awon kan ti won je osise ni ile ituro ohun sugbon ti won ni ka ma daruko ohun titori bi iroyin ohun bo se je ohun na ni won ni obirin eleyi ti won jo wole ohun na lo ti sa lo ko to di wipe awon sawari ara okunrin ye wipe o ti dagbere faye o won ni isele yi nko ohun na lawon ara ilu si gbo awon ti won wa ni agbegbe ohun awon ti won jo oloko owo ti won wa kaakakiri agbegbe na ibudo kan wa to wa legbe ile ituro ohun to je ibudo taja ti won pe ni Seriake Dixon Shopping Complex nibi ti ologbe ye tete ma n tu ero ibara eni soro se won ni awon ti isele yi soju won na ni won wa so fun awon akoroyin wipe koda ise ni won tun ri awon kan mimu taju taju eleyi ti ma n wa ninu awon ora pelebe pelebe hun won ni won ba ni awon egbegbe bedi eleye ti won su se nigbati awon olopa si wa lati wa gbe ara ologbe na kuro nibe hun won ni eyan kan to hun na ti o ntaja ni ibudo itaja yi to hun na daruko re ohun na lo so wipe ah koda o je ohun ti o ba awon lojiji wipe felix ohun na lo dagbere faye ninu ile itura oni awon mo wipe looto lo kuro nile itaja pelu obirin kan won ni sugbon o sadede ni won ba ara re ninu iyara ti won jo sun si looro ojo keji won ni awon olopa nko na ni won si ti nawo ge eni to ni ile itura ohun ati eni tin tun ile itura na se to sawari ara okunrin na lati le je ki iwadi won ko ko tubo tesiwaju ati ko tun le rorun won ni eni to wa je aburo fun ologbe na dennis ohun na ni ohun ko o so fun awon olopa wipe igba to ya na ni awon sawari ero ibara eni soro ologbe yi sugbon o eleyi ti awon olopa ti won fun okunrin na nigba ti awon iwadi kan to ti waye amosa won ni obirin yi nko won ti sawari re o ti sa lo loni tefe tefe gege bi le se olopa bi won se fi idi e mule
1: o da to ba dibe wa ja wale tori pe ile ni won pe ni abo simi oko ipinle oyo ni mo wa bayi o won ni ile se olopa ile ti nbe ni ipinle oyo o na ni mo ti nfidi oro mule bayi o bi owo awon o ti te awon afurasi meji kan le to je pe exhibit buku ti e ba lowo won o na lo ni se pelu ori eyan o yen ni agbegbe ke le ta mo si iji o ijoba abile iwajowa na lo wa nipinle oyo nigba ti won mo tesiwaju ninu awon gbolo ile ti e gbe kale o won ni ijeje mo bi pe isowo sise po awon osise olopa ati awon iko amotekun o na ni won se ise takutaku na gege bi eni ti se agbenso fun ile ise olopa nipinle oyo ayanlade olayinka gẹgẹ bó ṣe wí nínú àtẹjáde kan eléyìí tó fi lédè o ó ṣe lálàyé pé ǹjẹ jẹmọ wípé àwọn afurasí èyí tá a sọ nípa rẹ yìí ìwà burúkú ọ náà ló kún ọwọ wọn o wọn ní yàtọ sí pé wọn lọ rèé wú orí òkú olókùú won ni awon nkan eleyi te ti fofide lo lede wa Nigeria pe kegun ri o ma se mo o ni won ba lowo oko wa won nigba ti won o tesi waju won ni ijejo mo yi pe oro yi o na lo de ti gbo ile olopa le to si mu ke ni ti se commissioner fu ile ise olopa ni ipinle oyo iyan bi mbola olugbenga lo ba pa ase alagbara kan pe what ni ipinle oyo na la won kan wo ori opo oloku to ye ko lo ri simi oya ni papapa bi igba ta wa papa ja ko ma ba farapa o na ni ki won lo sawari awon niwo daran hun ki won si ri daju pe won fi siku ofin gbe ko wa won won ni ogba ti ase nbode bayi awon osise olopa won be si ise ni o ise alagbara won lati be o na ni ati nawo garakunrin kan eleyi ti akuruko ti e ni shitu isa eleyi ti e ni agbegbe kan eleyi ti o pe ni kajola ni gbe iyen ni iji o won ni owo te pelu ori eyan eti aka makata re no tesi waju pe nigba ti en nawo gan tan tesbres ni fi oro wa lenu wo won ni shitu isa o mo se apatenu jawo o e pe kini wi ni won lo ni a o kiti eleyi ki se akoto obo fun ohun o ohun ti ma sise ohun o tojo meji o tojo meta eje mbo lo tin ri ori oku e to nko kaaki won lo daun bi awon tekan eleyi to je ti muslimi ibe lohun ma gori wo bo n ba ti wo be bayi ohun ori oku lo n to nu awon eni eleni ti an lo ri simi o tun bere si ni da won laamu ingi ori won o wa se lalaye o bi arakunrin ta n so ya ti enikeji re eleyi ti e ti mu awon mejeji be nigba ti an ba pari iwadi won won lo re fi oju won ko wina ofin ni eleyi ni o mu wa gba yin namara lati kan ni omoluabi o gbogbo awa ta je legbelegbe lajo lajo muslimi eleyi ta ni te ti an si awon oku wa si eja mo modutu awon te yi o tori pe irufe awon nkan bayi o na lo mo mu ki iberu bojoku o mu ebi mi pe ohun o gboku ohun lo te be ba le se bayi ibada pupo yo le je ki awon eyan o ni ifokanbale eleyi to duro re iwe iroyin the nation ologbe loni o ele gba ke wa seri e nbe
0: to a je ka lo si ipinle Rivers o won ni ile ise olopa ipinle Rivers na lo ti je ko di mimo pe owo ohun ti ba okunrin kan ti won ti se idamo re dada lori esun wi pe o se ku pa baba to bi lomo Captain David Nwoke bo te sile je wi pe o sise feyin ti ni won ni eni yi ohun na lo ngbe ni agbegbe kan ti won pe ni Oro Epe Estate Ada George ni ijoba ibile Obi Apo ni ipinle Rivers o won ni isele ohun ohun na lo waye ni ale ojo isimi eleyi to si mu iberu bojo de ba oko awon eyan ati ibanuje okan ni igba ti iroyin ohun to bere si ni de ti gbogbo won won ni koda opolopo awon eyan na ni won si tun jade lati wa wo ibi ti omo ye ti o sa baba re pa si won ni elomi bere si ni sun ekun ni asun da ah olorun eledumare gba wa o eyan kan ti o fi oro na to awon akoroyin leti o je ko di mimo wipe baba yi na lo je osise ajagun feyinti sugbon to je ajagun ori omi o ni ohun na ni o si ti feyinti lenu ise o eleyi to se ngba lero wipe o da o leyin ise ko ohun kuku lo si abule ohun ko ohun lo re fi eyinti sibe eyun ni to wa lati ekun ila orun orilede yi eleyi na lo si ni ko ohun so fun awon omo ohun ko ohun pe gbogbo won ko ohun si pin awon dukia ohun fun won bo ba se to ati bo se ye won ni igba na ni ohun ti eyan koko oro lo mo sele laaro ojo aiku yi o won ni sugbon eyan kan to ohun na ni ko ma daruko ohun ohun na lo wa so fun awon akoroyin ni ale ojo ro wi pe eni ti won mu to je afurasi yi ohun na lo je omo omo iyawo keji baba yi ohun na lo si so fun baba re wi pe oko ayokele kan eleyi ti baba fe gbe lo si abule ko ohun na lo mo lo gẹgẹ bi ere ifeyinti ohun o won na lo mo yi pe rara o gbọdọ fun ohun ni kokoro re o gbọdọ fun ohun ni oko ohun gẹgẹ bi awon eni yi se wi o won ni baba na lo si ebi mo ti ta dukia mo ti pe gbogbo ti olukaluko fun je ma lo sabule pelu eleyi won ni iro ni o won ni omo yi na ni elero buruku lo ti lo re farapamo sinu yara baba re to si n duro de wipe igba ti baba n ba pada de lati bi to lo ohun o se ohun to se yi na lo ohun o se fun won ni pe igba ti baba yi de ko kuku mo nkankan won ni omo yi ni bi to farapamo si ibẹ̀ náà ló sì ti fa àdáyọ tí ó sì ṣara bàbá yìí bí ẹni tó ń ṣa nǹkan míì tá a gbọ́dọ̀ mọ fẹnu sọ wọn ni olóògbé yìí náà ló sì ti ta dúkìá rẹ̀ tó ti pín tolúkálùkù tó ti pín fún un kó tó di wípé ọmọkùnrin yìí sọ wípé àníṣẹ́ bàbá òun gbọ́dọ̀ fún òun ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà wọn ni ẹni ẹlẹ́ni ó sì fẹ́ lọ sábúlé láti lọ rèé máa jẹ èrè iṣẹ́ rẹ̀ eléyìí tó fi irun dúdú ṣe ni o kó sì lo irun funfun kó fi jèrè rẹ̀ láyọ̀ àti ní àlàáfíà wọn ní ká ẹsìn mọ wo gbogbo àwọn ọmọ tí bàbá ìbí pátá òun náà ló kàwé ní ilẹ̀ òkèrè wọn ní kódà àti ọmọkùnrin tó ṣekú pa bàbá yìí wọn ní gbogbo wọn pátá ilẹ̀ òkèrè náà ni wọn ti kẹ́kọ̀ọ́ o wọn ní láàárọ̀ ọjọ́ tá à ń wí yìí náà ni bàbá náà sì lọ ṣe ìdárayá díẹ̀ bí ṣe máa ń ṣe láràárọ̀ kó tó di wípé ó padà dé tó sì wọnú yàrá rẹ̀ wọn ní kí ló wọnú yàrá fún ọmọ náà fa àdáyọ ni tó sì ṣá bàbá yìí tó sì ràn lọ sí ọ̀run àrèmábọ̀ wọn ní àmọ́ ṣá o ti wà ní àkàtà àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ rivers
1: ọmọ lóko ọmọ ní dẹ ọmọ ní sìnkún ní sìn
0: kọ́lá ọmọjà rírẹ̀
1: àmì o ó dáa tó bá níbẹ̀ wájú àtẹ̀ sọwọ́ wájú nínú ìròyìn gbáǹkangbi tọ̀sán tòní o ẹja lọ sí ìpínlẹ̀ delta torí pé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ńbẹ̀ òun náà ní ẹ̀mọ̀ ti jẹ́ kó di mímọ́ o bí ọwọ́ àwọn ó ti ba arákùnrin kan ọlọ́kadà ni eléyìí tí ọkùnrúkọ tiẹ̀ ní kelvin ọ̀gáàgá ìjẹ́bù ni tiẹ̀ ṣe jẹ́ o wọ́n ní ìjẹ́jẹ́ òun pé ẹ̀sùn tí ẹ fi ń kàn án òun náà ni pé ọmọ ọlọ́mọ ọmọ ọdún mẹ́ta kan èyí tí ẹ fi sákàtà rẹ̀ pé ìwọ gẹ́gẹ́ bí ọlọ́kadà o ó mọ abánigbé lọ ilé ẹ̀kọ́ ó sì mọ abánidá padà wá sílé bẹ́ẹ̀ láàmọ̀ san owó fún ọ lóṣooṣù léyìí tí ọ̀rọ̀ ọ̀hún ó ti ní àjọsọ tó sì gúnmọ́ láàrin ọlọ́kadà yìí àti àwọn òbí ọmọ náà o wọ́n tẹ̀síwájú pé ìjẹ́jẹ́ mọ̀ pé kelvin ó gba owó kan eléyìí tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500,000 kó tó lè yọ̀ǹda ọmọ fáwọn ẹbí ẹ̀ ọmọ ọlọ́mọ eléyìí tó jí gbé ẹja lọ o sákàtà ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ delta sp bright ẹ̀dáfẹ́ ìlú ọkọ̀ tí jẹ́ nínú fọ́nrán kan eléyìí tó di tọrọfọkalẹ̀ tó fi léde ni o lánàá tí ṣèjọba tọ́ọ̀zẹ̀ kelvin ṣe lálàyé pé ẹ máa wọ ọkùnrin tí wọ́n ń pè ní kelvin ọ̀gáàgá yìí o ní àwọn òbí ọmọ tá à ń sọ nípa rẹ̀ yìí àwọn náà ni wọ́n ṣe lálàyé fún pé a mọ̀ o gẹ́gẹ́ bí ọlọ́kadà ó máa ń lọ ó máa ń bọ̀ ó dákun dábọ̀ máa gbé ọmọ àwọn yìí ọmọ ọdún mẹ́ta ó mọ̀ bá wọn gbé lọ sílé ẹ̀kọ́ ó sì máa dá ọmọ náà padà sílé bí àkókò ìjáde wọn bó bá ti ń tó wọn ní ọjọ́ dúnàádúrà lórí owó tí ó mọ̀ gbà lóṣooṣù wọn jọ fẹnu kò sí owó kẹlẹ́ tó tó ₦10,000 owó orílẹ̀-èdè wa nàìjíríà ₦10,000 wọn tẹ̀síwájú pé lẹ́yìn ọ̀sẹ̀ kẹta èyí tó ti gbé ọmọ náà lọ ilé ẹ̀kọ́ tó sì ń dá padà sákàtà àwọn òbí ẹ̀ wọn ní kelvin mọ̀ sọ́ra rẹ̀ di ajọ́mọ ọlọ́mọ gbé o léyìí tó sì mú ọmọ náà ojú ìgbé léyìí tó ṣe bẹ́ẹ̀ tán ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n mọ̀ ọ́n mọ́ eléyìí tí a máa ń pè é sí pé ọ̀gbẹ́ni kelvin àsìkò ti tó o ẹ wá gbé ọmọ yìí lọ sílé ìwé o àsìkò ti tó o ẹ wá lọ gbé ọmọ yìí wálé láti ilé ìwé o wọn ni ó mú ẹ̀rọ ìléwọ́ ọ̀hún ó lù ú pa wọn rí nìkan kan pè é símọ̀ o lẹ́yìn ìwá àgbà náà ni kelvin wá lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ míì láti máa fi pe àwọn ẹbí ẹ̀ léyìí tó sì ń jẹ́ kó di mímọ̀ fún wọn pé ọmọ yín ó ti wà lákàtà àwọn ajínigbé o bẹ́ẹ̀ bá wa fẹ́ rí ọmọ náà láàyè àfi kẹ́ ẹ lọ rèé mówó wa wọn ní owó eléyìí tó kọ́kọ́ da kọ òun náà ni 2,000,000 owó orílẹ̀-èdè wa nàìjíríà ní ẹ bá bẹ̀rẹ̀ sí ní ná dákun mọ́ ṣe bẹ́ẹ̀ gba 1,000,000 kan ń ọgbà ó dáa gba ₦1,500,000 wọn lẹ́yìn ìdúnàádúrà ó gbà o wọ́n sì fi owó ọ̀hún wọn fi ṣọwọ́ sí i wọn lẹ́yìn tí wọ́n fi owó ṣọwọ́ sí i tán kelvin mọ̀ dá ọmọ padà o láì sí nǹkan kan tó ṣe ọmọ náà wọn lẹ́yìn tí àwọn òbí ọmọ náà rí ọmọ wọn gbà padà náà náà bá tẹsẹ̀ bọ iṣẹ́ ìwádìí wọ́n lọ sọ́kàtà àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọ́n lọ fi ọ̀rọ̀ ọ̀hún tó wọn létí pé ẹ wá gbá ní ẹ lajà ni ọlọ́kadà kan lọ́mọ̀ jí ọmọ àwọn gbé láì tó jí ọmọ gbé tán ó gbowó lọ́wọ́ àwọn kó tó dá ọmọ náà padà wọ́n náà àwọn òṣìṣẹ́ ọlọ́pàá èyí tí wọ́n mọṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n tara bọ iṣẹ́ ìwádìí o léyìí tí ọwọ́ wọn ó tó kelvin ọ̀gáàgá nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ibi léèrè pé kelvin ọlọ́kadà ibojì lókù tó tí ì mú mọ́ ó dá kí ló mú ọ o tó fi jí ọmọ ọlọ́mọ gbé wọ́n ló dáhùn pé ká ẹ sì máa wo iṣẹ́ ìsìn ni o ọ̀rẹ́ ẹ̀ ń kan lọ́kọ̀ọ́ pé kò wọ́n ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ rẹ̀ wo wọ́n ló dáhùn pe omo omo o la won mo pe ore ehun ohun o ni oda owo awo lokun o lo da won lo nto o ni lo owo o n ba fi oro ohun to ore ehun leti pe ore ehun ile ti e wa ro gbogbo nkan ri bakan bakan o ni lo owo ore ehun omo yi lo wa so fun won iwo ni lo owo o de n gbe omo kan lo lewe o n gbe lo o n gbe bo aje re niyan na o o lo salaye fun ohun o pe ji omo na gbe o ri pe o ri owo gba lowo awon ebi e won ni jeje mo pe Kelvin o tun se lalaye pe owo to si so yi gan o n fe fun ore bi ni o nkan to nilo owo ni omo olomo ni wa awon eyan mo n da kiki laye o bright e da fe ti sagbon so fun le ise olopa eyan ni ipinle delta o ti wa se lalaye o pe ateni to ko pe ko lo ojo mo gbe atore birin e to nilo owo ati Kelvin o gaga wọ́n ti wà lákàtà ilé iṣẹ́ ọlọ́pàá báyìí èyí tí wọ́n ti ń wò kán náà ń bo bó wá lọ̀rọ̀ wọn ò ṣe jẹ́ wọn ni ẹ̀yìn náà ti mọ̀ náà ń lẹ́yìn tí iṣẹ́ ìwádìí bá parí lórí gbogbo wọn àwọn sọ̀ngàn wọn ni ó di wọ̀ nílé ẹjọ́.
0: tó ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àgbà wo ká sáré pawó díẹ̀ ká tún padà dé.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: The Society of Nigerian Broadcasters, SNB, Southwest Zone is inviting broadcast professionals to its Southwest Summit 2026, a strategic event slated to strengthen media and government synergy for national security, coming up on Thursday, 16th July 2026, from 10 a.m. to 2 p.m. Venue, Oyo State Local Government Training Center, State Secretariat, Agodi Ibadan, with the theme, Public Policy, Mass Media, and Conflict-Sensitive Broadcasting, Strengthening Media and Government Synergy for National Security. With the keynote presentation to be delivered by Chief BC Adeshola MNI, a veteran broadcaster and former secretary to the Joseph government, as well as Mr. Charles Ibuobu, the Director General of the National Broadcasting Commission, NBC. The special guest of honor is His Excellency, Engineer Oluwaseyi Abiodun-Makinde, the Executive Governor of your state, Chief Host, Ambassador Dr. Yemi Farumbi, OON, National Patron and Founding Father, Society of Nigerian Broadcasters, SNB. The summit will also feature the induction of new members from the Southwest Zone and the presentation of awards of recognition of distinguished personalities. Announcer, SMB Southwest Committee.
6: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
7: Airtel. Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
8: Bankobi iroyin agbosogbanu.

0: Ẹ káàbọ̀ padà.
1: Orí Ọlọ́run ló dáa jù.
0: Orí Ọlọ́run ló dáa jù.
1: Àánú Ọlọ́run sì là gba orí.
0: A sì rí gbà láṣẹ. Nǹkan
1: bàtò ni wá kó sọ̀rọ̀ kalẹ̀ sákàtà ẹnìkan kan wa.
0: Àmínà ya Rabbi.
1: Let's go there.
0: Ó dá ọjọ́ ká lọ sí ìpínlẹ̀ Benue. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue náà ló ti náwó gan ọkùnrin kan ẹni ọdún 23 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abdullahi Usman. Wọ́n ní ó lọ́wọ́ sí ìpapòdà olùkọ́ kan ní ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìpínlẹ̀ Benue ọ̀jọ̀gbọ́n Gabriel Inyitio. Òun náà ni wọ́n pe orúkọ rẹ̀. Wọ́n ní gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue DSP Udeme Edet gẹ́gẹ́ bó ṣe sọ nínú àtẹ̀jáde tó fi léde ní ọjọ́bọ̀ tí wọ́n sì fi lé àwọn akọ̀ròyìn lọ́wọ́ ní ìlú Makurdi. Ó ṣàlàyé nínú àtẹ̀jáde ọ̀hún wípé iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní agbègbè Adaka òun náà ni ó rí ìpè kan gbà tó sì jẹ́ ìpè pàjáwìrì wípé ṣàdédé ni àwọn rí ara àwọn èèyàn méjì kan nílẹ̀ ilẹ̀ èyí ni òkú èèyàn òkú méjì ní ilẹ̀ ilẹ̀ wọ́n ní ìkan ọ̀jọ̀gbọ́n Gabriel Sahawa Inyito àti ẹni ọdún 62 òun náà ni wọ́n pè ó àti àbúrò rẹ̀ ọkùnrin tí wọ́n porúkọ títí ẹ̀ ní John Inyito ẹni ọdún 19. Wọ́n ní àwọn méjèèjì yìí náà ni ẹni tí wọn ò ṣe ìdámọ̀ rẹ̀ tó jẹ àgbébọn náà ni wọ́n mà ṣe kú pa wọn o. Wọ́n ní ẹni tí ọwọ́ wá bà òun náà ni Abdullahi Usman ẹni ọdún 23 tí ó ń gbé ní Awe ní ìpínlẹ̀ Nasarawa. Wọ́n ní ọwọ́ sì ti bá ọ torí wípé wọ́n fura sí wípé lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọ̀hún bẹ́ẹ̀ sì ni ìwádìí òun náà ló ti ń lọ lọ́wọ́ láti fi rí dájú wípé ọwọ́ ba àwọn yòókù tí wọ́n jọ ṣiṣẹ́ láabi ọ̀hún. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue bó ṣe wí o wọ́n ní olóògbé yìí eyín ni olùkọ́ àti àbúrò rẹ̀ ọkùnrin Inyito òun náà sì ni wọ́n ní wọ́n ṣekú pa wọ́n nínú ilé wọn ilé tó wà ní agbègbè Adaka yìí ní ìjọba ìbílẹ̀ Makurdi ní ìpínlẹ̀ Benue lóòrọ̀ kùtù ọjọ́rùú. Kọ́lọ̀ ìlédùmá rẹ̀ kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa àwọn tó ń ṣọ́ wa tí àṣọ ìlédùmá rẹ̀ kó gbà wá lọ́wọ́ wọn.
1: Àmì o ó dé adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ́ǹtẹ́ ẹ̀ lé wa níkànnì ọmọlúàbí splash 105.5 FM ní Fúnbálá ìyẹn nífẹ̀lẹ̀lẹ̀ nílùú ti Ìbàdàn gbogbo ẹ̀yìn tẹ́ ẹ wà nítẹ̀kọ̀ ìjọra eléyìí tẹ́ǹtẹ́ ẹ lé wa àwa mọ rírì yín o ẹ̀yin ẹ ṣáà máa tẹ̀lé wa àwa náà sì ní já ẹlẹ́tàn mọ́ra láti máa fún ní àwọn ìròyìn eléyìí tí ò lẹ́ja mọ́kàn ná Fúnmiláyọ̀ Akínwẹ́kò mírè o Adéṣínà Adams ó wọlé wá nítorí tiwa ni mọ̀mọ́ títí dínà ayé ọwọ́ yín bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ ẹ́ lé wa inú wa sì dùn púpọ̀ púpọ̀ sí yín ẹ̀bẹ̀ dí adúpẹ́ o Yinka Adéwálé adúpẹ́ Ikechukwu John adúpẹ́ o Bámidélé Ayé Mojúbà mọ̀dúpẹ́ o Àrẹ̀mọ Oyèníyì Àbísadé Pólò adúpẹ́ Adékúnlé Adébáyọ̀ adúpẹ́ ní ọwọ́ yín o Habe Ọláìdé Ọmọ́tòṣọ́ Emosu Títílayọ̀ Àgbọ́lá Stephen Oyèdìbú Mary Olúwaṣẹ́gun Ọdúnòsì Ọláìdé Fọlárànmí àti Johnson the Noble Ògún Ṣèyítan àran níyáyá láti ìlú sẹ́yìn àwọn tiwa nìyẹn o Tóyìn Ìgbọ́lá Cottrell wọn lè mọ́ fìgbà kan tẹ̀lé wa tó fi dórí olówó tolú lọ́pẹ́ tèmi tọ́pẹ́ àwọn eléyìí ti wa ni wọ́n ń ṣe o ẹ wá já ṣe bẹ́ẹ̀ ká lọ sójú ìwé 16 ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún tòní tèmítèmí ọba tóní wa mọ̀pá gidi náà láàfin àwa ni o wọ́n ní àwọn èèyàn mẹ́rìnkà eléyìí tó jẹ àfúrásì eléyìí tí wọ́n ní àwọn eléyìí gangan òun náà ló jẹ́ kí lọ́bọlọ́bọ lọ́ọ̀lọ́ bẹ́ẹ̀lẹ̀ ìyẹn lágbègbè ọjọ́ nílùú ìbàdàn lọ́jọ́rùú wẹ̀ẹ́sẹ̀ẹ́ níbi tí wọ́n ti ní kinní ọ̀hún ọfẹ́ náà rẹ̀ jò wọ́n ní mẹ́rin nínú àwọn afurasí ọ̀hún náà ni a ti rí mú báyìí léyìí tí èsì wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá pàápàá jùlọ ẹ̀ka eléyìí tó ń ṣe ìwádìí tó gbọngbọ́n lórí ìwà ọ̀daràn èyí ti ń bẹ ní ìyá gankú nílùú ti Ìbàdàn. Nínú àtẹ̀jáde kan eléyìí tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá yẹn nípínlẹ̀ Ọ̀yọ́ Àyánládé Ọláyinka tó fi síta ó níṣẹ́ rí ìwádìí èyí tí a ti kọ́kọ́ ṣe òun náà ló jẹ́ kó di mímọ̀ pé ní nǹkan bíi 11:00 àṣálẹ́ yẹn ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday òun náà ni àwọn géńdé ọlọ́run mẹ́rin kan wọ́n ní wọ́n kóra wọn sínú ọ̀kadà ẹlẹ́sẹ̀ mẹ́ta tá a mọ̀ sí márúwá ni o wọ́n wá lọ ẹni sí agbègbè Strasbourg lọ́jọ́ nílùú Ìbàdàn wọ́n ní bí a ti ń débẹ̀ báyìí ọ̀dọ́ ní POS kan ni a lọ wọ́n ní èsì débẹ̀ wọ́n ṣe lálàyé fún un táwọn fẹ́ ra dátà ni o sórí ẹ̀rọ ìléwọ́ àwọn wọ́n lásìkò ìgbà tí ìdúnàdúrà ń lọ lọ́wọ́ o na ni e bere si ni fi esun ni kan oni POS na pe wo osko tun wo bi o n to se o wole si bi o ah oro ohun di wahala le ti eni okan lara won ere je poruko ti e ni Habeeb Olajide won ni e be mo pe ni ojo won e gbo he nbe o won ni he ohun ele ti e gbo bayi awon omo yi wole ya bo ekun won ya bo de ni o le ti eni Habeeb Olajide won ni ogun nigba ti won fi gbe di hospital o ti dagbere faye podigbo se eja meta ti anjo dodo ni POS nko awon eleyun won ti na papa bora won ni bo ti le je pe awon afrasi eleyi ti eniyan ti mu ohun o na ni ti wa lakata ile ise olopa won ni ogba ti isele un sele bayi ha oyita metu lobolobo lo lo bele awon eyan be si doju oroko ara won won ni enikele to fara kasha ninu isele mimo kolure ni ohun nilana agbesan agbesan agbesan agbesan won ni me ti gbede yun na do hospital ha Kamaruddin Abdulrasheed ni aporuko re o pada dagbere faye pe o digbo se na ni o won ni ogba ti oro nde ti gbe nti se commissioner fun ile ise olopa nipinle Oyo iyan Abimbola Ayodeji Olugbenga won ni nipa papa lo ti ni e nibo nipinle Oyo lojo ni Ibadan ko gbodo sele o ye ku awon osise olopa ki won mo lo be o won ni isowo sise po awon osise olopa awon osise ologun awon ise abeni labolu ati awon iko amotekun o na ni won duro wa mu wa mu lati de da alaafia pada si agbegbe na won ni jejemo pe o ta nso nipa re yi ah awon shop bi befa kan le ti ani korondodo eleyin dodo ta mo mu ele ti je pe korondodo awon ike ni afi se won ni so na si le to si jona gorogo le ise olopa nipinle Oyo won ti wa bu enu atelu mi ma se idajo owo lowo are ni eleyi ti ani awon eyan kan ma gun le nipinle Oyo won wa kilo fun won o pe eni keni e to ba se idajo owo lowo ara re ti ofin le iba igba mu yo jo lamba po pi ni waju ofin
0: ta je ka lo se ipinle Yobe o won ni ko de ni awon eyan meta eleyi ti won fi de e mule wi pe won padanu emi won o ti awon elomi ti won se farapa leyin ti ojo alagbara kan ati iji ti o ro ni ipinle ohun won ni iji yi nko o mo sose ni agbegbe Gashua eleyi ti se olu ijoba ibile Bade ni ipinle Yobe o won ni nirole ojoro ohun na ni ojo alagbara yi lo ma ro tohun ti iji ni to se mu emi awon eyan lo won ni ojo alagbara yi na ni o ro fun bi ogbon iseju to se je wipe ogoro ile ohun na ni o baje kanle o awon shop nko ile itaja gbogbo ati awon opo ina to fi mo awon opo awon ile ise ibara eni soro onirunru awon dukia ohun na ni won ni ojo alagbara yi na ni o baje o to si je wipe nse lo so awon opolopo awon olugbe lagbegbe ohun to si so won de alaini le lori mo won ni eni ti se alaga ijoba ibile Bade eyun ni Ibrahim Babagana ohun na lo wa se apojuwe isele ohun gege bi eleyi to ni agbara ti o si ba awon ninu je pupo pupo oni awon o ti riru eleyi ri o fun opolopo odun seyin oni koda o ba ni lokan je gidigidi gan ni oni se ri ojo tohun ti ije ohun na lo bere ni nkan bi ago 5 irole ni ojoru to si je pe fun bi iseju 30 ogbon iseju ohun na ni ojo yi lo fi waye oni koda ohun le fi die mule fun awon akorin lowo lowo bayi wi pe awon eyan meta lo ti dagbere faye latara ojo alagbara yi o oni ti awon eyan mi nko ti won se n gba iwosan ni ton se n gba itoju ni ile iwosan eleyi to je aladayanri to wa ni Gashua won ni bo te tile je wipe awon eyan mi won ara won ti ya won ti ni ko mo lole oni sugba awon mi si wa nbe o ti won gba itoju lowo o tun fi kun oro re wipe koda iji eleyi ohun lo si ti lagbara ju eleyi ti ohun o foju ri lati gba ton ti bi ohun saye o o lawon o ti riru eleyi ri o la fun bi opolopo odun seyin oni koda gbogbo awon ti won gbe ni agbegbe Gashua ye na ni ojo ye lo ti se akoba fun ni ona kan tabi ni ona mi oni se ti le ni ka mo so ni se ti awon ile itaja ni ka mo so ni o ni opolopo orule ni iji yi lo ti gbe tefetefe ti won ti e le no ka si bi to wa mo o ni awon opo nanko awon opo ti awon ile ise lero ibare ni soro o ni gbogbo won pata ohun na ni ojo niji ye lo se akoba fun iwe iroyin the punch lo gbe ekunrere iroyin na
1: o da temi temi Raymond the Taiwo re o do tan lojo opo eleyi to je ti ikan ni omoluabi nibi tan tin wo wa ni o alaja emi adekan bi arowo tin na Beatrice nba adupe lowo yin babo kiki jesu amadupe po lowo yin be se ntele wa inu wadu pupo pupo si yin o yinka adewale adupe be se ntele wa awa inu wadu pupo pupo si yin e mo ku nbe o eja jomo kawasaki on the castle level o na loro balejo nu ba ba n pariwo tatata fun yin pe e ma lu fi e ma wuwo daran ofin o le de wa Nigeria nko ko lo soju to lomo kan lo soro o na loro ofin o le de wa Nigeria o won ni je jomo pe awon ajo eleyi to gbogun ti lilo to nti gbigbe gbogi loro ajo eleyi to je wi pe won gbogun ti chise lo dukia o le de wa Nigeria lona ti o to won se lalaye pe akamo se kamo lo ile ni
0: leyin
1: ogun le won ni awon ajo ti EFCC na la so won won ni amo ti nawo gan arakunrin ke eleyi ti poruko re ni chukwu ebuka ogbona eleyi ti eni won gba ngba ko lo siwaju onidajo iyen Vincent Ezeogun ni je bo nti e se je won ni be la bi ni o esun merin ototo na ni tori enaru e wa iye ninu gili lejo latari bi o se ni o ndogbon gbowo lowo awon eyan le to si lo owo ohun fi lo tara ti enikan nje bo ni se ngbowo na won ni yo so fa awon eyan pe be ba fe roko to ngbe le tekiteki ohun to kan to ohun o ti ni ke ko wo wa to ni ko won gboko te fe ra fun yin eyan kan lowo siru oko te fe yo si di sise won ni je jomo pe o ti gbowo lowo awon eyan o ele to million maundi ni ogun owo ile ede wa Nigeria won ni se wari iwa to wu yi o ti fowo lu ofin o ofin de sagbekale re nipinle enugun pe ko mo koro oju si iwo daran iyen lodun 2003 won ni sere arakunrin ta so nipa re yi ah o si bo se fe bo nbe nitori pe won ti gba npa ko lo si ile ejo le ti si se lalaye fun e wo ko tun bo bi iwo bo se wa yi won ko mo gbe lo si budo tan ni sona na o mo wa nbe ne to mo jaye fleri ko to di pe won wa gbe idajo kale ni lori re iwe ro daily post lo gbe o gba ko gbe lo da lori tablet ti wa eja ma se be ka ma lo lori iroyin gba ko gbe fun ti oso yi ati fun tose yi o di ojo aje Monday leyi ta lo rere nibi ta ba fi ko si o ba di la sale oni e pade olare waju adehun se nti gbogbo eyan mo si opele oro lori eto keto kan ta pe ni ariya extravaganza ago meta o na ni ke pade kebugi lórí ètò ta pè ní lunch break extra títí wá di ìgbà náà ìyá àdínnìyí náà ni o aminat adetun badmus òun lorúkọ tèmi mọtàlá yẹn eléyìí tó ṣe bẹẹ kọ mọmọ pé fọ ṣe dáadáa
0: ṣọ́n fọ tèmi ládé àlòkò lórúkọ ti tèmi ó dàbọ̀.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: kí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé MFA. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Prepared for global opportunities.
2: Study at Trinity University, Yaba, Lagos.
1: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
2: We equipped you with skills the world demands.
1: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
2: cybersecurity, computer science, accounting, economics, marketing,
1: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
2: Trinity University, building on the rock.
3: $500
4: Àlọ́ sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 ǹjẹ́ ló mọ̀ wípé ìtàn ìgbésí ayé rẹ lè yí padà?
3: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
4: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 60 million naira, ₦50 million ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 ẹyọ kan.
3: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta?
4: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlágẹ̀lú FM *347*1004*#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
5: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
6: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
5: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
6: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
5: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
7: Offer valid while stocks last.
5: Me and Maggi, so good together.
8: Turn up your radio.
9: Hey!
8: Hey, boogie. Hey, boogie. Hey, boogie. It's live.
9: Turn up your radio.

0: jíjí ṣepọ̀ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
2: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
3: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
2: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkọ́tù ètò ìwòsàn ìrora ọkàn.
4: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
2: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
3: Èrí aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
2: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
4: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
3: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

ìbá rẹ ọlọ́run lókè ọba ọ̀gá ńlá kábíyèsí rẹ̀ lẹ́dùmarè ọba ọ̀gá àgbà ọba tó ń tọ́jú oyún tóyún fi ń dọmọ ìwọ ló ní á wá tá a fi wá ìwọ ló ní pé ká mọ lọ pé kò ní sí nǹkan kan àtìlẹyìn kò dúró mọ tini gbogbo ògo fókò rí dé àsìkò yìí o torí pé tí pọ̀ ló bá ń gbìn tí àpòlò bá ń bomirin ìwọ lọ́wọ́ bá ló ń mú kí ìbísí ó wà torí pé bí ò bá sí ọkínní kan ò lè ṣe ìlú òdùn orin òkọ agogo òdùn sẹ̀kẹ̀rẹ̀ òta ìwọ ládùn tí ń bẹ́nu ọ̀rọ̀ tá ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ̀ létí ta ló lè bọ ojú orúkọ náà kò sí o àfiwọ́ lọ nìkan ìwọ tó ń múrí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí ò lọ́lá dààmú àwọn alágbára tó tó ọ láàrẹ o ọba tóní mímọ ṣe lọdọ abiodun adéwọlé lóko mi mr dobwe ń lọpọ èèyàn mọ ń pè mí ìjọba àbílẹ lẹtọ ètò níjọba àbílẹ ó tún ti lé fùrùgbà gbòóṣ sórí ìkànnì splash 105.5 fm tá a lè ti ń bọ sílé òfin báláwú ládùúgbò fẹlẹlẹ ńlẹ ìbàdàn ètò ìjọba àbílẹ ń tó níṣe pẹlú tí lọ lẹsẹ kùkú ni ètò ìforísọ ó kọ ọmọ nìdánù ọmọ ńgbẹ ti gbó okò ẹ ti mọ tó wà fún ìjọba àbílẹ lórí ètò yìí la ti mọ ń sọ̀rọ̀ nípa àdàgbàsókè ẹsẹ̀ kùkú bó làwọn alága ìjọba àbílẹ̀ ṣe ń ṣe é sí àwọn ọmọlé asòfin ìpínlẹ̀ kí ni ẹ ń ṣe sí ìdàgbàsókè agbègbè èkó wa wọn àti bẹ́ẹ̀ lọ tún jọlá wo ìlólóòtú ètò yìí desmond adégbòyega tó dìjì àgbà wo ìlànà ojú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fún sáà tá a wà àwọn ọkọ̀ ètò tàbí ń ṣe kùrù kẹrẹ lórí bí ó ṣe dá adékúnlé rahimi nobu ọ̀lànàṣẹ oyin kánsọ́lá ọ̀la olúwa fálétí àti bẹ́ẹ̀ lọ tókíní tó kéjì dàǹdàrú kó ẹ̀wà làá jẹ́ sùn bò láti ṣe o lórí ètò ìjọba àbílẹ̀ fún tòní

0: ọ̀rọ̀ nípa àjọba àbílẹ̀ wọ́n ní tí òkú bá kú lágboolé a máa kángun sẹ́nìkan jẹnìkan lọ ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ ń ló kan gbogbo èèyàn pátá torí wípé ẹ̀yìn tá a bá ń sọ̀rọ̀ nípa àjọba lẹ́lẹ́kàǹka ó ṣeéṣe ìwádìí ti fìdí ẹ̀ múlẹ̀ reality of life náà sì ti di oyé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń bẹ ní ìgbọ́nu ìṣọ̀wọ́ àwọn èèyàn tó ṣe pé ó ṣeéṣe kí wọ́n mọ̀ láǹfààní àti jẹmùkúndùn ìjọba àpínlẹ̀ tàbí tíjọba àpínlẹ̀ bá ṣe dáadáa kọ́mọ̀ dọ́dọ̀ wọn àwọn èèyàn ń bẹ tó ṣe pé wọ́n lè mọ́ gbúrò ìjọba àpapọ̀ láyé fá àbàdà títí bè láyò fífọn fèrè torí pé gbogbo ògbésí ayé wọn wọn kọjá lokality wọn ṣe tí mò ń sòye so kò wá sí tí ìjọba àbílẹ̀ bá ṣe dáadáa kò sí báwọn èèyàn ò ṣe ní mọ̀ pé ìjọba dá torí wípé ẹlòmíì kó ti abà kó ti bẹ̀ lóko ìyìn náà ni gbogbo ògbésí ayé rẹ̀ kó ti abà kó ti bẹ̀ lóko tó wà tún lọ́ọ̀bì kan yóò lọ rè náájú oko ataba àtoko mo mí pé oko tó ti ń dáko ni o ataba ti ń gbé àtoko tó ti ń dáko àti oko tó ti ń náájú oko gbogbo ẹ̀ within the locality so street tí wọ́n gba gbogbo àdúgbò wọn kọjá títí ìjọba àbílẹ̀ ni bí wọ́n bá sọ pé àwọn rí omi mu ìjọba àbílẹ̀ ni yóò gbẹ̀bọ̀ wò fún wọn bẹ̀ bí wọ́n bá sọ pé àwọn lo ilé ìwòsàn alábọ́dé ìyìn tí ìjọba àbílẹ̀ sí ni yóò jẹ́ yóò rí àkẹ́lòmíì ò tó lè sọ wípé òun mọ̀ tiẹ̀ dé state hospital general hospital tó jẹ́ pé tìjọba àpapọ̀ tìjọba àpínlẹ̀ rádà òun ò dé bẹ́ẹ̀ rí ẹlòmíì lè sọ pé òun ò dé ilé ìwòsàn tó jẹ́ títí hospital tó jẹ́ ìjọba àpapọ̀ òun ò dé bẹ́ẹ̀ rí ṣùgbọ́n bó lẹ́ni kò ṣe ní fẹ́ jàǹfààní primary health care center kò sí bó ṣe lè wù kó rí kódà kó ṣe pé màlẹ́rì àlásán ló ṣe ọ́ ibẹ̀ náà lọ́ọ́ kọrí sí kódà kó ṣe pé o fẹ́ gbẹ̀bí ń gbò lóyún ibẹ̀ náà lọ́ọ́ kọrí sí pé bá ti kọ́kọ́ gbọ́ he pé nǹkan kan ṣẹlẹ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìlera first aid ibẹ̀ náà lẹ́ẹ̀ kọrí sí ìdí rẹ̀ tá a fi ń pariwo pé bí ìjọba bá ń ṣe dáadáa ní gbogbo ẹ̀ka tẹ́ ń sọ pé ìyọ̀ndìbá 25 ni gómìnà ṣèyí mákindé ìsanwó-oṣù àdúpẹ́lẹ́wọ̀ ọlọ́run láti pé ìrìndò àjẹ́ndà ó mọ̀ tí ń bímọ rè wọ́n ní fún àwọn akẹ́kọ̀ọ́ ní kinní kankan kan student loan to God be the glory ṣùgbọ́n tíjọba àbílẹ̀ ò bá ti function gbogbo ń tẹ̀ ń ṣe àwọn kan lè mọ́ jàǹfààní ẹ̀ o tí ṣèyí mákindé bá ń sanwó oṣù lọ́nà 25 àwọn kan bẹ tí wọn ò sì ní civil servant inú family wọn o tó jẹ́ pé tẹ́ ẹ bá sanwó lọ́nà 25 kọ̀ọ̀kan wọn o àwọn kan bẹ tó jẹ́ pé tí ìjọba àpapọ̀ bá sọ pé àwọn ń ṣe owó àwọn akẹ́kọ̀ọ́ ń gba student loan net fund tet fund gbogbo ẹ̀ kọ̀ dọ́dọ̀ tí wọn ò torí pé wọn ò lọ́mọláyà institution for now ṣùgbọ́n kò sí bí ìjọba àbílẹ̀ ó ṣe dáa tí ò ní dọ́dọ̀ wọn láéláé bó ṣe pé bọ́ọ̀wò ní ẹ gbẹ́ àwọn náà ó mú bẹ̀ bó ṣe kànga tí ẹ máa ti ìkànnì tí ẹ máa ń fà báyìí di gòdò aláfapápá àwọn ìní bá gbẹ́ àwọn náà pọ̀ ń bẹ̀ bó ṣe pé títí àdúgbò títí ọ̀nà oko wọn ní bá báwọn gírèdì àwọn náà kọjá ń bẹ̀ wọn ó kéré oko látàbà wá sí láti lé lọ sínú abà láti oko lọ sínú abà láti abà lọ sínú ọjà torí ìdí èyí kò ṣeé ṣe kíjọba àbílẹ̀ wà níbì kan kọ́ function kó sì mọ́ kàráàlú kò ṣeé ṣe kí èèyàn ó gbélé ayé kó sọ pé òun ò nílò ìjọba àbílẹ̀ bẹ́ẹ̀ yẹn lè mọ̀ nílò ìjọba àpínlẹ̀ ní tí mò ń sọ ó ti yẹyin báwọn èèyàn lè mọ̀ nílò ìjọba àpínlẹ̀ láti survive o ó lè mọ̀ nílò federal government láti survive ó lè mọ̀ nílò àjọ àgbáyé kò sí tó kan pẹ̀lú ti ṣẹlẹ̀ uk o kò kan o ṣùgbọ́n ládùúgbò rẹ̀ ó nílò ìjọba àbílẹ̀ láti gbáyé ìdí rèé tá a ṣe ń pariwo pé movement for local government autonomy a sì ní dákẹ́ títí tí ó fi dé ọlọ́run sì ṣeun àti bẹ̀rẹ̀ agitation yìí kó tó di pé ìjọba tinubu yìí dòde kí a tó lè gba ìdájọ́ supreme court tó ń gbà tí wọ́n gbọ̀nà òfin tí wọ́n rí pé kíní ọ̀hún ọ̀bọ sí i ìní wọn fi lọ rèé wò pé òkè ẹja gbọ̀nà bí ń gbà náà mo mí pé wọ́n amend the constitution láyé buhari ṣùgbọ́n àwọn anídìtú third láti assent ẹ̀ wọ́n àdẹ fọwọ́ sí i kíní ọ̀hún sì di kọ̀ bí èbó fẹnu ọkọ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n ńgbà tinubu débẹ̀ ó wá gbégbọ̀nà ilé ẹjọ́ ìní ilé ẹjọ́ sọ pé dáná ẹ máa fún ọ lówó wọn direct ṣùgbọ́n nítorí gbogbo òṣèlú nǹkan kan pé àwọn kan sọ pé òṣèlú ọmọ kinní kan ìfẹ́ sọbẹ́sẹ mọ́ sọ́lórí ayélujára ọlọ́run ṣàánú ẹni torí ẹ̀ nẹ́sìn wò pé àwọn gẹ́gẹ́ bí ìwòye àwọn èèyàn kan o pé nẹ́sìn wò pé àwọn fílù ẹ̀dọ̀ lágbo náà kinní kan ò lè fún wàrà ni ó lè dá wàrà nu tẹ̀ díẹ̀díẹ̀ wọlé ẹlẹ́ẹ̀kejì náà ńgbọ́ bá wọlé ẹlẹ́ẹ̀kan ìgbà lóòótọ́ yọjú kàmbóde àwọn kan sọ bẹ́ẹ̀ pé n tó fà nù tíjọba àpapọ̀ fi tẹ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ yìí tí wọn ò fi tí ì mọ fún ìjọba àbílẹ̀ lówó wọn dàrẹ́ẹ̀tì táwọn gómìnà sì fi ń galivanti ẹ̀yin ẹ jẹ́ kí agbára ọdọ́wọ́ ìjọba ẹlẹ́lẹ́ẹ̀kejì kí wọ́n mọ fáwọn ìjọba àbílẹ̀ lówó wọn dàrẹ́ẹ̀tì ẹ rí pé ìsọwọ́ tí gómìnà míì fi ń ṣe gulegule yóò dínkù torí wípé owó ìjọba àbílẹ̀ ni ẹ ná àwọn alága ìjọba àbílẹ̀ náà sì tẹ́ ẹ rò pé wọn ò lógo ẹ wà á rí tí ògo wà á yọ lára wọn wọn máa sọ pé èmi ológo rèé olúwa gbogbo mi fún mi àwọn ológo rèé olúwa gbogbo wa fún wa àwọn kan ti dìtẹ́ láti gbogbo wa fúnra wọn àwọn gómìnà tí ń lowó kánṣù tí ń fi ṣiṣẹ́ àwọn ni ń gbogbo kánṣù fúnra wọn àfikọ́ lọ́wọ́ dákun kójọ kó bá wa gba ògo kánṣù padà fún ẹni yìí ọjẹ kúlé wàṣíù mcpa ẹka àbọ̀ sórí ètò yìí.
1: ẹ ṣeun ẹ kú ọ̀lẹ́ o olóòtú ọlọ́run ọba fún iṣẹ́ o.
0: àmì
1: ẹ kú ohun látàárọ̀
0: ẹ ṣeun
1: lórí ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ ọlọ́run gbà fún wa.
0: àmì
1: ogun gbogbo wa ni
0: tó
1: bá dé àní tí kú tí o fi kò rúfin ìjọba agbára ọlọ́run.
0: àmì ẹ̀yin ara ilé ẹ mọ́ gbàgbé wípé lórí ètò ìjọba àbílẹ̀ mo sọ fún yín pé giveaway wà àti lunch ẹ̀ ń jẹ jọ giveaway tá a sọ pé ẹni tó bá engage wa dáadáa lórí facebook splash fm 105.5 ibadan splash fm 105.5 ibadan tẹ bá ti wà ń bẹ ẹ ń drop comment ẹ ń like ẹ ń ṣí àrẹ a tẹwo sí yín ni eléyìí sọrọ pé à ń bó káàdì a tẹwo sí yín ni ló kọ àwọn olólùfẹ bímbo adékànbí àwọn ọrẹ bímbo adékànbí tẹni àwọn fẹràn bímbo adékànbí o ẹ mọ bó káàdì ló kọ rẹ o àwọn ni ẹ pé ká mọ tẹwo àbí tí mo sọ rèé tẹwo tẹwo ni wá lórí ètò ìjọba àbílẹ tẹwo tẹwo ẹ bá ti ń ṣí àrẹ ẹ mọ drop comment ẹ mọ like ẹ mọ ṣí àrẹ lórí facebook splash fm 105.5 ibadan ẹ tètè mọ lọbẹ báyìí splash fm 105.5 ibadan mo ń wo bí kinní ọ̀hún ṣe ń lọ ẹyin bí n bá ṣe ń rí bẹ́ẹ̀ bá ṣe ń engage pẹ̀lú wa tí ẹ̀ ń like ẹ̀ tẹ̀ ń ṣí àrẹ tẹ̀ ń drop comment bá rí pé engage wa dáadáa màá ní ẹ drop aza yín a sì tẹ̀wo sí yín kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóhun ó jẹ́ ló kọ àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ olólùfẹ bímbo adékànbí wọn ni a mọ dàkọ àwọn sáwọn sọ pé àwọn ọrẹ bímbo adékànbí ló ní ẹ mọ bókáàdì kò jẹ bó ti jẹ ìyọn lápá abẹun ẹyin bàbá búrẹdì àyọmọ àwọn náà tún ti ṣe nọmà pé káàdì tá a kulẹ mọ bó tẹẹtẹ lórí ètò pé ká tó mọ bó lọ so lórí gbangba làṣà tán sátọdé lọla a mọ bókáàdì ńbẹ náà ṣùgbọn bí a mọ tẹwo ń bí ni àwọn olólùfẹ bímbo adékànbí nínú a mọ tẹwo ń bí lórí gbangba làṣà tán lọla bàbá búrẹdì àyọmọ lámìdí ogun dókun ọlọmọdé nǹkan yẹn bàjẹ láéláé a mọ bókáàdì ńbẹ tó bá ti dọla ẹ pàdé wa ńbẹ kò jẹ bó ti jẹ kò jẹ bó ti lóhun ó jẹ ẹni yìí mo wà live lórí tiktok at mr.aladitu at mr.aladitu ọmọ ọjọ́ ìmí ńbẹ náà kájọ mọ ṣe gbudugbada now tabanso wọn pa local government autonomy àwọn èèyàn kan sọ pé àwọn ṣàkíyèsí pé jọ ń pé àwọn alága ìjọba àbílẹ̀ ti fẹ́ mọ ta bíọ́bíọ́ nípínlẹ̀ ọ̀yọ́ ju ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ṣe é fura sí pé nǹkan tó jọ bẹ́ẹ̀ wà ṣá.
1: abiodun adewole kò sí tó jọ bẹ́ẹ̀ o kò sí tó jọ bẹ́ẹ̀ kò sí kẹ bá lọ wo àwọn agbègbè mo tẹ́ fẹ́ mo kọ́kọ́ kí n
0: ṣiṣẹ́
1: because irú ètò tí ẹ̀ ń ṣe ìròyìn tó jọba àbílẹ̀ yìí irú ẹ̀ sọ wọ́n pé ẹgbẹ́ sí orí gan ẹ ti ń kori ló ń kiri búrẹ́dì ni lọ́wọ́ rẹ̀ bá fẹ́ yìí náà ṣe lágbára ọlọ́run ṣẹ́rí ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ kò sẹ́ sọ ní ohun ẹnu kan kò sí nǹkan kan tó jọ ìdìbò àjọ àpòsókè kan ìjọba àbílẹ̀ tó bá wà àwọn tí wọ́n ń gbọ́ wa ń mọ̀ pé wọlé àwọn alága tí wọ́n bá láwọn ṣe nǹkan ẹni kan mú tán ṣe wá ẹni kan wọ́n mú tí wọ́n ṣe wá wọ́n láwọn arówó ṣiṣẹ́ wò náà rí ṣiṣẹ́ kò sí nǹkan tó jọ ó gbọ́ àwọn ọ̀nà wa ti bàjẹ́ abiodun adewole gbogbo àwọn iléèwé wa ẹ lọ wò ójọ́ kan mọ̀ ṣe ìwádìí nǹkan lọ lọ́wọ́ tí màá mọ̀ ṣe gbogbo àwọn gbogbo àwọn iléèwé wa pátá tí ń ṣe wá fún yín tẹ́yìn olò ẹ̀fì ẹ̀lú iléèwé táwọn ọmọ wa ń lọ láwọn communities wa ṣé irú iléèwé táwọn ọmọ tí wọ́n ń lọ lóye kán máa ń lọ ẹ lọ wo àwọn iléègbẹ̀ bí wa àwọn ibi tí hospital wa

àwọn àgbà tí ò sún bẹ ní mọ̀pọ̀ mọ̀pọ̀ ọjọ́ náà ni wọ́n sọ yẹ wáwo mọ̀pọ̀ lónìí ẹ̀wù kánṣu yẹ bó ṣe rí kò ṣe bójú rí rárá wọn àkún wọn àtọ àtúnṣe sí ẹwù kánṣu àkọkọ tí wọn lò ẹwù ṣe rí wọn kánṣu bẹẹ wá rí bẹẹ náà àwọn tí ò rí bẹẹ wọn kún bìbà níbi inú gbó bí inú oko tí ò sì yóò rí bẹẹ ṣáà nítorí pé wọn gbowó wọn ni wọn ti fẹ́ kí gbogbo kẹ́ tiẹ̀ gbìyànjú àti gbogbo wọn sórí ètò yìí náà wọn ti gbìyànjú wa because ẹnìkan ti parọ́ mọ́ pé wọn gbowó.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechard Hall tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: If happiness gets sound for Nigeria, na so e go sound.
4: Yo, carry your bride, John.
3: For 75 years, Coca-Cola don't dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small everyday enjoyment. E don't say, we still dey gidigba.
4: You fit kiss your bride now.
3: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta and Sprite 60cl packs, specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.
5: Omo ti gbo lori bayi e de leta naira 500 naira ko kan kankan lati ra mo
6: papa lo so be fun e ore wa
7: emi ma ti chopa
6: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
5: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
6: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn.

0: máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Ta ayò kan, gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́, báwo lè mẹ́rin ṣe lè ta?
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣí ẹ̀. Ayẹyẹ ọdún kejì Káṣí ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa

0: ni.
1: Gbogbo faji, gbogbo ariya ni ta le oni. Ariya extravaganza re. Pẹ̀lú Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwúsí Elephant Solo ọ̀kan ṣoṣo àjànà òkúté gbà gbòjẹ́ fún papọ̀ jọ G-Square Arco Sky Giro Global Radio King of Scorer Continental and Intercontinental. Alẹ́ òní ṣaládùn púpọ̀ fún mi, inú mi dùn, ayọ̀ mi kún. Ewo mi sì tún pẹ̀lú Ọlọ́run ṣeun. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o. A ti ń fà àsìkò yá kí ìjọba àpapọ̀ ní pàtàkì pátákí kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ẹ kú iṣẹ́. Ẹ ṣeun gan ni. Mo wá tún fi àsìkò yí, mo fi ń kí àwọn aláṣẹ ìkànnì Splash àti Lágelu. Nítorí nínú gbogbo ìgbà tí a wà nínú ìrònú ìsoríkọ́ àti àìbalẹ̀ ọkàn lórí àwọn ọmọ wa àti olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ oríire. Wọ́n ti gba ìtúsílẹ̀, tí wọ́n gba ìdásílẹ̀ báyìí. Tí wọ́n di ẹni ìdáǹdè. Ọlọ́run ó ṣeun. Lórúkọ bàbá. Aláṣẹ àti olùdarí ìkànnì Lágelu àti Splash 105.5 FM. Kábíyèsí ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Náà la fi ń kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àkóso gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwa Ṣèyí Abiodun Mákindé. Wípé ẹ ṣeun, ẹ kú ọgbọ́n ọnú. Kú ọgbọ́n àgbà, ẹ kú òye. Kú làákàyè tó pọ̀. Ẹ kú àrògùn àti àròjinlẹ̀ tó pé.
2: Oṣù pátá wá léde lónìí kẹ́.
1: Ẹ kú àfọmọnìyàn ṣe, ẹ sì kú ọmọlúàbí o. Nítorí àwọn àgbà náà ni wọ́n bọ̀, wọ́n wípé. Àmúkùrù tó bá bà lé ni lábẹ́. Ẹyọkùnmọ́ tí pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí láà fi pàmúkùrù pẹ̀lẹ́ abẹ́ ni. Nítorí náà a kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ púpọ̀ fún lílo ọgbọ́n ọnú, títa gbọ́n ọnú, lílo ọgbọ́n pẹ̀lẹ́ tá a fi pàmúkùrù pẹ̀lẹ́ abẹ́ ni. Ayọ̀ púpọ̀ pẹ̀lú gbogbo ẹni, gbogbo ará ní ìjọba ìbílẹ̀ oríire ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa. Pé ẹ kú àmójúbà àwọn ọmọ wa, ẹ kú àmójúbà àwọn olùkọ́. A kú oríire, orúkọ padà rò wá o. Ìjọba ìbílẹ̀ oríire. Oríire wọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Oríire wọ orílẹ̀-èdè Nàìjíríà. Oríire wọ gbogbo ilẹ̀ Yorùbá káàfàtà.
2: Ó ti bá ta ti ṣe fẹ́ ra ńlá.
1: Ṣùgbọ́n ọ̀rọ̀ wá dọ̀rọ̀ bí èèyàn bá lọ sójú ogun ni. Lóòótọ́ wọn a máa wípé orí tí ó ròyìn ogun kì í kú. A jẹ́ pé èyí tí ò ní ròyìn ogun ní bógun lọ. Tilẹ̀ jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ yìí a ò lẹ́tọ̀ sí. Ọ̀tọ̀ kó jẹ́ pé irú rẹ̀ ó ṣẹlẹ̀ sí wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kò yẹ ká gba irú rẹ̀ láàyè, kò sì yẹ kí irú rẹ̀ bẹ́ẹ̀ kó máa ṣẹlẹ̀. Ó ti ṣẹlẹ̀, ó ti wà nù àkọọ́lẹ̀ ara ń tí ń bẹnu kádàrá nù. Gbogbo ẹni tí ń ṣe bí gbogbo òṣìkà èèyàn tí í ṣèkà. Ẹ máa rántí ọjọ́ náà tí ọjọ́ ẹ̀sán ó dé. Ó jẹ́ pé kò sí méjì tẹ́ ẹ ṣe ju kẹ́ ẹ fọwọ́ àgárè bu omi sẹ́nu lọ. Àbámọ̀ ni wọ́n ń pè ní àgárè tí gbẹ̀yìn ọ̀rọ̀. Àbámọ̀ kí n dẹ̀ má ṣe o. Gbogbo ẹni ibi tó hùwà ẹbí olubi níjọ́ sí. Tẹ́ ẹ ṣiṣẹ́ ẹbí.
2: Gbàgbàyé
1: láì fi rán ọ̀gbẹ́ni Michael lọ sí ọ̀run Àṣàntí olùkọ́ tí ń kọ́ nípa ìṣirò mathematics. Àfi kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ má kú mọ́ o.
2: Ariwo kọ́ wọn kì í.
1: Kẹ́ ẹ wá dilé ayé mú ṣe ṣinṣin wípé ẹ níbi tẹ̀ ń lọ. Àwọn bàbá yín tí wọ́n ti lọ. Àwọn ìyá ńlá kù ya yín tí wọ́n ti rèwàlẹ̀ àṣà. Wọ́n mọ wá hàn sí yín lójú àlá wípé bẹ́ẹ̀ kọ́ láyé rí. Ilé ayé ò lọ títí tí ni wọ́n fi sọ pé. Ilé ayé tẹ́ rí ò tọ́ lọ bí ọ̀pá ẹ̀bọn.
2: Owó láfi lè ṣe.
1: Òréré báyìí láàárín ẹnìkan kì í ráyé. Gíngín la dáhùn ṣe tó mewéere gbogbo apátá lòpè nípa àkúnlẹ̀yàn. Ẹ̀yin náà lọ ń jọ kan. Lọ́jọ́ tí àṣàrà ìlú bá wá dé. Tó ṣe tán àti bọ́kùn ẹ̀mí. Tó bá mú látòrí èékánná ẹsẹ̀ tó mú débi kókósẹ̀. Tí mú bọ̀ débi ojúgun. Tó fi wá débi ìgbàròkó. Tó fi wá débi orúnkún. Ní ń bọ́ lọ tó fi débi àárín òkè sí ìsàlẹ̀ tó fi ń débi ìdodo.
2: labala
1: e ranti ohun te mo e ma niran te ma ranti
2: e mo fe ko
1: ara ohun te ma niran te ma ranti ni awon iwa ika ibaje ibita iwa isu iwa ibaje te hu
2: o si jaye gan
1: te ko te jawo nbe tolojo fi de wa ba yin nigba na ti o ma wa ki abamo nitori wipe eyin ti mo bi ti eyin lo sibi meje ti o sika obile je obaye je agbesumo mi ore kare inu ibi to je wipe ibanuje okan na ni gbadari awon ibanuje okan ti ti mo han se eyan to hu wipe to
2: ni
1: lo ti ohun lo yi ti o si si anfani ati pada wa tun yan mo ibanuje to de gungun to de ku kun dun ikun to de igbe ri ironu to de ipekun inu okan nu ero patapata
2: mo bi layo
1: ko fi nje ki ma fi anfani so wipe akedun pupo pelu eyin molebi
2: ejo unse
1: eyin molara pelu gbogbo ore ati ojulumo patapata porongodo si ologbe ogbeni Michael leni ti won de mi elegbodo ni jona lohun ti won ji won gbe.

0: lọ́kàn rẹ̀ mi. Kíni kíni náà ti ń sọ kúlúkúlú sókàn àyà rẹ̀? Pé kankan ní palpitations. Àyà rẹ̀ ń jẹ́ ẹ̀rù ń bọ̀ ọ́. Wọ́n pè kankan ní fear of the unknown. Ìbẹ̀rù ohun tí ò tí ì dé tá ò rí. Àwọn nǹkan tí máa ń gbúrò àwọn ìrònú báyìí wá, ìròrí báyìí wá. Àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọjọ́ iwájú ẹni ni. Bẹ́ẹ̀ ẹ̀dá ti gbàgbé wípé ọjọ́ iwájú tá à ń wí yìí. Ọba Adániwáyé nìkan ló mọ̀. Ohun gbogbo lé ọba Adániwáyé lọ́wọ́. Nítorí wíwá àti wíwà láàyè ọmọ ènìyàn. Ṣẹ̀yìn àkọsílẹ̀ ọba tó dání o. Ni ẹni náà tí ó yàn. Ìwọ náà sì ni ẹni náà tí ọba Adániwáyé ti yàn. Ẹni tí a yàn ló di ènìyàn. Ẹyin tẹ́ ò bá jẹ́ ènìyàn látara àtọ̀, ẹ bá jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n èyí ni mo yàn. Èyí ni mo yàn. Náà ló di ènìyàn. Àti èmi àti ìwọ tá a jọ wà lókè èpẹ̀ báyìí. Àwa ni ènìyàn. Nítorí pé àwa náà ni ọba Adániwáyé ló yàn. Àwa ni ó kéde rẹ̀ fún àwọn ẹ̀mí ọ̀run wípé àwọn wọ̀nyí ni mo yàn. La fi di àwa ènìyàn. Orúkọ wa ń bẹnu rẹ́gísítà ọ̀run báyìí. Àwọn tí wọn ò bá wa wá sáyé, a ò lè pè wọ́n ní ènìyàn. Nítorí pé ọba Adániwáyé ò yàn wọ́n. Tó bá ti wá mọ̀ bẹ́ẹ̀ wípé látara ìpinnu ọba tó dá ọ ló fi wà léèyàn. Àjẹ́ pé ohunkóhun ò gbọ́dọ̀ máa gbé ọkàn rẹ fúkẹ́fúkẹ́ mọ́. Àjẹ́ pé ohunkóhun tó bá fẹ́ máa gbé ọkàn rẹ fúkẹ́fúkẹ́ yẹn. A máa wá darí rẹ̀ padà sí ọ̀dọ̀ ẹni tí ó kéde fún ọ̀run wípé òun yàn ọ́. Tí ó fi pè ọ́ ní ènìyàn. Torí bí òun fúnra rẹ̀ ò bá pinnu àti yàn ọ́, tí ó fi di èyí ni ẹni tí mo yàn tí ó di ènìyàn ni. Báwo ni ìwọ yóò ṣe máa ní ìrònú àti ìròrí nígbà tí ìpèníjà bá dé? Bí a kò bá bí ọ, ìjẹ́ ìwọ yóò lè máa ronú ohunkóhun. Ó ṣe ìwọ. Kàkà bẹ́ẹ̀ jẹ́ kí ẹ̀mí rẹ kí ó kún fún ìyìn. Jẹ́ kí èrò rẹ kó kún fún ọpẹ́ dídá. Máa jẹ́ ẹni tí ń moore. Bábánbárì máa ro àròwẹ̀yìn níbi ogbé ṣàṣìṣe tó pọ̀. Ọba Adániwáyé sì tún fojú fò síbẹ̀ tó fi ń lọre tó ń bọ̀ re. Bá rò wípé áńgẹ́lì ni ọ́ bó ti ń ṣohun gbogbo tí fi ń bọ́ sí. Torí wípé májẹ̀mú àti ìlérí ìpinnu àti sọ ọ́ di ènìyàn. Ní láti mú un ṣẹ̀. Kò túmọ̀ sí wípé ìwọ kì í ṣe ẹlẹ́ṣẹ̀. Nítorí náà ohunkóhun tí o bá ti wá ń rí tó ń rò wípé o dà. Rántí ìgbà náà lọ́run tó ò tí ì dá. O ti ń fẹ́ láti dá nínú ìtiraka. Ẹ̀rù ń gbà ọ́ wípé ǹjẹ́ ìwọ kì yóò dá ìdàkudà bí? Bí ọba Adániwáyé wá sọ pé kó o dáre nítorí pé ìwọ náà ni èyí nì tí a ti yàn. Ó wá máa dúpẹ́ fún ọba tó dá ọ pé o ṣe mo dúpẹ́ o. Hello.
1: Hello.
0: Hello.
1: I can't let her. Sorry. Ẹ jọ ṣe Splash FM ni mo pe yi.
0: Splash FM náà lè ń pè lè ń bá sọ̀rọ̀ yìí o.
1: Ẹ ṣe gan ni fọ́ tàǹtẹ̀ máa gbé kọ̀ mi. Ẹ jọ program kan ṣe parí nsìn. Health is an health talk pẹ̀lú Chiquito.
0: Okay,
1: sorry, it's another station. Ó dà pé Lágelú ni.
0: Lágelú ni.
1: Ẹ wo ni 96.7.
0: Lágelú ni yẹn, okay, gajo ke. Splash lẹwa, 105.5. À ń ṣe àríyá extravaganza lọ́wọ́ báyìí.
1: Okay, sorry, ẹ jọ mo ní nọ́mbà Chiquito tàbí dọ́kítọ̀ tó ṣe sọ̀rọ̀ lórí Lágelú yẹn. Wọ́n pe nọ́mbà kan bọ mi, get nọ́mbà 08 kìíní kan, bá tí mo pè é kò connect rárá, nọ́mbà dọ́kítọ̀ tó ń pè yẹn. Mi mọ̀ bóyá ó possible tó bá lè text ẹ̀ sí mi kí n pè wọ́n. Èmi náà ní àwọn health issues.
0: Kí lorúkọ tẹ̀yìn?
1: Mo ní àwọn health issues kan tí mo fẹ́ cover me treat.
0: Kí lorúkọ tẹ̀yìn?
1: Mrs. Dagun Dúró láti Olúyọlé Estate.
0: Mrs. Dagun Dúró láti Olúyọlé Estate. Okay, ẹ mọ nǹkan tẹ́ ẹ máa ṣe fún èmi. Ẹ fún èmi ní nọ́mbà yín kémi bá yín jíṣẹ́ yín fún Chiquito.
1: Okay,
0: so
1: this is my number.
0: Ẹ pè fún mi torí fóònù tí.
1: Okay, 070.
0: Okay.
1: 338.
0: Okay.
1: 110.
0: Okay.
1: 61.
0: All right, mo ti ní nọ́mbà yẹn lọ́wọ́ bẹ́yẹn. Èmi á bá yẹn kàn sí Chiquito tó bá ṣeéṣe. Tí Chiquito bá fi àyè sílẹ̀ láti fi nọ́mbà wọn sílẹ̀, mo lè kàn sí ṣe bí WhatsApp yín náà rèé.
1: This is my WhatsApp line now.
0: Okay, so bó bá ṣe máa jẹ́, màá fún Chiquito ní nọ́mbà yín.
1: Okay.
0: Ṣó ti yé, tí Chiquito bá wá sọ pé mo lè fún ẹ̀yin ní nọ́mbà wọn, à á túmọ̀.
1: Èmi tiẹ̀ fẹ́ wá sí ṣọ́ọ̀pù torí wọ́n ní anybody tó bá fẹ́ ra àwọn oògùn yẹn Reese Bitters lọ pé pẹ́ẹ́mọ̀ tó bá fẹ́ ra kó pè wọ́n kó tó máa bọ̀. So I don't know if it's working for my own issue, that's why I wanted to ask.
0: Okay, no problem, màá jíṣẹ́ yín fún Chiquito.
1: Ẹ check number again 070338 110 61.
0: Ẹ jọ̀tàrí
1: mo fẹ́ morúkọ yín, your voice sounds very familiar to máa ń gbọ́ Splash FM dáadáa.
0: Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ lẹ́ ń bá sọ̀rọ̀.
1: Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀. Kí ni real name yìí?
0: Ọlárìnwájú Adéwùsì ni mò ń jẹ́.
1: Adéwùsì mo ṣe àwọn pé boys and girls family ọ̀rọ̀ ẹ ṣe.
0: Ó
1: dàrọ ẹ bá ń kílé.
0: Ilé àgbọ̀ o, ẹ ṣeun. Wọ́n mọ̀ wípé orí afẹ́fẹ́ làwọn wà. Gbogbo ayé ló ń gbọ́ yín o. Ṣùgbọ́n ẹ má wọrí, kò sí wàhálà, kò béwu dé ìkànnì Splash náà là wà. Láìwájú Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsì lorúkọ tí mò ń jẹ́ Elifanso lórí oyin rèé ọ̀kan ṣoṣo àjànà kútẹ́gbà gbòjì ẹ̀fọ̀n papọ̀jọ GR Cruise Global Radio King of Scorer Continental and Intercontinental. Rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ lẹ́ ń bẹ̀ ń wo ẹ kú kalẹ̀ bẹ́ẹ̀.
2: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.

Shogun the Cowboys, Ori Tari Extravaganza. Fagba, Falagba, Niki, Jayo Gumba, Bafagba, Fara, what do I do? Wait, tough, laughy, quille. Quille, Tiosi, Mark, Dintom, Oma, Deba. Kì ṣẹjọ́ ọmọ tó bá tàn láàbọ̀ gba ìṣáájú ló tọwọ́ bọ̀ tan ìpìlẹ̀ ó rárá wájú ẹ̀fín orin àbùkù tẹ́ ń ṣápẹ́ jọ́sì yìí kọ́mọ níwọ̀n bá ń torí àtúbọ̀tán o wágbára níwọ̀n kẹyẹ torí orúkọ gbayé jẹ́ kì í fẹ́ hùwà àrífí kẹ́ni tó mọ̀ pìlẹ̀ ẹni ṣe fojú ọ̀ràn míyàn gbọ́lẹ̀ ọmọ torí ìgbàlódé kọ̀tàn tí ó máa májòjì wípé yorùbá wálé ayé láì níran ìyẹn di tọmọ yorùbá lápapọ̀ ẹlẹ́mbẹ̀hùn. Siwaju Nikon is Splash 105.5 FM Integrity Station Promotional Values. Alẹ́ òní a fi ń ṣàjọyọ̀ ni. Inú mi dùn púpọ̀ pẹ̀lú àwọn ọmọ àtàwọn olùkọ́ wa tí wọ́n ti ẹ̀ kọ́kọ́ dá padà yìí. Ẹ ṣeun o, ẹ̀yin aláṣẹ wa, a kí yín gan ni.

0: Roberto.
1: Ọpẹlẹ.
0: Ẹ o. Ẹ káàlẹ́ o.
1: Ẹ káàlẹ́ mi tẹnu gbó lọ́jọ́ o.
0: Àmì àṣẹ Ọlọ́run, àmì àṣẹ Èdùmàrè.
1: Mo ní ọba bí wọn lọ sọ̀rọ̀ láti ọ̀rọ̀ àbúrò ìlàjì ìlú.
0: Mi ò gbọ́.
1: Wòlíì ọba jù wọ́n.
0: Wòlíì ọba jù wọ́n. Láti ìjọba ìbílẹ̀ Lágelú. Ẹ káàbọ̀ sórí ètò sà.
1: Ẹ ṣàádẹ kó lè àwọn tó ń gbà.
0: Oríire ni o, adúpẹ́ fọlọ́run.
1: Tó bá rí bẹ́ẹ̀ ni Nàìjíríà ò bá dùn.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ẹ má fi ju òtọ́ ọ̀rọ̀ múlẹ̀. Lorúkọ Jésù nìkan ni wa àyìnbọ́ náà.
0: Àmì àmì àmì àmì àmì.
1: Ẹ wo àwọn ọmọ Ísíráélì ní Íjíbítì nígbà tí wàhálà yẹn pọ̀ fún wọn. Ṣé ọba ṣe mi kọ́ Ọlọ́run rí wípé gbíngbin wọn dé ọ̀dọ̀ òun. Tó gbé Mósè dìde ni. Àlẹ́mọ̀gbé Ìṣẹ́lẹ̀ máa lẹ́nu.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ọlọ́run kọ́ máa ra àwọn aláṣẹ wa lọ́wọ́.
0: Àmì o.
1: Wọ́n sì máa ṣe fẹ́ inú rẹ̀. Ṣé lágbájá ló kọ ni àbí kí lorúkọ ẹ tó kọ?
0: Èwo Bugani Jesse King.
1: Ok, ẹ jẹ́ fún mi táìsì ẹ̀ mú mú láìpẹ́ ọ̀run.
0: Àbòsí.
1: Ọ̀rọ̀ ẹ̀sà, ẹ ṣe o.
0: Yes, sir.
1: Ẹ máa tẹ̀síwájú, ẹ ṣe lásán.
0: Àmì àmì.
1: Ó dàbọ̀.
0: Ó dàbọ̀ sà. Lọ́wọ́ ẹ̀yin èèyàn kí làwa ọkùnrin ṣe.
2: My new booty gape, rise up to dance to my new booty gape.
0: Bíbẹ̀ ránṣẹ́ dúdú lásán lé ọkùnrin nù gbá. Ránṣẹ́ dúdú nù gbá lé ọkùnrin.
2: My new booty gape, I go dance.
0: Ṣẹlẹ̀ bí ẹni pé ìyẹ́ odídẹrẹ́ àbí ìyá àlùkò tàbí tẹ ìyàwó ṣe ìṣìjà sínú ẹ̀ níbi tọkùnrin ò ti gbé fura. Ẹ̀yin èèyàn ẹ̀ pọ̀ oògùn ní í ṣe. Ṣùgbọ́n wọ́n wá ṣe pé obìnrin nínú ilé obìnrin rẹ ti gbé rí ni. Wọ́n á ní ọṣẹ ọ̀gáníìkì lásán ni. Ọ̀gáníìkì náà ni. Ọmọ ọ̀dọ́ níìkì ń bọ̀.

kala bi shin. Láwùjọ àwọn ọ̀tọ̀kùlúùlú àti ọlọ́rọ̀ nítorí pé ń tiraka ẹ̀yìn èèyàn ẹni tálákà lálákọrí ẹ̀ gbọ́n bó bá ṣe pọ́bìnrin ló ń sáré àti là kó lè jẹ́ èèyàn ẹ máa wípé akínkanjú ni ó lómìnira ara rẹ̀ ni ẹ dákun ẹ jọ nítorí ọlọ́run kí làwa ọkùnrin ṣe. Nítorí èyí lápẹ́ pẹ̀pẹ́ tó sọlẹ̀ láàrin pọnpọlọ itan akọ nítorí èkùsá díẹ̀ kúrúṣagbá díẹ̀ nánu bíntín láti bí èjìká ó fi dé ìgúnwọ́ ọmọkùnrin àti orí tó tàrúkù bí ọbẹ̀ oníṣẹ́ ńlá nítorí ifo pẹ̀lú làpálàpá tó lálẹ́ hù ní gìgìrí sí ọkùnrin ẹ̀yin èèyàn ẹ pé alákọ̀ọ́rí ọkọ̀ òmógéṣe ni. Ẹ tún lè wí pé gọ̀ǹgọ̀ ṣú rẹ̀ ni ò mọ̀ wẹ̀. Àwọn ọkùnrin ṣe. Ajá dókè ọjà náà mò ń padà bọ̀ ẹ̀ lẹ́m̀bẹ̀rún ẹ kú kalẹ̀ bẹ́ẹ̀.

0: àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: Bí tágbò méjì bá ti ń fi owó luwó gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rán ojú láyà ń pè sí ọdẹ. Gbéná wojú ẹ̀ lò ó. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronke Adéṣọlá olórí sport tó ti gbàdàgbà ó ta kọ́fàdànù. Pẹ̀lú bá a ṣe ń ṣàfikún abala tátijọ́ máa fà á jámọ́ra wa lọ́wọ́. Gbéná wojú ẹ̀ lò ó. Níbi táwọn olùyànnà náà ti jọ mọ lọ́kìtì pé lórí kókó ọ̀rọ̀ tó bá gbòde lágbo eré ìdárayá ẹ̀yìn aralé náà láǹfààní láti pè wọlé kájọ gbéná wojú ara wa. Ẹ máa darapọ̀ mẹ́tò já wọn sí pẹ̀lú olórí sport láti

0: òṣìṣẹ́ nínú kọtí adnastri lórílẹ̀-èdè saudi arabia náà ni ojú di mímọ̀ wípé cristiano ronaldo ní àǹfààní aláìlẹ́gbẹ́ ló sì ní ìyẹn nínú kọtí àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè ti portugal torí pé olùkọ́ni yóò tọwọ́ bọ ìwé àdéhùn ọdún márùn-ún òun ló tọwọ́ bọ ìyẹn pẹ̀lú ikọ̀ àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè ti portugal lè tó túmọ̀ sí wípé bá a bá ń sọ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé ilé tí yóò máa wáyé ìyẹn ní ọdún 2030 torílẹ̀-èdè portugal tó jẹ́ ìkan pàtàkì lára àwọn orílẹ̀-èdè tí ó gbàlejò ìdíje orílẹ̀-èdè portugal wà ń bẹ̀ ọ́ lè tó túmọ̀ sí pé olùkọ́ni yóò máa ṣiṣẹ́ dìgbà yẹn bí wọn ò bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ agbábọ́ọ̀lù nígbà kan rí ìyẹn fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè ti brazil tá a bá ń sọ nípa romario ó ti jẹ́ odi mímọ̀ yìí pé olùkọ́ni carlo ancelotti ó ní kí ló tún ṣe gẹ́gẹ́ bí olùkọ́ni fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè brazil ẹ gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni yìí carlo ancelotti romario ìyẹn agbábọ́ọ̀lù nígbà kan rí fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè brazil ló jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀ ó ní ẹ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ kí ló ń ṣe ó ní àdéhùn tó ní pẹ̀lú ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè brazil pàápàá jùlọ àjọ ilé tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn lórílẹ̀-èdè brazil ó ní ó yẹ kí wọ́n ti wọn fi òpin sí ìwé àdéhùn tó ń bẹ láàrin wọn ní bóun ṣe ń sọ̀rọ̀ yìí ó yẹ kí olùkọ́ni carlo ancelotti kó ti kọ̀wé ó ní kó fi iṣẹ́ lẹ̀ gẹ́gẹ́ bí romario ṣe sọ ó tún tẹ̀síwájú ó ní tá a bá lẹ́yìn ìfigagbága ilé tó láǹfààní láti wáyé láàrin orílẹ̀-èdè norway àti orílẹ̀-èdè ti brazil ó ní tán bá fi dídáká tòun nìkan ni olùkọ́ni carlo ancelotti ó yẹ kí ọ̀rọ̀ yẹn ó ti wà nílé ẹjọ́ báyìí ó ló yẹ kó ti wà nílé ẹjọ́ kóun ti pè wálé ẹjọ́ pé kó wá sọ bó ṣe jẹ́ torí pé àwọn agbábọ́ọ̀lù kan bẹ ìyẹn nínú ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè brazil tó yẹ kí wọ́n bi olùkọ́ni carlo ancelotti léèrè pé kí ni wọ́n wá ṣe kí náà wá ṣe gangan nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn oníròyìn ní àwọn agbábọ́ọ̀lù wo ni ó ní lára wọn ni nema junior lára wọn ni nema junior bákan náà hendrick ìyẹn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n fi ṣe àdéhùn aláyálò láti inú kọtí real madrid wá sínú ìdíje ti french league one yẹn ó ní ó yẹ kí wọ́n bi wọ́n léèrè pé kí wọ́n bi olùkọ́ni carlo ancelotti léèrè pé kí ni àwọn agbábọ́ọ̀lù yìí kí ni wọ́n ṣe torí pé bá a bá ń sọ nípa nema junior ogójì ìṣẹ́jú ló láǹfààní láti gba ìyẹn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tó ń láǹfààní láti lọ lọ́wọ́ ẹ̀ ó yá ta lẹni tó ni nọ́mbà yìí *347*1004*1#. Lẹ máa fi gbórí wọlé mò ń yí koto yẹn gbogbo ẹ̀ yí lura wọn ó ń kọlura wọn ta lẹni tó ni nọ́mbà yìí ok ó gbórí wọlé lọ́wọ́ kan 08104 ó náà ni nọ́mbà yẹn 08104 ni nọ́mbà yẹn bákan náà 4196 nọ́mbà yìí 4196 ta lẹni tó ni nọ́mbà yìí ta lẹni tó ni nọ́mbà yẹn fún ti tàṣálẹ̀ kó tó di pé a máa fi èyí ṣe lọ. Hello. Ẹ kalẹ̀ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ yìí láti ìkànnì Splash FM ni.
1: Orúkọ mi ni Sayid Ibrahima.
0: Láti
1: Soka.
0: Sayid láti Soka bá a bá ń sọ nípa káàṣẹ ẹ̀ṣẹ́ ẹ ti jẹ́rí.
1: Ẹ ti jẹ́rí.
0: Èló lẹ jẹ láàsì yẹn.
1: 25
0: ó dẹ̀ tún ti jẹ ₦25,000 ìyẹn ní àṣálẹ̀ tèní kọ́sítọ́mà kì í máa pè yín bọ́n ṣe máa ń pè yín yẹn bówó yẹn ó ṣe wọlé wọn ò jẹ́ kẹ́ ẹ mọ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn bí nǹkan ṣe jẹ́ nìyẹn o lápá bíbí láti máa fèyí ṣe lọ ìtùnú dixon ó ti ní wá ó di ní já wa mọ́ lọ torí pé agbábọ́ọ̀lù méjì láti ilẹ̀ gẹ̀ẹ́sì ò ní láǹfààní láti tẹ̀síwájú lọ́la declan rice àti magoe lorúkọ olóòtú ètò yìí ọ̀túnba babátúndé ọmọláwo ìtùnú dixon ló jẹ́ kẹ́ ẹ gbádùn mí lápọ̀dọ̀ tí yín bẹ̀ sigiro ayinde lorúkọ títẹ̀ mi títí ọ̀la tààtún títí sunday tá a pàdé ìrì àtayọ̀ pẹ̀lú bùkún yẹn láfi pàdé ó dàbọ̀.
2: Splash FM 105.5.
3: Brother Lee, now today, oh, 3-3 Connect Bar Tour. No let us hear no seat story.
4: It's the 3-3 Connect Bar Tour. Come into select bars near you this weekend and in the coming weeks. Gather your crew. Come enjoy great music, games, and the chance to win prizes when you buy 3-3 exports. So come to the 3-3 Connect Bar Tour and share the taste that brings us together. 3-3 Export. Taste that unites. Not for sales to persons under the age of 18. Drink responsibly.
5: Be prepared for global opportunities.
6: Study at Trinity University, Yaba, Lagos.
5: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
6: We equipped you with skills the world demands.
5: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
6: cybersecurity, computer science, accounting, economics, marketing,
5: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
6: Trinity University, building on the rock.
7: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Smooth, everything I am, poured into a glass. Best whiskey, expertly crafted. Live your best life. 18 plus, drink responsibly.
2: 2 years ago, the biggest radio raffle hit we always were.